0: àkókò ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe tìgbọ̀n yín láti ìkànnì kàngàgbọ́n màgbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúọ̀lẹ̀ Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Igbákejì Ààrẹ Kazeem Sheikh Timan ló ti ṣàfihàn pé Ààrẹ Bọ́lá Tinubu ń ṣiṣẹ́ kíkankíkan lọ́sàn-án lóru láìsinmi láti rí àrídájú pé wọ́n rí ètò sílẹ̀ àwọn tí wọ́n jí gbé lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti buwọ́ lu ìwé àṣẹ láti fi kún okun ètò ààbò tó ń ti àṣẹ wípé kí àwọn ọlọ́kadà kò ní láǹfààní àti ṣiṣẹ́ wọn láàrin aago mẹ́wàá àbọ̀ alẹ́ tó ń ti aago márùn-ún àbọ̀ ìdajì níbùtòrò ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí lára ìlànà láti fi kan akitiyan ìdéènà mọ́ ìwà ọ̀daràn àti ìmúdára àbò ìlú. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi dáwọn ará ìlú lójú pé àwọn ti ṣetán pẹ̀lú ìgbaradì láti dèènà mọ́ kẹfín tó ń ti láti fèsì sí ìdúnkokò yòówù eléyìí tó bá fẹ́ ṣẹyọ lórí àrùn ebola lẹ́yìn ìròyìn àìpẹ́ yìí tó jáde nípa ìbújáde àrùn náà nílùú Congo tó ń ti ìjẹ́rìísí àrùn náà nílùú Uganda. Ilé ẹjọ́ gíga àpapọ̀ tó wà nílùú Abuja náà ti wọ́gi lé ìgbésẹ̀ ìyọkúrò orúkọ ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá pàṣẹ fún àjọ eléyìí tó ń rí sí ìforúkọsílẹ̀ yan àjọ CAC láti ṣe ìdápadà ìwé ẹ̀rí ìforúkọsílẹ̀ wọn àti ìdápadà sópò sára ìgbé àti àwọn ọmọ ẹgbẹ́ mìíràn bí ìgbìmọ̀ májò bàjẹ́. Ẹ̀ka àpàṣẹ ọlọ́pàá olú ilẹ̀ wa FCT ni wọ́n ti gbẹ́sẹ̀ lé àwọn ọkọ̀ tí ó ń ka wọ́n ju 30 níye lọ tí wọ́n ń lo jígé ọlọ́ràá dúdú àti àwọn ọkọ̀ tó ń dáàbò bo nọ́mbà wọn tó ń ti àwọn tí kò ṣe gbogbo ètò forúkọsílẹ̀ bó ti yẹ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ múṣẹ́ ìdéènà mọ́ àwọn ọkọ̀ tí wọ́n fi ọ̀rá dúdú pò lójú nílùú Èkó. Àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé àti àjọ ilẹ̀ adúláwọ̀ tó ń rí sí ètò ìlera ìlú wọ́n ṣe ìfilọ́lẹ̀ àpapọ̀ ètò kan lọ́jọ́ ẹtì jímọ̀ láti fi gbógun ti ìbújáde àrùn ebola èyí tó fa ìpolongo ìṣọ́ra ní Congo tó ń ti agbègbè rẹ̀. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára gbogbo bákan náà tí ẹ bá ní àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ kàn sí kolo ìkóròyìn jọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.
1: Ìfilẹ̀ ẹ̀ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

bá jẹ́ bí ayé ti ń gba ni tó ti ń gbá ni sẹ́gbẹ́ ni bí wọ́n kọ̀yàn ni bí wọ́n máa ṣe ń kọ̀yàn ni ẹni ẹ̀kọ́ ti pọ̀ ńlẹ̀ gan o kì í kọ̀yàn ni o kì í kọ̀yàn ni o jẹ́ kọ àwọn tiẹ̀ onímájẹ̀mú ayọ̀ tí kì í dalẹ̀ májẹ̀mú. Agbé ọ̀gá lónìí àṣẹ ọlọ́ba ìṣepá tó dádé fún ọ gbogbo àfọpọ́ ẹ̀ wá dé ọládé ìṣepá tó fìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́ gbogbo àfọpọ́ ẹ̀ wá fìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́ ìṣepá tó bẹ́ẹ̀ láàlè fọwọ́ ẹ̀ kòkó ní olórí ká láṣẹṣẹ fẹ́ fi ó jọba a kàn ń fọpọ́ ẹ̀ wọ̀.

sọ onílé mòbòdè kí n tó wọlé o. Ajá ò ṣùpá ni mí mòbòdè ọlọ́run bàbá mi, torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọlọjọ tó wọ̀lú tí ò bòdè ó dẹran àmúbọ ọṣà kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ọba àti ń gbé ní pẹ̀kun ọ̀run ọ̀mọ̀mọ̀ tó morí ẹ̀dá orísun ayọ̀ gbogbo èèyàn. Ọba tó ti ń bẹ káyó tó mọ̀ ń bẹ ó wà nígbà táyé wà o. Báyọ̀ bá sì tún sí mọ́ òun náà ni ó tún mọ́ jọba. You are the God who was, you are the God who is, and you are the God who is to come. Kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ìwọ ni akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ògbéni níjà kẹ́rù ó sì tún máa bò níjà òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo aráalé lójú. Kábíyèsí rẹ ọlọ́run olódùmarè ìbàrẹ́ o. Ìwọ náà ni ìwọ ló ń jẹ mímọ́ o, ìwọ náà ni ìwọ ló ń gbébi mímọ́, ìwọ náà ni ìwọ ló tún ń fi mímọ́ bòrà bí aṣọ. Kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Alágbára gíga ọba òkè tí ń gbagbára lọ́wọ́ ẹni tí ń fi agbára yọni lẹ́nu. Ọba mi ò gbéni níjà ṣebí wọ náà ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́sí òtòjú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bọ adágún omi pupa. Kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ó tóbi tóbi tóbi ó gagaga ó fẹ̀fẹ̀fẹ̀ bó o ṣe tóbi tó òun náà lọ́run ò ṣe gbà ọ́, bó o ṣe ga tó òun náà lọ́run ò ṣe gbà ọ́ o. Bọ́run ò ṣe wá gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí ò gbà ọ́. Ó wá fọ̀run ṣelé ò fàyè ṣe àpótí ìtìṣẹ̀. Gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè. Kábíyèsí rẹ ọlọ́run olódùmarè ìbàrẹ́ o. Akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ̀ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ òkè. Gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì. Kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ẹni kú ò mọ́ ẹni mọ́ ò kú yájó yájù ọkùnrin ogun ọba mi arógun jó arógun dádé arógun fẹlá arógun yan ọba òkè arógun gbógun mi. Kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ làgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì ó. Bó bá wù ọ́ ó ṣì tẹlòmíì bó bá sì tún wù ọ́ ó ti tẹlòmíì tí ò sì bàbá ńlẹ̀ tí ó bẹ́ ọ́ léèrè kò mọ̀ sẹ́nìkan tí ó dọ̀ ọ́ lẹ́jọ́. Kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Okùn ti di májẹ̀mú láàrin èmi àtọlọ́ọ̀nà pé gbogbo ògbàǹbá ti dórí afẹ́fẹ́ báyìí ọlọ́run ọba mi òkè ni wọ́n kọ́kọ́ ṣèbà fún ọba tó lẹ̀mí mi èémí tí mò ń mí símú. Wọ́n kì ọ́ lógúnlógún o èmi ó kì ọ́ lọ́gbọ̀n lọ́gbọ̀n wọ́n ó ṣe ọ́ lọ́ba àwọn ọba wọ́n ó polongo rẹ̀ bẹ́ẹ̀ ni torí pé láyà àjẹjọ́ ń gbà mò ń dágbére òní bó bá dùn ní kájọ pàdé ṣe bọ́rọ̀ tèmi ń sọ àbámúdá. Ìwọ ọlọ́run ọba mi òkè ló bá ń jàn lóhùn tẹ̀ ló fàṣẹ sí o. Láàrin ìjẹjọ́ sóní tí mò ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kíjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù
àwọn kan tún ń bẹ wọ́n ń tọ̀rọ̀ kó fún wọn ni lára àwa tá a kò sẹ́ àwọn kan fúnra lára tí wọ́n làwọn ń tọ̀rọ̀ kó fúnra wọn èèyàn wá ń bi mí léèrè pé kí lóde tó fi rí bẹ̀ ọ́wò kò yé mi náà àmọ́ mo rántí ọ̀rọ̀ ọlọ́run o olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú fún àjẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ yìí ní ìkànnì west radio 89.3 FM ìṣọ̀lá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú la rí gbà o ẹ̀yin kọ́ yìí ìwúrẹ́ ilé ń wo alápàá tèmi ni bíi kókù àgùntàn dẹ̀ ń wo alápàtà bíi kó rọ̀run ni ìwò tọ́mọ ẹ̀dá yé ń wo àwòdì òkè òní bíi kó dá lápá orí ẹ̀yẹ ní kẹ́yẹ ẹ̀yọ o ọ̀tá ní ń dọ́mọ ẹ̀yẹ lókùn àwọn wọn ó tún dá lóró àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ó tún ní kó ló kó wá mú ẹ̀rí nǹkan orí ẹ̀yẹ ni ò mọ̀ pẹ́yẹ bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì yìí wọn lójú wọn bá mọ́ ó gbà pónpó lọ́wọ́ òní pónpó ó fi fọ́mọ òní pónpó lórí pòpòpò tóní pónpó gbọ́dọ̀ sọ̀rọ̀ tóní pónpó gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ ọlọ́run o ọba òkè ìbàrẹ́ o ó yàtọ̀ ló wà nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì ti gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni yóò gòrí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ rẹ ẹni tó ní ọwọ mímọ àti àyà funfun ẹni tí ò gbé ọkàn rẹ sókè sí asán tí ò sì ní bá wọn búra ẹtàn ó ní yóò rí ìbùkún gbà lọwọ olúwa àti òdodo lọwọ ọlọrun ìgbàlá rẹ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rì rẹ o tí wọn ń ṣe àfẹ́rì rẹ ọlọrun jákọbù ó ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o wọ́n wá ń bèèrè pé ta ni ọba ògo yìí olólùwà tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé o ta lọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọba ògo tọ mo kí yín ò nílé lọ kò lẹ́yìn ó di mo kí yín ò ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé lóòrọ̀ tòní mo kí gbogbo ládéládé mo kí gbogbo ọrùn ìlẹ̀kẹ̀ ẹ̀yàn ọ̀tọ̀kùnlé ìlú mo ṣe yín pẹ̀lẹ́ o mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kí àgbàlagbà torí pé àdáṣe nímọ̀ hun mọ̀ ìbà ò ní hun mọ́ o ẹ kú ojúmọ́ o ṣé àlàáfíà ni mo bá yín àlàáfíà kọ́lẹ̀ a wà bí gẹ́gẹ́ báwa náà ṣe wà lóòrọ̀ tòní ọdẹ òdùn bí ẹ tún kó àmójúbà wa o òní ni sátidé èyí tá à ń pè ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún 2026 tọ̀ láṣẹ olódùmarè nínú létẹ̀ tí ń gbọ́ mi yìí aláboyún lé òmọ̀ bí wẹ́rẹ́ o àní nínú létẹ̀ tí ń gbọ́ mi yìí àwọn àgàn wọn ò mọ̀ tọwọ́ àlàbòṣù àní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ olódùmarè àní gbọ́ bí ilẹ̀ yìí mọ́ ó dìgbò réré ó dèèwọ̀ láṣẹ olódùmarè ọlọ́run ó bá wa dá sọ̀rọ̀ nàìjíríà nàìjíríà yìí yóò dùn ún gbé fún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin gbogbo oore tó ti sọnù lórílẹ̀‐èdè yìí ọlọ́run ọba mi òkè yóò bá wa dá padà o bí àdúà ní ṣe mí láàárọ̀ ìtòní torí pé ẹ dákun lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ náà ló tún kù o ó yà o ètò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ àti sí chápítà rẹ̀ nínú ìwé èyí tá a kọ gbàgede òṣèlú ó ń lètò yìí o onílé apá ọ̀tún ẹ dákun ẹ tètè lọ rèé ké sí onílé apá òsì
omode eke si agbalagba o eyin okunrin e mo ran ti e mo gbade lati ke si obinrin o tori pe loni jegede o gbina o alaare o jagba o nkan o gbe nkan hanu o eyin ko yi e pepeye o gbomo kan iru oselu wo gan la nse lorilede Nigeria yi na afo gba yen ga looro otuni atana si di oro boya ategun ti o fe loni ni o je ka ma ri furo adie to se ti wa nkan fidile be ba lori ofe re e dakun e tete fidile nkan ni papapa loruko gbogbo awon ta jo mu eto ohun wa se ti gbo yin looro otuni latori awon alase ikanni ta wa yi awon oga loga ni abala ikako kan Steven Ige oni olowo button ni fun sa ta wa yi ati gbogbo awon ta jo mo da sepo da opolopo lori eto yi ti gbogbo e ti o fi ma lo ni serere werere gege ba se ko we loruko awon eyan yi oni emi olugbemiga omo tosho your radio apostle is there again gbagede oselu bere o eje nlo re semi mu mo nbo en lembe won o jare eku kale

0: fẹ́ mímọ̀ ìlú kan o. Ìlú tí mo sì ń sọ yìí, ìlú aríre mọ́ṣe o ni wọ́n pè é. Ẹ yóò wá tẹ̀lé mi kálọ kájọ rìnrìn àjò ọ̀hún. Kájọ lọ sí ìlú aríre mọ́ṣe kẹ́yìn náà wá lọ rè é wo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ. Èyí tí mo ròyìn fún yìí tó, ẹ̀yin náà wá lọ fojú yín rí o. Ìlú tá à ń sọ yìí, lásìkò tá à ń sọ yìí, kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀ wá wo ẹkún lójú àbíamọ̀ ayé o. Ẹ̀ wá wo ẹkún lójú àwọn tí ò lọ́wọ́ lẹ́sẹ̀ nínú àwọn ìwà búkúbúkú èyí tá a ti ń fi gbogbo ìgbà mẹ́nu bà ní ìlú aríre mọ́ṣe. Ẹ wá wo àwọn tí ò jẹ̀bi tí wọ́n ti ń kú ní gbègbègbè ní ìlú aríre mọ́ṣe o. Ẹ wá wo àwọn tí wọ́n ti di ẹrù àjàgà lé lórí, ẹrù ọ̀hún kò fúyẹ́ rárá, kódà àjàgà ọ̀hún wúwo ní ìlú aríre mọ́ṣe. Bémi gan ṣe ń sọ̀rọ̀ yìí, omi sì ń bọ́ lójú mi, torí pé ní ìlú aríre mọ́ṣe bí èèyàn bá débẹ̀ lásìkò tí mò ń sọ yìí, kódà kéèyàn ó jorí àrùn, kò ní mọ̀ ìgbà tómi yóò mọ̀ bọ́ lójú rẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá o, ẹ sì wá máa wo ìlú yìí o. Kò sóhun tí èèyàn nílò láyé o tọ́lọ́run ọba mi òkè ò ṣe fún wọn. Ìlú aríre mọ́ṣe ló yẹ kó dùn ún gbé jù. Ìlú aríre mọ́ṣe ló yẹ kí wọ́n máa ti fi ẹsẹ̀ máa fi gbá oúnjẹ lọ́jà. Ìlú aríre mọ́ṣe ló yẹ kí wọ́n máa yín agbádá lọ́tún, kí wọ́n máa yín agbádá lóṣì. Àmọ́ ẹ wá wo ọmọ aláṣọ nílùú aríre mọ́ṣe bí ṣe ń wà kì í sà. Ẹ wá wo ọmọ ẹlẹ́ran bí ṣe ń jẹgùn nílùú aríre mọ́ṣe. Ẹ wá wo bí ìyà ṣe ń jẹ wọ́n ní ìlú aríre mọ́ṣe. Wọ́n sì láwọn lọ́ba, wọ́n láwọn níjòyè, kódà wọ́n láwọn ní àwọn bálẹ̀ bálẹ̀ o. Bẹ́ẹ̀ bá dé ìlú aríre mọ́ṣe, omi ò mọ̀ bọ́ lójú yẹn ni. Ṣé àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ń gba omijé lójú abiyamọ ni ká sọ ni, àbí tí ebi èyí tí ń pa wọ́n ní ìlú aríre mọ́ṣe ni ká sọ ni? Nílò làwa fẹ́ kà nínú eyín ará àbí yìí. Ẹ mú gbàgbé ọba wọn, àríníṣe ni gan ló ń jẹ́. Àwọn ìjòyè wọn, àwọn gan ní àfàìmọ́niṣe ni. Àwọn bálẹ̀ bálẹ̀, àwọn làṣe ni tán bá ni dárò. Bóyá ọ̀rọ̀ mi tí mò ń sọ látijọ́ èyí tí ìyé yín, ẹ jẹ́ máa túmọ̀ rẹ̀ bí mo ṣe ń sọ yìí. Ọba ìlú, òun gan ni àríníṣe ni. Àwọn ìjòyè, àwọn ní àfàìmọ́niṣe ni. Àwọn bálẹ̀ bálẹ̀ wọn, àwọn wọn ń ṣe wọn, wọn tún ń bá wọn dárò ní ìlú aríre mọ́ṣe. N ò ní sọ jù bá ń lọ lóòrọ̀ tòní, àmọ́ àdúrà mi rèé o fún gbogbo ará ìlú aríre mọ́ṣe. Torí pé adìẹ ti bà lókùn nílùú aríre mọ́ṣe báyìí, ara ò rokùn mọ́ o, kódà ara ò ra adìẹ. nínú igbó ìbẹ̀rù. Níbẹ̀ ni wọ́n ní wọ́n tún kó àwọn kan lọ o ní ìlú Arire Mọ́ṣe, tí gbogbo èèyàn sì ń gbé ojú sókè wípé níbo ni ìrànlọ́wọ́ ti wá. Wọ́n á gbé ojú mi sókè lóòrọ̀ tòní, Ọlọ́run ọba ọlọ́jọ́ òní, Ọlọ́run aláìlẹ́nìkan, Ọlọ́run tí ń dúó ti aláìlé èèyàn, ọba tí ń gba aláìlẹ́ ará. A bẹ̀yìn ò láàárọ̀ yìí, ẹ dákun ẹ gbà wá o ní ìlú Arire Mọ́ṣe. Ó yá mo tẹkọ̀ létí lóòrọ̀ yìí, torí bí n bá ní òun lọ sórílẹ̀ èdè Nàìjíríà, inú odó wo mo fẹ́ da ọ̀run láàyè sí. Mo gbọ́dọ̀ lọ ọbẹ̀ náà kí n lọ wo nǹkan tí ń ṣẹlẹ̀. Olóyè Lékan sán ní òkú ti mọ retí mi. Ó yá o fẹ̀rẹ̀ gẹ̀gẹ̀, ó dìrẹ̀rẹ̀ mú mo balẹ̀ sí orílẹ̀ èdè Nàìjíríà o. Olóyè Lékan sán ni mo kọ́kọ́ rí lóòrọ̀ tòní. Olóyè ẹ káàárọ̀ sá.
1: Ẹ kú ojúmọ́ bàbá.
0: Ara ò lébi.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà ń kọ́.
0: A dúpẹ́ o.
1: Àwọn ará Arire Mọ́ṣe ń kọ́.
0: Wọ́n kú ń bẹ. Àmọ́ ẹ dákun, dídé tí mo dé lóòrọ̀ tòní, mo dé tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ ni. Nílùú Arire Mọ́ṣe, a nílò àdúà. Torí pé nǹkan kan bá wa fínra báyìí.
1: Kí ni kan?
0: Ìyẹn tí ń bá wa fínra nílùú Arire Mọ́ṣe, ò ní pé a lè fi ẹ̀dọ̀ lé orí òróró mọ́ báyìí. Bá a bá sùn,
1: mo fi owó àti ọmọdé yín lẹ́nu.
0: Okay.
1: Níbi tẹ́ ẹ bá dé nílùú Arire Mọ́ṣe yẹn.
0: Ẹyọ.
1: Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ lè sùn kẹ ju kẹ ṣe kíní kẹ má ṣe kíní kan yẹn. Tẹ bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwa Nàìjíríà, ẹ gbàgbé nǹkan tó ń ṣe yín.
0: Ní tí ń ṣe yín Nàìjíríà ò tó nǹkan tó ń ṣàwà. Ẹ ti gbọ́
1: tèmi sẹ́, alẹ́ ẹ gbàgbé nǹkan tó ń ṣe yín, ẹ gorí òkè lọ kọ́kọ́ ló bá gbàdúrà fún Nàìjíríà náà.
0: Kí n tó rántí ìlú Arire
1: Mọ́ṣe,
0: kí ni ń ṣe yín?
1: Nǹkan tó ń ṣe wá pọ̀. Ṣé báyìí ò lè sun ni? Wọ́n hàn wá lórí bọ́ọ̀lù ni.
0: Wọ́n ṣe kí ni?
1: Wọ́n hàn wá lórí bọ́ọ̀lù.
0: Ẹ mọ̀ sọ mọ́ o. Ní ìlú Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni. Bá ṣe ń han ológun lórí bọ́ọ̀lù.
0: Ẹyọ.
1: Ná han ọmọ òru tí ó wọṣọ ológun ná han náà lórí bọ́ọ̀lù.
0: Ta lẹ́sẹ̀?
1: Àkókò ṣe ẹnìkankan. Àṣìlúyà Ọlọ́májà àṣìjọba ni.
0: Ṣé bí ogún gbà wọlé nù?
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá ń gbóyàn lórí.
1: Fewu.
0: Láìṣe
1: ẹrù. Láìṣẹ. Ẹni tí ó ṣẹ tí ó rò tí ó ro bí sẹ́nikẹ́ni kan sì sọ ọwọ́ ẹsẹ̀ yìí.
0: Ṣé bí mo gbọ́ pé lórílẹ̀-èdè yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ń yáwó. Wọ́n sì ń sọ pé àwọn ń náwó sórí ètò ààbò.
1: Ẹṣẹ́. Àwọn ń yáwó kọjá àlà fíofío. Débi pé owó tí wọ́n lérò pé àwọn máa fi san ilé owó orí tí wọ́n yá lọ́dún tó lọ.
0: Ẹyọ.
1: Láàrin oṣù mẹ́sàn-án tí ó bẹ̀rẹ̀ ọdún. Lẹ́yìn tí wọ́n na iye tí wọ́n ti pe àwọn máa fi san gbèsè tán.
0: Ẹyọ.
1: Wọ́n ti láti gbé tírílíọ̀nù tuntun méjì. Àyànràn 2 trillion. Náà tó fi san ìyẹn owó tó ti ta yọ owó tó yẹ kó fi san gbèsè.
0: Wọ́n fi gbèsè san gbèsè.
1: Bẹ́ẹ̀ni. Aláàkọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ibi tí wọ́n ń ya owó yẹn sí àmọ̀rí. Lórí ọ̀rọ̀ ètò ààbò tẹ́ wá sọ ní ọdún tó lọ lọ́hùn-ún fún ilé iṣẹ́ ológun nìkan wọn ọ̀nà rárá wọn ná bí 6 trillion.
0: 6 trillion.
1: Bẹ́ẹ̀ni lórí ètò ààbò.
0: Lọ́dún tó lọ.
1: 2025. Ní ọdún yìí fún ilé iṣẹ́ ológun lásán wọn ọ̀nà rárá wọn ná bí 11 trillion. Nǹkan dẹ̀ mẹ́hẹ̀ sí ni. Owó la rí. Èyí tí ẹ ká fi máa fowó ra ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run máa fowó ra wàhálà ni.
0: Ọ̀rọ̀ yìí wá gbẹ̀nù tán báyìí.
1: Ìwà rí wá bẹ́ẹ̀ ni problem.
0: Tọ́ ó yẹ jẹ́ ká ṣe báyìí náà.
1: Àní Arire Mọ́ṣe ṣe tí wọ́n ti bẹ́ẹ̀ ni problem.
0: Mo mí kanlẹ̀ Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin alára wa, èyí la fi ń kì í káàbọ̀ sórí ètò gbàgede òṣèlú lóòrọ̀ tòní. Ó ṣe ni bí òtútù ni o. Torí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ sì ni a ti ń ké tantan láti ìgbà yí wá o. wọ́n ní bàbá ń lu irin ní gbọ̀mọ̀gbọ̀mọ̀ lójú kan náà kó kúkú ní nǹkan tá a fẹ́ mú jáde ń bẹ̀. Tọ́ ó yẹ já ṣe báyìí a fẹ́ lọ sí ojúde lọ́hùn-ún a fẹ́ lọ rèé polówó ná ṣe rí bàbá padà dé gbàgede òṣèlú ó bẹ̀rẹ̀ bá a ṣe kọ̀wé ẹ̀ lóòrọ̀ tò ní ẹgbọ́ wìrìnwìrìn ọ̀rọ̀ ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn ò jàre ẹ kú ò kalẹ̀.
2: Ṣé ló yẹ ká yẹ lójú?
3: Your preferred wholesome radio.
4: How many people do you know that are taking drugs every single day, either for high blood pressure, diabetes, arthritis, body pains, poor blood circulations, sleepless nights, many health challenges? And when we talk about arthritis, it is almost in every home now. Some have been on medications for years, even months. They keep on buying and the prices are increasing on a daily basis. How about the money that you're even spending on hospital bills? Yet, many are still searching for lasting relief because nobody wants to live on medications. And you start wondering, will I be taking this every day and for how long will I do it? What happens after years that I can no longer afford products that can solve this my health problem? And that is why I am here today. My name is Emma Okure. I am a wellness consultant with Health Code International. Today, I want to introduce you to something that is changing lives globally, the Terahertz Blower. This is not something that you have seen before. I call this one American Wonder because we have recorded many testimonies of stroke recovery, people with spondylosis, people with severe body pains that they've been bedridden for months without help. Many people have also testified that they experienced their first relief from using these products for only 10 to 20 minutes daily for 1 week. Imagine waking up feeling lighter. You no longer need your medications. All that discomfort completely gone. Imagine supporting your health with natural products. Even children are not left out. You cannot keep complaining that your child does not remember what they learn in school. They don't have retentive memory. You give them 5 lesson teachers without solution. How about you? Who is popping BP pills on a daily basis? Are you not tired? It will be something worth having a permanent solution to. And that is why Health Code has brought you this amazing opportunity. There will be a live demonstration of this Terahertz device I am talking about. You will have the opportunity to meet consultants, health professionals. Come and see with your eyes. Come and ask that question that you have been waiting to ask when your problem will end. I know you want solution. Come and see it here. You're not coming to buy it first, though, like we are telling you here. It is absolutely free. We are coming with lots of products for different health conditions. It is not just one product alone. And you're also coming to discover many options where you can make money while living healthy. The cost of sickness is becoming too much for many families. Health is non-negotiable. This is happening in the city of Ibadan on Saturday, the 6th of June, 2026. And the time is 11 a.m. prompt at IARNT, Dr. KJ Nwofoho, Animal Health Campus, Ibadan. That is around Akpata. IARNT, Dr. KJ Nwofoho. It is around Akpata, the Plantation Research Institute, by 11 a.m. prompt. On the 6th of June. I'm going to say it again. It is a free event. Come out and see for yourself the miracles that this product is actually doing for people. And if you know people with health conditions, if you also need to make extra money, we are looking for distributors. We are looking for people who help us sound the alarm that there is good news of health now in Ibadan. We can actually pay you to introduce us to people who will need our products. So it is a win-win. If you're coming to us for your health issues, we have professionals on ground. But if it is the money that is the attraction, Health Code also pays generously. Like I said again, it is on the 6th of June, Saturday, by 11 a.m. prompt at IARNC, Dr. Kejo Nwofoho. It is free, but this reservation is a must. You're going to send yes to this number 080 87 080-871-3931. I'm going to call that number again. 080-871-3931. Also reach us on this one. 070-6536-6883.
5: Ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀la Sátidé, ọjọ́ kẹfà, oṣù kẹfà, ọdún 2026. Ní IAR and T Àpáta Ìbàdàn, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí: 0808-751-3931 tàbí 0706-536-6883.
4: Like I said, it is a free event, but reservation is a must. Ibadan people, are you ready?
3: FM, your preferred wholesome radio.

0: Ha. Eja tun mo kiyin ku kale. Ni gbogbo ibi te tin gbo wa. Beyin ba si sese n darapo mo wa. Eja mo kiyin kaabo. Sori eto gbagede oselu. Gbagede oselu on leto. Pelu Olugbemega. Omotosho. Your radio apostle. O ye ja pere bayi lo ro tuni. E dakun. A soju abenko laaro yi o. Akuti mo nso. A si ni yeso. Wipe bo ba ti di oro eyi to ni se pelu otito oro. Ko ne won lenu ti wa. Tori pe oro Nigeria yi agbajo owo ta fi soya ni ajeje owo kan bayi o si gberu tori a si jo ma fi oju sunukun wo oro ohun ni titi ti o fi de ibi ti a nreti ta nfe iyun ebo ti ogo ati mo so wipe ko si ba se soro Nigeria ta ni soro oselu ko si ba se soro oselu ta ni soro Nigeria ilu ogbomoso lati fe bere laaro tuni oro eto abo o la fe fi bere eto gbagede oselu laaro tuni se mo wipe orilede Nigeria yi be ba se leyi ati foselu gbandi ba ba sotun ati foselu gbandi ko da ninu ile enikokan laarin toko ti yawo mi won soselu laarin ore sore be ba wa arin won daada ogbon ati ete oselu oni won fi nbara won ririn ajo oselu ti wa di ohun ti a fi n sodi won igbesi aye wa nigun ati eka kookan gege bi omo eniyan ni ilu ogbomoso ni ijoba ibile oriire ni agbegbe kan ti won pe ni esin ele aoro esin ele isele abame kan sele nbe o amenu ba lati igba ti isele ohun ti sele ama fe tana si di oro ohun looro tuni tori pe ohun ta lero ohun lati ri yo baba ni a mo ka le ni eji eta erin o mo ti pe ose meta ni ilu to loba to nijoye olori orile ede kan si soro nigba kan ri ibi ta fe gba wole nu o won ni bi e ba ri awon iwa ipa ijinigbe awon iwa eyi to ni se pelu modaru awon iwa eyi to ni se pelu ka mo koni mara lona ti o da won wa ji iyan de laarin wakati merin le logun wa le so wipe ona bi to gba re o awon to ji re o ibi to wa re o won ni o dabi pe awon kan ti won lenu nbe ni won wa ni di oro ohun tori pe ko si bo se fe ruju to laarin wakati merin le logun won gbodo mo ibi ti ro awon eyan ba ohun ti won fori sole si awa n gbo lotun a n gbo losi awon kan ti e n soro won ni bi won ba gba awon laaye awon le lobe awon lo lele lo le ko won wa sugbon awon kan won o fa won laaye awon kan n soro wọn láwọn tó wà ń di ọ̀rọ̀ yìí àwọn mọ̀ wọn àwọn kan tó sọ̀rọ̀ wọn ní a ọ wù ẹni táwọn èèyàn rí bí agbẹnusọ fún àwọn agbésùmọ̀mí yìí ó ní a ẹ kú mọ orúkọ wọn ẹ sì mọ bi tí wọn ń gbé ẹjẹ ń sọ bó ṣe fi èbó gbé kalẹ̀ ó yín ní you know them by name you know them by places bó ṣe sọ náà nu ìyàn ní wípé níbi wọn ń gbé ibi wọn wà ẹ mọ bẹ kí alẹ tó ń dúró ṣe ṣé ọrọ ọhún kò ti fẹ mọ ní nǹkan míín nú báyìí ó jọgá tí ò jọgà tẹ o àwọn kan ní wọn ti tọrọ òṣèlú bọ ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀yà tún wá wò ó àwọn kan tún wá ń sọ̀rọ̀ wíkẹ́ sọ̀rọ̀ o fáyọ̀ṣe náà sọ̀rọ̀ ṣe bẹ́yìn náà gbọ́ nǹkan tí wọ́n sọ lẹ́nu àwọn èèyàn ní sọ̀rọ̀ léléyìí àbí kí ni ká pè é rí nígbà táwọn kan ń bẹ tí wọ́n ń sọkún níbi àwọn kan ti ń sọkún tí wọn ti rẹni rẹ wọn lẹkún ibi wọn ti ń jẹun bí wọn bá tiẹ̀ lè jẹ torí pé bí wọn bá tiẹ̀ jẹ oúnjẹ ọ̀hún gan òdì ni ó máa ń gbà lọ ìrùpò lè sára wọn lóore làwọn kan tí wọn ń fi ọ̀rọ̀ ti ń pa àwọn kan lẹ́kún dá pàárá lórílẹ̀‐èdè nàìjíríà irú òṣèlú wo gan là ń ṣe yìí náà irú ìjọba wo gan là á ní lórílẹ̀‐èdè yìí olóyè lẹ́kàn sọ ni
1: bàbá
0: bó tilẹ̀ jẹ́ wípé bó bá tásìkò á gbé àwọn àlejò wa wọlé a ní àwọn àlejò látinú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù wọ́n sì ń bọ̀ wá ṣàlàyé fún wa n tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ àkọ́ọ̀dù torí pé ó dàbí pé wọ́n ní adé wọn báyìí nísìnyí adé tí wọ́n fẹ́ gbé lé ẹni tí yóò jẹ́ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú wọn tí ó bá wọn gbé àṣẹ ẹgbẹ́ òkè wọ́n ní ó dàbí pé ó ti bọ́ sí igun méjì wọ́n ti wá ń du adé ẹnìkan wọ́n sì mọ́ ń gbé adé lé lórí bó lọ̀rọ̀ ń ṣe jẹ́ o àmọ́ gbọ́ lẹ́nu àwọn tọ́rọ̀ kan àmọ́ olóyè lẹ́kàn sán ní
1: bàbá
0: ọ̀rọ̀ ògbómọ̀ṣọ́ ojú kílẹ̀ fi wò ó.
1: Ẹ ṣe nǹkan tó burú jáì ní nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́.
0: Nǹkan tó burú jáì.
1: Bẹ́ẹ̀ ni ní nǹkan bí ọjọ́ méjìlélógún sẹ́yìn ṣùgbọ́n bí kinní yẹn ṣe burú tó ǹjẹ́ yín mọ̀ pé àwọn kan tó tún wá burú ju ìṣẹ̀lẹ̀ yẹn gan tó ti wá ń ṣẹlẹ̀ báyìí.
0: Ẹ̀dọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó burú.
1: Ó burú jáì.
0: Àwọn nǹkan tó tún wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀
1: ó burú jáì. Ó tún wá burú ju nǹkan tó burú jáì lọ.
0: Àbèsè olódùmarè.
1: Ẹni ṣáwo.
0: Ó yẹ ṣáwo.
1: Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó ń pa gbogbo lórí wípé èèyàn ní Nàìjíríà lẹ́kún. Lájọ tí kinní yẹn ti ṣẹlẹ̀ orí ń fọ mi.
0: Àbèsè ń wò lè sùn.
1: Di àkókò yìí orí ń fọ mi. Tójú bákan ọ̀ra ṣubú ilé ìbára àyàmí alágàrà.
0: Àbèsè olódùmarè.
1: Torí tẹ̀tẹ̀lẹ̀ à ń rò bóyá inú òjò náà kó wọn sí ni àbí inú òjò kan náà kó wọn sí ṣùgbọ́n àti wàá rí fọ́nrán báyìí tó fi hàn táwọn ará bí sọ wípé àwọn èèyàn tán jí gbé o tán níbi inú òjò náà kó àwọn sí ní sàn-án-sàn.
0: Tí ò sórù lé kankan lórí wọn.
1: Òjò ń rọ̀ ni o.
0: Òjò
1: ń rọ̀ ni o. Ibẹ̀ náà wá. Ṣẹ́bí nǹkan tó burú jáì ni. Nǹkan tó wá burú jù nǹkan tó burú jáì lọ ni pé kí nǹkan bí eléyìí ṣẹlẹ̀ káwọn kan tí wọ́n á fi ṣòṣèlú.
0: Wọ́n tún fòye ọ̀rọ̀ yìí ṣòṣèlú.
1: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí
0: Wike.
1: Wike àti
0: Fayose.
1: Fayose. Nígbà tí Wike máa sọ̀rọ̀ ẹ ó ní lóòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ ò dáa ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ ń jí yẹn ń gbé Nàìjíríà ni. Sábà ń gbé yẹn Nàìjíríà kò sí ẹni tó ń parí kò sí ẹni tó ń protest kiri ó jẹ́ pé bàtà ń gbé yẹn lọ́yọ̀ nígbàṣe ní protest kiri. Ó dá sórí Ṣèyí Mákindé pé Ṣèyí Mákindé ló máa dìbò ṣe ń protest kiri kò mọ̀ wípé níbi tí àwa ti wá ẹ̀mí èèyàn ká wa lára.
0: Ẹ̀mí èèyàn ká wa lára.
1: Ó ká wa lára tí ò bá ká wọn lára wàhálà àti ti ẹ̀nìyẹn ṣùgbọ́n ó ká wa lára gẹ́gẹ́ bí káàrọ̀ òjíire.
0: Àbèsè olódùmarè.
1: Ìyẹn nìyẹn. Nígbà tí Fayose máa sọ̀rọ̀ ó ní pé ta ló mọ̀ gan-an boya se yi makinde lo wa ndi e ko ba le ba re loruko je
0: kai
1: mo de ni be se be le pola kan fun ye to ni
0: kai
1: ta lo wa lui ka wo eto abo Nigeria
0: kai
1: a re ni ko si nkan te fe se lori eto abo Nigeria ta re oni mo pa e ala oko oni ilu ri fe ki lu tumo lori
0: owo
1: se gomina to ba je gomina ipinle Oyo lati wa ma je on bi ni ipinle Oyo gomina ko lo se mo le fi benu so yen sugbo ka ti e wa gba wi pe ka gbe oro fa yo se si egbe kan nje yin mo bi ni ojo ti kini yen sele ni ipinle Oyo o sele ni ipinle Borno na
0: eh
1: be ni mo se ji omo gbe ni lewe ni ipinle Oyo lojo yen be na ji omo gbe ni lewe ni ipinle Borno se gomina ipinle Oyo na lo se ti Borno
0: won mo awon Fayose ati
1: won gbon party yen
0: won gbon won gbon tori mo ri pe won soro
1: won re won gbon ni se
0: won gbon ni
1: be ni ibi ti tata ko won wa nikan na gbo
0: iyan
1: lo ma wulo fun o se li odi ti won ba ka ki
0: abese olodumare
1: latori awon meji e ka bo si yawo e ka bo sori oro yawo are mama koku
0: abese olodumare
1: ko da gbe mo so ma o se dada
0: gege bi a ya
1: mo ya o se bi a bi amara ra lati jo ti kini yen ti sele mi o ti gboro kan bayi lenu iyawo are to da lori sele yen
0: ah
1: kire se bi ya o sinle olohun je ki ya sa re ko da ni opin ose to lo
0: eyin o
1: iya lo si mile ado
0: mo mo ri bi kan to ti fun won ni oko
1: e ma gbo se no to nkorin na wa mama bi di si ori ti yana de njo to mi ri siru nkan yen
0: abesi
1: ni bi ka mo bi a mo Nigeria iyawo are
0: iya gbogbo wa
1: lo nse na mama bidi sin be yen ojo keta leyin yen ni yawo are lo ju wa bo si oju mo mawuran to pin oko fa won lori obirin ni egbe selu APC
0: de
1: e lo ma polongan e lo ma polongo nkan rere ti oko mi se gege bi are
0: awon obirin kan na ni won si nsokun o
1: e gbo ti mi se nkan to kan ni pe bi won se ma polongo awon kan ti oko won se gege bi are ati rara nkan ti oko won de nse eto abo to sojude nkan kini to ko won se niyan nkan keji to ko won se nu woye temi ni eto oro aje na to fi ori nu mo gana
0: abese lojo
1: pe polongo nu yen ka bo sori ti boda Sunday awon ton ba
0: boda Sunday wonu
1: Sunday Igboho awon ton ba so pe oro ti e pe o ka won lara o pe se kini kan boju won je ira won yen beyen won mo ko omi to fi pile se oselu Nigeria ni
0: boda Sunday soro won ni awon fe lo sinu aginju
1: de ṣugbọn won je ka won lo
0: ṣugbọn won je ki won ni gomina ni o je ka won lo
1: bo ohun ta ti mu bere
0: ko won ni are ti fun awon ni go ahead
1: ni suru
0: okay
1: sere bi kini yen se sele gbara
0: all right
1: awon kan ni pe Sunday Buhuda won ni e so pe ha laye ni suru bi beyen ibi te ke 47 wa ah ṣugbọn ṣe mo 2022 lo oselu buruku yen ti bere oselu odi yen ti bere
0: ni 2022
1: bẹẹni kì í ṣe ọrọ tó bẹrẹ lé ní 2022 oṣù yóò di yẹn ti bẹrẹ tọgbẹni yẹn lọ káàkiri ń báyẹn kò fẹ́ sílẹ̀ yorùbá kò ti ẹ̀ sẹ́pẹ̀lẹ̀ kankan lẹ̀ yorùbá tí ó dé èdè abẹ́òkúta ọ̀la àdó gbogbo sátọ̀dé sátọ̀dé náà fi ń rìnrìn yẹn káàkiri ń báyẹn èmi ni pé nǹkan tó wà ń di kínní ni pé wọ́n fẹ́ ta àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ jírí jígìrì pé kò sí bó ṣe lè burú tó ọmọ wa ni jẹ́ ká dìbò funfun pò wà rẹ̀ kan tí mìíràn tó bá ń di ẹni tó tẹ́ bá wo òṣèlú gbà yẹn tẹ́ bá bí ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ̀ yorùbá wá ní pé tinubu nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ òṣìbàjò náà ń retí pé kó jẹ́yìn àwọn kó jẹ́ pọ̀ ló máa jáwé olúborí tó fẹ́ ló fẹ́ dìbò fún kò sẹ́ tó retí tinubu rò ṣùgbọ́n wọ́n ti wá jí kínní yẹn pín pé wọ́n fẹ́ pa yorùbá tán ni wọ́n fẹ́ gbalẹ̀ yorùbá tán ni wọ́n fẹ́ ṣègbà fẹ́ ṣàwọ́ àwọn yorùbá wọn pé ibi tí nǹkan wá débi ilé báyìí o láti ẹ̀kọ́ fọmọ wá síbẹ̀ náà kò lè burúburúburú kọ́ máa wá bẹ́ẹ̀ kí nǹkan tí ò dá máa ṣẹlẹ̀ sí wa láì dẹ̀ mọ̀ pé inú ìwòye tèmi àwọn arábí òrí ti wá rò wọ́n kọ̀ fẹ́ wá ń bẹ́ fún àǹfààní ti wọn ni nígbà tí kínní wá délẹ̀ tán àwa ni ṣe sọ nígbà ló ń parọ́ lọ́jọ́ sí pé kínní kan ṣe kínní kan ogun ò tí ì délẹ̀ báyìí ogun ti wá délẹ̀ báyìí o ọ̀bẹ́ni ìwọ́dà ló bá níbi kẹ́ máa wò ó pé bóun ṣùgbọ́ yìí bóun ti ṣe tán láti wọnú gbó ṣùgbọ́n òun retí pé kí ìjọba àpapọ̀ kí wọ́n fún ní àṣẹ láti wọbẹ̀ kò ṣe bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tí yóò lè ṣeé ṣe ló ń béèrè fún tóun gán dẹ̀ mọ̀ wípé kò sá tó máa fún òun ọ̀rọ̀ mi òye
0: àgbọ́yé
1: security nigeria abẹ́ exclusive list ló wà ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé ìjọba àpapọ̀ nìkan ló ní àṣẹ lórí ọ̀rọ̀ ètò ààbò nigeria wọn fún ìpínlẹ̀ kò sí state police ẹ̀yin ọ̀kadà wa náà fẹ́ dá lóhùn kò lè work ìlàlẹ́ òun náà dẹ̀ mọ̀ pé kò lè work ṣùgbọ́n tẹwà lọ́ba bí ọ̀bẹ́ni kí ló ṣe a ní ṣe wò gbọ́ ni mo ti bèrè pé kọ́ fún láṣẹ kí n wọ gbé wọn fún mi ni ọ̀rọ̀ mi òye nígbà tó ọ̀rọ̀ wa lè rí wípé ọ̀bẹ́ ni ṣé bó ní pé èèyàn ààrẹ ni wọ́n ní bó làárẹ̀ ṣíṣe máa ṣe iye tí òfin ní fún ẹ ní nǹkan tó fẹ́ ló bá ní pé kẹ́rọ máa wo pé òun ti rí gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ pé ìjọba àpapọ̀ ti fún un ní àṣẹ láti wọ̀gbó kí ilé ọjọ́ yẹn tó ṣú ọ̀rọ̀ tún jáde ó ní pé òun retí pé kí ìjọba àpapọ̀ tún fún un ní àṣẹ láti wọ̀gbó lẹ́ẹ̀kan sí kan fọwọ́ kan fóun tẹ̀lú ẹ̀yin ọkà àbí kí ló ń gbé káàkiri
0: ìwọ ẹkùn
1: ìyẹn nìyẹn nígbà tó wá yá torí pé ọ̀rọ̀ ti ń kọlu ra lórí ti federal government nàbà bọ sórí state government wọn ní state government gala wọn retí kó fáwọn ní license ìwà kí ni state government fẹ́ ṣe lórí security state government ti ń béèrè fún state police fún ọdún mọ́hàn wọn rí wọn ní pàrọ̀ kó ṣé wọn ti fún àwọn gẹ́gẹ́ lẹ́sìn lẹ́kọ̀ọ́ pọ̀ pẹ̀lú pé fún wọn license kò lè work gbogbo yẹn là ń fà lọ́wọ́ àfi bó ṣe di ìjẹta àríjẹ nìkan ni nàbà láwọn ẹgbẹ́ kan lọ bá ara àbínlé ló bá nípò tiẹ̀ ti mọ àwọn tó wà ń di iṣẹ́ burúkú yẹn bẹ́ẹ̀ yẹn bí àfi tí kíní kan bá ṣe kíní kan ló wọn fi ní dárúkọ wọn ahun yorùbá yẹn ò dáa ẹni tó bá ṣe nǹkan bíi eléyìí ojú ẹsẹ̀ lé kí gbogbo ayé mẹ́rin tó jẹ́ torí nǹkan tí kò dáa ẹni yẹn ṣe tó bá mẹ́rin tó ṣe dárúkọ ẹ̀ máma tún máa fi òṣèlú kan kọ lẹ́sẹ̀ àti sọ̀rọ̀ tán ọ̀dà sọ̀rọ̀ síwájú kẹ́ ẹ máa wo òṣèlú náà fi ń ṣe o wọn fẹ kí bọlá ahmed tinubu ṣe second term lọ ṣe ń ṣe kinní yìí máa wíwọ ọrọ burúkú lẹ ń sọ báyìí torí ọlọrun báyìí ẹ má gbé òṣèlú wọnú kinní ẹ má gbé òṣèlú wọnú kinní àwọn èèyàn ń sun ẹkún ẹ má gbé òṣèlú wọnú kinní wọn fẹ kí tinubu ṣe second term ní jonathan àwọn tó yẹ kí jonathan ṣe second term náà ló tún wà ń di eléyìí ẹjọ nígbà tí jonathan fẹ ṣe second term ta gangan ló ń pariwo pé kó má jẹ kí ó ṣe second term fẹ́ máa rántí màmá ara yín létí bọ́lá ahmed tinubu ló ń parọ́ ibi kí jonathan má ṣe second term.
0: ṣé èyí tí sunday igbowó wa ń sọ náà ni wípé ààrẹ ní bẹ́ndì ọ̀rọ̀ yìí
1: kò jù bẹ́ẹ̀ lọ
0: nítorí ní àwọn tó ní kí jonathan ní ọmọ ṣe second term.
1: òótọ́ ọ̀rọ̀ ni pé bẹ́ẹ̀ bá ń sọ̀sọ̀kùsọ̀ lẹ́nu ó máa dún mi sọ̀kùsọ̀ náà ni tẹ́ ẹ̀ máa sọ̀kùsọ̀ lẹ́nu adún lé ti bí sọ̀kùsọ̀ ni kò sẹ́ni tó díẹ̀ lọ́wọ́ láti wọ́gbó alákọ̀ọ́kọ́ nìyẹn tó bá lóò mọ̀ náà gbé yẹn mi volunteer máa mú ẹ dẹ́nu ọ̀nà
0: ẹ̀yìn lè mú
1: mọ̀ mọ̀ náà bẹ̀ mọ̀ mọ̀
0: bẹ̀ ẹ̀yìn ọ̀kan lè wọ̀ bẹ̀
1: náà mi ò ní nǹkan tó ó yẹ kí ó wù mí kí n lè wọ̀ bẹ̀ ṣùgbọ́n mi ò ní nǹkan tí mo lè fi wọ̀ bẹ̀
0: agbára ètí
1: òun lòun ní nǹkan tó lè fi wọ̀ bẹ̀ máa mú dẹ́nu ọ̀nà bẹ̀ báyọ̀ ibẹ̀ nìyẹn wọlé alákọ̀ọ́kọ́ nìyẹn.
0: ìwọ ni wípé
1: kò nílò àṣẹ kankan lọ́wọ́ tó ẹnì kankan ẹ wo ti ìpínlẹ̀ ọlọ́run dẹ̀ wá ṣe kíní yẹn rọrùn igbó yẹn yìí ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan ló wà bẹ́ẹ̀ kódà tí n bá sọ iye ẹ́kítà mi sọ yé káwọ́ ẹ́kítà ti igbó yẹn jẹ́ ẹ̀rọ abáyín o 251,000 hectares.
0: abèsè olódùmarè
1: ẹgbẹ́ kan tí mo sọ
0: abèsè olódùmarè
1: 251,000 hectares.
0: kí wọ́n wá dà sílẹ̀ fún gan tí wọ́n wá nǹkan kan máa ṣe ń bẹ̀.
1: ẹ ṣe federal government ló rò wípé a lè fi gbogbo orílẹ̀-èdè wa ká fi ṣeré a lè fi gbogbo orílẹ̀-èdè wa ká fi ṣe títì a lè fi gbogbo orílẹ̀-èdè wa ká fi dáko àwọn ẹranko kan wà tó yẹ pé nàìjíríà nìkan lè ṣe káàkiri gbogbo àgbáláyé àwọn igi kan wà tó gbé nàìjíríà nìkan lè ṣe lè rí káàkiri àgbáláyé ẹ máa ká wa da ọjọ́ ọ̀la wa nù torí iye ni ẹ jẹ́ ká ṣe àwọn ibi kọ̀ọ̀kan ká fi wọ́n pamọ́ torí reserve náà máa pè wọ́n tó yẹ kó sí nǹkan náà tí ẹ lè ṣe láyè wọn nígbà kẹ́ wọ́ bẹ̀ ìjọba tí wàá dúró ń bẹ̀ lásán wọ́n tún wàá gba àwọn aṣọ́gbé forest guard kọ́ máa kéde ṣe ọ̀yọ́ nìkan ló wà o bí ó ti mọ̀ sọ ìkìsí ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan ló wà o ó dé kìtì ó dé ọ̀ṣun ó dé kwara ó dé kogi ó dé niger tí wọn ò bá jẹ́ kọ́ bẹ nìyẹn wọlé ní ìpínlẹ̀ ọ̀yọ́ kó lọ bẹ ọ̀ṣun wọlé kó lọ bẹ kwara wọlé kó lọ bẹ niger wọlé kó lọ bẹ kogi wọlé a ṣe ń sọ lọ. igbó yẹn ká nípa ṣé bóyá ká ṣe ṣe ni bóyá ká máa pawó lórí ẹ bẹ́ẹ̀ ni kì í ṣe nàìjíríà mo yẹ sọ kì í ṣe ìtọ́yọ̀ ẹ̀yìn kan ló wà nàìjíríà ó wà lọ́yọ̀ọ́ ó wà lọ́sùn ó wà lógún òmùforest reserve ó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ cross river. akwaye bọ bo se yan kare games reserve to ba ri be data ko te nbe ogba ya street ni yan o se ri gele ni yan Serengeti se ndo mi
0: agboye
1: awon nkan ti Kenya fi njeun ti Tanzania fi njeun ni awon kini yi o tawon eyan wa lati gbo asibe awon ma show won lori television na e ti ba dibe ari lori television to ma ku won sinu oko to ma wo layan to ninu igbo ti won gbe gogo ti se pe ninu zoo nkan ti won gbe kini yan kale fun niyan ṣùgbọ́n ọ̀tọ̀ ní pàtàkì ń ṣe lé ní o.
0: ṣé inú ọgbọ́ yìí tá à ń sọ yìí àwọn ẹranko búburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: ó yẹ kí wọ́n wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ń gbọ́ngẹ pàwọn ará bíi ti pàwọn jẹ tán.
0: àbẹ̀ṣẹ̀ lọ́dúnmarè.
1: ó yẹ kí wọ́n wà ń bẹ́ẹ̀.
0: wọ́n ti pàwọn jẹ tán.
1: ṣùgbọ́n ṣé ẹni tó bá ń fi bí ọ̀rọ̀ yá mi ta ló ń jọ́de apẹ̀rẹ̀ níwájú ọ̀dẹ̀ apààyè ṣé ẹni tó wá orí èèyàn wọlé ni àtà fẹ́ máa jọ lójú.
0: àbẹ̀ṣẹ̀ lọ́dúnmarè.
1: Okay, gan ida loju bi sisin gan wa no gboyan le ni re
0: won ti han won je tan
1: ale sisin se ki ida le loju bo wa no gboyan le ni re
0: hi se ke wa se ikuna awon ti won se isakoso lori wa re
1: mo soro kan hallelujah olo ma ja si ijoba ni o ti n jo ninu woye temi wipe awon to wa lori isakoso nigeria won kan na ni nkan to ba kan mi ati yin àǹfààní ara ti wọn nìkan ló ní túmọ̀ sí wọn. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ náà kò kú. àwọn tí wọ́n ń bu wọn àbòsí làwọn yẹn ń ṣe láìsí àníyàní bẹ́ẹ̀ nǹkan burúkú bí làwọn fi ń ṣe àbòsí. àgbègbè ọ̀rọ̀ tí ìbàdàn sunday náà sọ ń jẹta gómìnà ló kọ gómìnà ló ń dá. ṣùgbọ́n díẹ̀ ni ọ̀rọ̀ gómìnà nínú ọ̀rọ̀ ètò ààbò. ṣe mọ̀ pé táwọn àmọ̀tẹ́kùn ojú ọmọ kan fa gbẹ́nsàlẹ̀ títì lọ́hùn ọmọ kan fò gànà ọmọ kan yọ tv iṣẹ́ àmọ̀tẹ́kùn nìyẹn torí nǹkan tó wà lọ́wọ́ yín pump action ni ẹni tó ní èké 47 kan bàbá ló jẹ́ fẹ́ tó ní pump action 100.
0: àbíyèsí olódùmarè.
1: àyè lè dẹ́rẹ̀ẹ́ báyìí pump action lọ rẹ ó lọ bí rẹ rẹ lọ́wọ́ èké 47 lọ bí rẹ rẹ lọ́wọ́ wọn ni.
0: bẹ́ẹ̀ bá sì wá rí ọjọ́ orí àwọn ọmọ ọ̀hún béèyàn bá dúró tí wọ́n ní tó pé wọ́n gbé nǹkan kan dání o.
1: ẹjọ́ o tó bá di pé a fọwọ́ gba ọlọ́run mọ̀ wípé tí n bá rí mẹ́fà nu wọn tọ́jọ́ ti èmi àti mẹ́fà nu wọn pẹ̀lú gbẹ́gbẹ́jọ wà nù yàrá kan náà màá sùn màá ọrùn ọlọ́run kí tọ́tà bẹ́ẹ̀ ṣe fún mi.
0: ẹ bá rí mi inú wọn yóò
1: ní
0: ẹgbẹ́ ó ti gbẹ
1: bí. ẹ gbẹ́gbẹ́ tí mo sọ sẹ́ tí mo dẹ̀bọ̀ pé èrò ọkàn wọn ò dá sí mi wọn tí wọ́n dẹ̀ tilẹ̀kùn látẹ̀yìn èmi àti mẹ́fà nínú yàrá màá sùn màá ọrùn. jo tí o bá kàn fọ ara kan tí mo tají lásán báyìí nǹkan ṣe wọn nìyẹn àwọn lẹrọ bàbà kì í ṣe mi lẹrọ bàbà tí wọn ti gbé kínní ìdání ẹdọbalẹ lójú ẹsẹ ni ẹdọbalẹ ni. ní ọjọ ìṣẹgun tó lọ yìí à ń sọ bí eré à ń sọ bí àwàdà wọn ti náà lọ yabo àtẹ̀tí káfíà sọ pé wọn ṣàtúkọlù ibìkan ní ògbómọṣọ iléeṣẹ tó ń ṣe gbòkègbodò àwọn èèyàn tó ń wọlé tó ń jáde kúrò ní orílẹ̀ nàìjíríà immigration wọn gba ìbọn kan ń bẹ̀ lọ ó kéré tán wọn gba ìbọn kan àtàwọn ọ̀tá jẹ́ mọ́rúkọ ọmọ yẹn g3 náà mi wọ́n tún bú ju ak47 lọ ó rìn ju ak47 lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ nǹkan táwọn ará bíi kódà ní tàfi ṣọ̀gá fún wa nìyẹn. ẹ wá ń sọ ààrẹ sọ̀rọ̀ kan ní ìjẹta àbí jẹrin tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn dẹ̀ dùn mí gan. ààrẹ nípa àwọn ti yọ̀ǹda forest reserve forest guard ẹgbẹ̀rún kan fún ìpínlẹ̀ ọ̀yọ́. alákọ̀ọ́kọ́ ni pé kí ni forest guard fẹ́ ṣe lójú ak47. forest guard lójúláyé yìí ni bólú pump action. kí ni pump action fẹ́ ṣe forest guard márùn ló wà nù gbé yẹn ní ọdún yìí tí wọ́n padà nù ní january ọdún yìí kẹbàá náà tí wọ́n yàn án ti dáadáa. àti ìgbà yẹn lè rí báyìí gbogbo àwọn forest guard tó kù bẹ́ẹ̀ wọ́n tu dànù ni wọ́n gbogbo ọ́fíìsì wọn ti pa ṣe lè dá wọn lẹ́bi ni. ẹwà lẹgbà forest guard tẹ̀lé lẹ́gbà yìí gan ó lé ní 2 years báyìí 13 bẹ́ẹ̀ ti yàn dájú 7,000 forest guard tí a ṣe tí o ṣe n torí ayé òsòrò forest guard báyìí. nǹkan tí wọ́n ń sọ ni pé bàbá technology ti lọ ju nǹkan tẹ̀ ń ṣe yìí lọ.

0: awa mu afa baba won ki la foju won se se wo wa loju won ni abolo aboju won le yan gba lo si ijoba won ki la fi ko won pa mo fun inje ka la fi se nkan ta won se fun yin fun won bo se so ma so be ke ma fe nikan le ba so ma ti pe ma fe gba nikan si le ka lo ko mo lomo ko awon la ti mo gbe ise ku la won ti gba yi o tori awon to se lana emi won ti bo se tori ta mo pe awon to se lana
1: eyo
0: won wa laha mo
1: eyo
0: ko si yan kan be aja ka lo se
1: Oro
0: mi oye
1: adoye
0: alakoko ni yan elenkeji ijoba na koku otupo account yen o oro mi oye
1: adoye
0: e ma sanwo si o e ni sanwo si o e koko gba account yen na account number yen Nigeria ni o Benin Republic
1: ni o ba se account Nigeria
0: ani se ko je account Congo le la county bayi ki banki ma mente je ala ko won mo gbin won mo si bi cho yin won mo address yin won mo NIN yin won mo BVN yin yen la san ti to lati mu yin se kan to ba ti mu yin tori phone number yin na wa la re won de track yin pelu phone number yin ijoba se yin ilox meji yin olohun yen lu kere ju yen lo bin tin drata tracker wa tan je sara moto mo se sara power bike gan ewo elebi tracker bi 100 mo ilox kankan egbele won lowo gbogbo bi ton ri se patapata le ri e ti e ni se ri ilox yen oju ese ko le ma track won e n track won so be ni attack won loju ese gbogbo bi ton ba n gbede le ma pinpoint ibi bayi won wa sibi ibi bayi won wa sibi ibi bayi won wa sibi gbogbo bi ti won de yen ton lo n ba nbe ki le n ko won fun ki le fe fi won pa mo fun e fun awo oju won ni oro to wa nle yi o le sincerely ijoba bi ijoba se mu die die ni oye mi o nkan te fe gba nbe
1: bi ijoba se mo ni oye yin
0: nkan ti e won ti nkan o ba de yiyan te ba farabale te ba wo daada e so awon kankan bo mora won to e bo se se ko yiyan te ba wo lati be owo ti won na lori eto abo po Nigeria awon te de wa lori isakoso eto abo Nigeria won se n gba owo yen to isokuso oro lo n bo ta lenu won Nuhuri Badu NSA ọfíìsì ẹ bọ́jẹ́ẹ̀tì wọn bílíọ̀nù gbé bílíọ̀nù kan ni oníkẹ̀rẹ̀ máa wo ọmọ yàwá ni wọn ò sọ yẹn Nuhuri Badu láti Adamawa State nǹkan tó sọ nìyẹn Olúfẹ́mi Olúyẹdé láti Èkìtì State ó ní ọmọ nínàkúnà bíbélì ló ń fojú ẹ̀wò wọn sí ni ó ṣeéṣe kórè wọn pé padà lọ́la àwọn tí wọ́n hàn yàn lórí bọ́lẹ̀ nìyẹn o. Chief of Army Staff for Benin Wayedi lati Kogi onibo ti e se won gan lohun ri won gege bi omo ohun
1: ka
0: awon ti won gba trillion le lori lati le ma pa oro ti n da bi lori yan ejo to ma pa odu awon e to le ni bayi ni idi wo lo ma mu ijoba nibo fe fun won ni 1 trillion lese to odun to nbo billion ta se 12 trillion ti won gba kiri soro mi ye oloye ni eja file be
1: to eje n fi eleyi kadi re nle tori pe alejo wa wọ́n ti wọlé o ẹ̀yin ara alé àti sọ fún yín pé a gbàlejò láàárọ̀ yìí látinú ẹgbẹ́ òṣèlú Accord. Àlejò tá a sì ní lónìí àmọ́mọ́ gbé wọn wá ni torí pé ẹ̀ ń tọrọ bá yé tó bá mọ̀ dí ọ̀rọ̀ òní ẹjọ́ dákun kó wa sọ fún wa. Ẹ̀yin ara alé ti ń bi wálé rẹ̀ àwọn òṣèlé fún yín ní ìdáhùn ní tààràtààrá. Àmẹ́ tí ó bá wa sojú abẹ́ ń kó tọ́rọ̀ ń yé ní Tinútù dé wọ́n ti wà ń bì ó adé ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù tẹni wọ́n ń jà sí lásìkò yìí adé ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀ná àwọn èèyàn ń jà sí àwọn méjì ń jà sí tọ́ ẹni tí ó dàdé ọ̀hún àwa fẹ́ mọ̀ lónìí àmọ́ ká tó lọ sọ́dọ̀ wọn olóyè Lékànsán ni lórí ọ̀rọ̀ ètò ààbò torí mo ti rí bẹ́ẹ̀ sí jókòó yìí ẹ fẹ́ taari àwọn ìbéèrè sálejò wa lórí ètò ààbò tá à ń bá bọ̀ ọlọ́run kù sí wọn lóṣèlú
0: láwọn náà ojú ẹ̀rí àlejò wa ojú wọn gẹ́mi ìfẹ́ lè rí dáadáa gan wọ́n ti fi yẹ́lò bara jẹ́
1: se mo wi pe
0: awo
1: ejo oselu kokan
0: awo akodili lo ti o ti fi ba do body ni ni won awo ko ti wa yellow fun
1: awo awo akodili e tun won ti won tun gbe jani na
0: yellow
1: o tun yellow na to o yo lomba
0: ayin re do kedele ni
1: o yo lomba e wa go owo won na
0: yellow ni
1: bandi owo na
0: yellow
1: be ba wo bata ese won na yellow ni o fe
0: e sa o tele
1: to eh oloye le kan so ni lori on tin sele yi olori orilede kan soro ngba kan oni biru nkan bayi ba nsele laarin wakati 24 ti ojuto o ba ti desi oni lati je pe awon kan bendi e eh kile ro boye ka re wa o se ta re o ti se o mo tin pe ose meta bayi
0: o ti le ose meta
1: o na mo so
0: ana lo le ose ana gogolo pe ose meta
1: ose meta
0: eni ba o ti le ose meta
1: bi se
0: nkan ti are le se po alakoko are akoko gba re gege bi apase wa oro mi oye
1: agboy
0: ti nkan ba dibili be olohun se emo bi tawon ra bi wa e set up command center
1: so nte so ni ki won lo dana ya won
0: mi ni kan dana ya won
1: okay
0: o ma dana ya won sugbon ki se ona bomb ton ba se bomb yen ati kan te fe down ati kan te fe gba pada bi be lo ti lo niyan ona ta ma gba ko yen command center ni pe eco drones nu afefe ko ti ruwe de mu jade live be yen e shi command center ka ma wo bi ile bayi e set up command center ni villa e mo fe saaju ise ta fe se yi oro mi oye
1: agboye
0: e ti ri awon ara bi e ti oro mo ti ri e ti re re se ti ri kanda eleyi o ti mo wo yi e koko wo pattern won lojo meta se oni time kan to ma se meeting lara aro to ma ko ra won piato si ibi ti awon mo wa oro mi oye
1: agboye
0: boya le na se ni o boya aro na se ni o te ba feel ri ko be de gbogbo won ti wa be in time ko si se bomb lo wa awon bomb kan ti to ma so le n bayi ade are abugo te to wa so le ni wi bayi koda ko ju studio yi lo ko ni de reception oro mi oye
1: agboye
0: kan to ba fi kan to ba wi won na fi wi kan to ba ju won na fi wi hun
1: yo
0: ti bomb ni e to ni bullet wa mo so mi se rese pe be ẹnì kankan bí eléyìí báyìí búlẹ̀tì kankan pàpàpàpà ló ti tán orí kan búlẹ̀tì kan ọ̀rọ̀ mi ò yé ẹsẹ̀ ti họp ká rẹ fúnra ẹ̀ kó léwájú tó bá ṣe ìyẹn tí gbogbo orí gánmọ̀ ìgbóhùn ààrẹ gan ló ṣéwájú àwọn tó ń ṣe búrúkú ẹ̀kẹ́ iṣẹ́ ti yàtọ̀ kì í ṣe ọ̀rọ̀ wípé mo ti ṣe meeting pẹ̀lú àwọn security chiefs mo ti ṣe gbá mo ti ṣàwó ẹ ti ń ṣe yẹn láti ayé ẹgbẹ́ hàn kò mú èsì kankan wá ẹ léwájú kí ni kẹ wù àbí commander in chief ẹ má ẹ kó jẹ pé tó bá di ọ̀rọ̀ budget ẹ fẹ́ yáwó àbí pé ẹ fẹ́ ṣòṣèlú kan máa rẹ́sẹ̀ yẹn ta ẹ kàn mọ̀ wípé iṣẹ́ dẹ gbà yẹn yín gangan lẹ ní ẹ lídì kíní yóò ṣe é ṣe dáadáa.
1: Káàrẹ fúnra wọn kan ṣíwájú ogun.
0: America àti Trump Trump àti Iran wọ́n ja ogun kan. Trump ló wà ní command center tí wọ́n dìde gbé command center kódà tó bá lọ sí ilé tí ẹ tó wà ní florida sí àgbọn mi command center wà nbẹ tó bẹ láti florida yẹn fúnra ẹ ló ń wúlò ẹ bó ṣe ń lọ tó bá wà ní white house ní washington ó ń wúlò ẹ bó ṣe ń lọ náà ni kò tó ń jẹ commander in chief nìyẹn kì í ṣe dáfẹ́ ṣe primary àbí dáfẹ́ yáwó nìkan dáfẹ́ ṣe commander in chief.
1: tọ ó ti yé mi bá bóyá ẹja ṣe báyìí nítorí ìjọba àkókò a fẹ́ gbé àlejò wa wọlé ní sàn-án látinú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ẹ̀yin náà mọ̀ kọjá lọ sí ojú òpó ti ìbánidọ́rẹ̀ẹ́ àtẹ facebook wa báyìí ojú kànnà tẹ́ fi débẹ̀ west radio 893 fm fan page ẹ tẹ́ sórí àtẹ facebook yín west radio 893 FM fan page bẹ́ẹ̀ bá ti tẹ̀ síbẹ̀ ẹ rí àlejò wa ò bá ti gbé wọn wọlé tọ́ àmọ́ kí n tó gbé àlejò wa wọlé ẹ já lọ rèé ṣẹ́ mi múná ṣé rí tá a bá wa padà dé ẹ gbóhùn lẹ́nu wọn o ẹ mọ̀ yìí kò ń bẹ́ẹ̀ o ẹ lẹ́ńbẹ̀ẹ́ ẹ kú kalẹ̀.

0: so oya o ati pada de gege ba se kowe e alejo wa na ti wa ni ikale gege ba se kowe e tani alejo wa ohun ti mo nso lati nu egbe oselu akodu won ti wa sori ikanni wa yi na re o lati wa soro nipa egbe oselu akodu eyin na ko ti mo wipe eto idibo o ti kan lekun gbangbangban ni orilede Nigeria lasiko ta wa yi egbe oselu lorisirisi ni won si tin yo si bombo wipe anise awon na ni messiah ti orilede Nigeria to nilo lasiko yi se bibi gbogbo egbe oselu na koko ma nsonu la wa fi so wipe bo ba ti to asiko ta fe dibo edakun eja laju wa sile daada o en te mo lana te ri pare lana to wa de loni to ni eyan ohun eyin le eyan ohun ohun le eyan yin en te ri nkan kan ko se fun yin ri egbon le ri ko si pa kan kan to ko ninu oro omo niyan ri o wa de loni olohun ti de o bo n se mo n de e wa bi le re pe bo lo ti se de ri o awon bi ta tin sinu ta wa si so fun yin pe anise eku ti so wi pe ajo n se ni e se n bi wa le re wi pe nibo lona wa awa si ti so fun yin pe bo ba ti tasiko awo mo ko sara ogiri eyen sa mo ka nkan ta nko be baba se nko eyen mo fi oye ka yo ti ye yin ibi tona wa to ni ipinle oyo ni ahin egbe oselu akodo on lati gbo pe ikan lara wa bi n ba ni ikan lara wa agbohun sa fefe lawon na won e si se omode ninu ise yi awon ni gbogbo eyan mo pe ninu egbe oselu akodo won yo si bombo lati dije duko gege bi gomina ni ipinle Oyo ta ni mo nso o Alhaji Oriyomi Amsat awon ni gbogbo eyan mo ninu egbe oselu akodu amo nigba to to asiko idibo abenu atuari wipe awon kan na tu ti wa nbe sebi o si ba ofin eto idibo abenu egbe oselu kokan mu wipe ibi te ba ti fenu ko pe enikan bayi o le fi le a le ri awon eyan lorisirisi to nife kan won sa jo se ninu egbe won lona alafia ki gbogbo o si mu yesi nibe lati gbo wipe won seto abenu ama leyin ore yin oto leni ta gbo wipe o jawe olubori ibi toro ti bere gangan nu ta ni won ni o jawe olubori gbogbo wa na lati gbo o da na be ba ti gbo eje nso fun yin gudugudu ni won po ko won nbe ni kan o salaye re daada won ni won gudu gan e ri pe gudu lona meji ni pe yan ba gudu bi oloye le kan so ni se so le kan pe nkan buru nkan to wa buru ju nkan to buru lo ke eyan o gudu ko to wa tun gudu si won ni oni egbe akodu mu o won ni gbogbo egbe akodu lo si faramo làwọn kan bá ní irọ́ o orí yọmí ni o àwọn kan ní gudugudu ni o lọ̀rọ̀ bá di àríyànjiyàn ta ni ó àdáde yìí ó dà náà ẹjá ké sí ẹni tí ń ṣe alūkkóró ẹgbẹ́ kìí ṣe tìjọba ìbílẹ̀ tìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan publicity secretary fún ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dù ọ̀rọ̀ yìí àwọn làbá kàn sí wọn tọ́ ṣe ẹ wà ní wá bá wa ṣàlàyé fún àwọn èèyàn wa o ohun tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú yín ẹ kú rínú ẹ ròde ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹnusọ fún ẹgbẹ́ ní ìlànà alukoro àti ìlànà láti lè jẹ́ káwọn èèyàn ó mọ̀ bí nǹkan ṣe ń lọ publicity secretary a gbà wọ́n lálejò láàárọ̀ yìí comrade ni wọ́n honorable làwọn náà oyè pọ̀ ń gbé ó bà yá nìṣẹ́ àwọn náà sọ páwọn fẹ́ ṣe gómìnà àbí bẹ́ẹ̀ kọ́ ni bó bá yá wọ́n láwọn náà fẹ́ ṣe ààrẹ kò sí tí wọ́n ní láwọn náà fẹ́ ṣe torí bí mo ṣe ń wò wọ́n yìí wọ́n lè sọ páwọn ò fẹ́ ṣe gómìnà bí wọ́n ṣe wà tọ́ àwọn náà ni alàgbà badru oríyọmí wọ́n wà láàrin wa láàárọ̀ yìí ó yá ẹ̀ bá ń káwọn ara lé
1: ẹ káàárọ̀ gbogbo ilé o adẹ kíyín ní ìkànnì yìí ẹ kú iṣẹ́ takuntakun
0: ẹ ṣeun
1: ọlọ́mọ fún yín ṣe
0: àmì ọlọ́run tọ́ ó yẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí alukoro fún ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dù ní ìpínlẹ̀ ọ̀yọ́ a gbọ́ wípé ẹ ti dìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú yín láti lè mọ ẹni tí ó gbé àṣà ẹgbẹ́ yín gẹ́gẹ́ bí gómìnà nínú ètò ìdìbò ọdún tí ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ bó lọ̀rọ̀ ṣe rí ẹ jẹ́ agbọ́ látẹnu yín.
1: Ẹ ṣe gan gẹ́gẹ́ bí agbẹnusọ ẹgbẹ́ mo fẹ́ jẹ́ gbogbo àwọn aráalé mọ kóòtù mi n ò ní fi igbá kan nínú.
0: Ẹ ní fi igbá kan bọ̀kan nú.
1: Bẹ́ẹ̀ láṣọ ọlọ́run ń sì ní parọ́. Torí
0: ṣé ẹjẹ́ ń bi yín léèrè báyìí ṣé èèyàn orí yọmí ni àbí èèyàn gudugudu.
1: Akọ́ọ̀dù pọ̀nbélé lèmi.
0: Akọ́ọ̀dù lẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe èèyàn nìkankan.
1: No. Okay. Ibi òtítọ́ ìlà wà wà.
0: Okay.
1: Ṣé rí gẹ́gẹ́ bí mo tọ́ ìbàyí rí. Bẹ́ẹ̀ náà mo sì lọ sórí rédíò tó pọ̀ dáadáa kó tó dépa àṣẹ primary. Ìbéèrè tẹ mọ́ béèrè gbogbo ẹni ròyìn ni pé sakọ́ọ̀dù sì fẹ́ dìbò. Ṣé ẹ ṣe pé ẹ tó fẹ́ fi ẹgbẹ́ yìí ṣe negotiation gbogbo rédíò sàn pátá ni wọ́n béèrè ẹ̀ torí pé kí ni ẹ ti rí àti mọ́ ṣe bọ̀ tán mọ́ ṣe tẹ́lẹ̀. Mo dẹ̀ mọ́ fi dá yín lójú mo tọ́ rédíò pé mo lákọ̀ọ́dù ó ṣèjọba a dìbò á wọlé a ṣèjọba.
0: Ẹ dìbò ẹ wọlé.
1: A dìbò á wọlé.
0: Ní
1: ìpínlẹ̀ Ọ̀yọ́ a sì ṣèjọba. Ìní àwọn nǹkan tí mò ń sọ. So gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ìtọ̀sẹ̀lú lọ́yọ̀ 19 executive lanin state. Àwa expect pé kò sí bó fẹ́ kó tó ẹ gbọ́dọ̀ àjọsọ gbọ́dọ̀ máa wáyé láàrin gbogbo àwa tá a jẹ́ olóyè ẹgbẹ́. A kàn rí pé bó ṣe mọ́ ṣàkọ́ọ̀dù family business ni. Àwọn mẹ́ta ná máa pé bíríkòtò tán decide. Màmá wa Adébúkọ̀lá Àdá national secretary. Honorable Kọ́ládé Òjó state chairman àti Ọláyinka Dàìró tó jẹ́ state secretary. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan náà ń rọ̀nà akọ́ọ̀dù.
2: Inú wòye sí
1: ní. Ẹ gẹ́gẹ́ inú wòye.
0: Bá a ti rí àrò mẹ́ta náà.
1: So ẹ jẹ́ kí n wá farabalẹ̀ yẹn náà ẹ fún wa. Màmá Honorable Kọ́lá Ọláyinka Dàìró tó jẹ́
0: state secretary.
1: Màmá Adébúkọ̀lá Àjàjà national secretary. The state secretary Ọláyinka Dàìró àbúrò Jẹ́sí màmá ọmọ bàbá kan náà jọ ni wọn. State chairman àná lọ Jẹ́sí màmá kò sáburú bẹ̀ kéèyàn kó family jọ sínú kínní kò sáburú ebó ṣèlú ni but ó yẹ kí a mọ follow the process gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ ibi tó bá ti fẹ́ take the decision tí ẹ bá ti ní 2/3 tí o tẹ́ ẹ fọ́ọ̀mù quorum gbogbo òdúṣe tẹ bá make mẹ́yẹn null and void ni. So a bẹ̀rẹ̀ pé kí o kò sí wàhálà àjànṣe lọ torí àwa ti mọ̀ wọ́n ti ń sọ wọn alẹ́ pé ẹgbẹ́ yín ẹ̀fẹ́ dìbò wọlé gbogbo anomaly táwa ń rí nínú ẹgbẹ́ òṣèlú ní Ọ̀yọ́ state àwo òjẹ́ kété àwọn national máa di báyìí wọ́n tún ti ṣe báyìí o. So a bẹ̀rẹ̀ láti sọ pé a fẹ́ mọ bẹ̀rẹ̀ primary.
0: Ṣé àwọn national àwọn ọmọ tẹ́lẹ̀ pé bí wọ́n ṣe ń ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ni.
1: Ṣé ẹ mọ̀ pé òṣèlú ẹgbẹ́ òṣèlú Accord ọ̀rọ̀ ọjọ́ mi nìrọ̀ pé bá a ṣe sọ history bó ṣe mọ rọ̀nà ẹ̀ tẹ́lẹ̀. Bọ́n tó gbé mi wá ni pé kí lọ̀rọ̀ kí n bo la bá dé nípínlẹ̀ Ọ̀yọ́ kí ló ṣẹlẹ̀ lọ́rọ̀ primary wa. A lè sọ̀rọ̀ primary wáyé yẹn àwọn àgbàlagbà sọ pé amúkùn ẹrù ẹwọ́ olókè lẹ́wọ́ ẹ̀wùsàlẹ̀ ọjọ́ primary lẹ́yìn ro ẹ̀yin ò ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́ wà ń ta mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀ kó tó di jọ primary.
0: Nǹkan ti ń ṣẹlẹ̀
1: ní ìlàwọ́ ìdí ìlàwọ́ wa sọ báyìí.
0: Ok.
1: A bẹ̀rẹ̀ sí ta fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú gbá fẹ́ díje expression of interest.
0: Ok.
1: A bẹ̀rẹ̀ sí ta ní on the 22nd ọjọ́ kejìlélógún oṣù kẹrin. Pikun kaluku wa mọ fìrùngbà rẹ̀ rán o, ọ fẹ́ díje ọ fẹ́ díje o. A bẹ̀rẹ̀ sí ta báwọn. Nígbà tó di May 11 tó yẹ kó close, mo wò yẹ pé èrò tó fẹ́ gba kí ni pọ̀, ẹ jẹ́ ká extend ẹ̀ sí. Wọ́n sì gbà sí mi lẹ́nu pé ẹ lọ extend. Èmi náà ni mò ń polongo kíní yìí gẹ́gẹ́ bí ọ́fíìsì mi. Èyí mò ń ṣẹ̀rẹ̀ tàgbà àti extend ẹ̀ o. As at May 19, àti rí ọmọ oyè tó fẹ́ tó ti fi èròngbà rẹ̀ hàn 108 tán ti gba fọ́ọ̀mù. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́
2: fún
1: ìpolongo orí House of Assembly nìkan 108 náà ti gbà. Federal Rep 25, Senator 5, Governor 4 ní May 19 yẹn. Gẹ́gẹ́ bí ọgbọ́n táwa náà kọ́ nígbà táwa ń sòṣèlú nù kámpọ́ọ̀sì. Kò sí bí crisis ò sí ní wáyé nípa primary. Àwa tá a jólóyè ẹgbẹ́ èmi yẹ expect wa pé ìjọ 19 yẹn o by 20th. Ẹ jẹ́ ká pe meeting pẹ̀lú àwọn aspirant yìí. Ká sọ pé ẹ mọ̀ pé ẹ̀yin mẹ́yìn 108 lẹ̀ ń jẹ́ àdúgbò 32 tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́. Tí ọ̀bà dámọ̀ wọ lọ́wọ́ nǹkan báyìí wà lẹ̀fọ̀ nǹkan báyìí wà lẹ̀fọ̀ ẹ jẹ́ ká jọ iṣẹ́. Nítẹ̀ mi yẹn expect ká jọ sọ nìyẹn.
0: Nínú ẹgbẹ́ òṣèlú.
1: Nínú ẹgbẹ́ òṣèlú. Gẹ́gẹ́ bí àwọn tá a jẹ́ olóyè ẹgbẹ́. Sorry. So all of a sudden níjọ yẹn the kind of husband that text me pe ya. Sorry. Pe PRO wa ni meeting kan. Ní hòtẹ́ẹ̀ màá máa yá rẹ̀ yá ìyẹn ní hòtẹ́ẹ̀ wọn
2: pé ẹ bá tiẹ̀ ẹ kò máa so meeting
1: yẹn. So meeting yẹn pọ̀ wà meeting yẹn o kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n pè àwọn mo ní kọ́ máa fún mi lọ́pdate ara àwọn aspirant ni o wọ́n sọ fún wọn pé kẹ́rin ọ wáyé lọ́la o.
0: Sorry.
1: Yeah, sorry. So.

0: so eyan ara ile atun ti pada de ani a wa nkan se mo ni
1: so gege bi mo se so bo so wa di gan yan ba ko pe on the 28th na pe meeting sinu hotel mama e won so won husband se pe iwo ola ni primary your waye o so ti ra form meji to ren to ba re lekeji fun you step down fun iwo fi le mu okay mo wa gboro mo ni akosi wala bawo le be se screening then join so run pa screening to wa je pe mo wa bere pe awon oluwa ni meeting yen won ni secretary won ni state chairman ati mama dada of which mama e do si lara state executive to fi je pe ninu Nigeria executive eyan meji pere lo wa nu meeting yen te so run pa the first screening ba ti kura wa leyin yen emi youth leader welfare secretary state vice chairman asa to be mokala ni do 20 yen na ball lo so de mama won tu sira won loju secretary ati vice chairman kini gan won da bara won fa mama bere ko idris kilo jale oni mama o telu ti bere o awon aspirant ti wa nbe tan le gboro bi a won ri mo so be ri to re mi gentle gan anya teni bi so ro ya gbe wa la wa do awa kuro la je mama de so je mo ko ti won ni o mama ni e ko ra e ko wa la yin ko ni hotel mi o gbogbo oro egbe e mo ko lo sile egbe e oro se lu e mo ko wa lo hotel mi mo mama le wa ko ni hotel njona we do pe a lo para sile egbe a lo soro wa a soro njo yen ngba to da le on the 20 yen gan ni ago mokanla secretary bosori state aspirant platform won wa se executive platform o won bosori aspirant platform won so pe screen your wa yin on the 21st ago mewa aro secretary then drop message la ago mokanla le won so won pe mo ni emi bosori platform to ri join yen njo akoko ti gbo awon aspirant to ri pe mo soro jade pe ki yan binu eh so no executive ta ba la yo re ibi e ti soro yin na bele mi no ti da pada si wan zagidi emi o mo npa se screen the verse o ben yo ba te wa se screening eni screen wa yin la go mewa aro e drop e la go mokala elomi ti lo sun koni wo phone re o ni gba to ba to da go mesan aro ogun ati first screen awon yin out nu elomi o si nu ba re presently boyo wa leko o wa labuja andi ki la do dialogue wo la de ko fe so mode of screen bo lo de fe je a so yun o tun wa pa sori platform executive njo na lale yen na ni o ni platform aspirant won wa ni pe pe only bad aspirant in a cover for screening ta ba de fe screening yen hotel mama la lo emi na to para sori platform aspirant mo ni screening yo ni wa yi o tori mama so fun wa ni role wi gbe gbogbo oro egbe ka mo ko lo sile egbe and then hotel la ko yi bayi awon eyan wa lodge won wa sinmi bo la ti soro oselu da ni pariwo ibi ati ta form fa awon eyan ibe na lati lo si screening iyen ni jo keji won sa go ari pa fe screening iyen ni jo keji re le mi ata awon executive yoku ta faramo la lo si hotel mama ta lo fe onu won ba won yen se gbo pe mo tun soro lori platform yen to ro mo ki mi o ki sa ba soro be yen ta won aspirant ti mo pe si screening yen gbogbo na se jade nu won ko awon ero won wa ina fi so pori yomi lo bo te mama je ori yomi o bo te mama je awa executive la lo awon aspirant ti won pe si screening awon na fara ki pe bo ni ma se gba form 750,000 naira te wa ni so pe mi qualify lati fun screening da ba ti e jami gbogbo won pe mi pe mi sinu screening yen e don kaluku fi denu to gba gbogbo awon bi ta je ta lo yen acp wa nbe anti-cortism squad of police gbogbo won wa nbe won interview mi mo soro fun gbogbo won ni you are saying the right thing mama go beru ori ara won pe kilo to fi fi o screening yen gbe oselu ta gbe wa sinu hotel so ibe ni problem ti n waye
0: alukoro egbe lọjọ kini ana ti Alhaji Oriyomi ti won kede erongba okan won ni Liberty Stadium ari mama ajaja na ti won wa nbe ni bologun gba wole
1: se ri akoko na emi o ro pe bi a se mo pe oselu be gbe oselu akobusi mo gba tele 2019 won se be 2023 gan kódà gan wọn fọwọ wọn fún wa olóyè Adélábùn tíkẹ́ẹ̀tì tọ́sìn parọ́kọ́ ni ó dìbò wọlé ìbò kọ́sẹ̀ kan ni màmá àtàwọn state chairman state secretary náà organize press conference tí àwọn àbújá ọmọ sí tọ́fi sideline pẹ̀lú gọ́vnà Ṣèyí Mákindé àfẹ́ lọ́bẹ̀ wọn lórí nǹkan tá a gbé lọ́wọ́ yìí ní May 19 the form close.
0: Ṣé ohun tẹ́ ń sọ ni pé wọ́n fẹ́ ta ẹgbẹ́ yín báyìí?
1: A ti ń bọ̀ wá bẹ́ẹ̀ ní May 19 the form wa close ìjọ yẹn ni màmá àjàjà mú Alhaji Oriyomi lọ sí Abuja láti lọ sí screening tiwọn. Wọ́n sì ń sọ fún Alábùjá pé orí Yomi ló lè dìbò wọlé o orí Yomi ló lè ṣe gbá o ló lè tàwọn o nìkan ló wà on ground o ẹ̀sìgẹ̀ẹ́ wọ́n sì lọ sí screening tán. Nígbà tó di May 19 yẹn ìhun náà ni ọ̀nàrẹ́bù Kúnlé Búzárì náà wàá gba fọ́ọ̀mù tiwọn wọ́n náà fẹ́ ṣe gómìnà.
0: Gùdùgùdù.
1: Gùdùgùdù náà tó kàn fẹ́ gbé. Ẹ mọ́ káàkiri wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́ wa ní March ní September ní March ní South West World 4. Dọ́tán wá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ wa èmi wà lára àwọn tán pè pé gẹ́gẹ́ bí ibi tèmi náà ti jáde o ká mobilize àwọn èèyàn torí kò ní wá òkè kán wá dé kán wá báńtí grand èmi ni mo pa àwọn ìsìnkú tí fi local government ọlọ mobilize ọ̀nà ẹbu gudugudu òmù èèyàn tó mẹ́wàá wá sí local government ìjọ náà wọ́n sì ń bèrè lọ́wọ́ pé kí lẹ fẹ́ ṣe wọ́n ní tọ́pá tásìkò àwọn oṣù wọn àsun kan tó fẹ́ sí ìjọ náà nígbà tá a padà tá a gbàdà gbúrò wọn tèmi ọkọ̀ fojú kan báyìí gẹ́gẹ́ bí PR ẹgbẹ́ ẹni tó sì lérò pa tó lè fẹ́ ṣe gómìnà kò ní pósítà wọn ní bánà wọn mọ̀ ẹ̀sẹ̀kútìf kankan ìjọ ọ̀nà ìjọ tàbí wọn gba fọ́ọ̀mù kódà gan wọn dẹ́ni gan mọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ pé bí ẹgbẹ́ PR ìyìn mọ̀ ẹ̀sẹ̀ introduce ara mi pé mi ní PR àwọn àtọ́mọ wọn nìkan náà wọn gba fọ́ọ̀mù lọ́ọ̀dì 19.
0: Ṣé wọn yìí sọ ọmọ ẹgbẹ́ yín ni?
1: Wọ́n ti darapọ̀ ẹgbẹ́ wa ní March bọ́n tó lè kọlí báyìí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó lérò pa tó lè fẹ́ di gómìnà oni kọ ọmọ lọ sí world meeting rẹ kọ ọmọ ẹjẹ kámọ ọmọ nlé kámọ local government káwọ executive statement pé òótọ ìwọ náà fẹ díje àmọ yún rárá wọn wàá bá wa sógbà tán wàá dé ní 19 yẹn àrílẹ deny wọn right to contest gẹgẹ bí kan ti darapọ mọ wa as perform fún wọn bẹẹ mo ti kọ suspect is foul play bọ́n ṣe gba fọ́ọ̀mù yẹn tán báyìí wọ́n gbé lọ sí hotel mama àjàjà wọ́n lọ take picture mbẹ kò tó 30 minutes later kódà kẹ́kọ̀ọ́ tó dé bẹ́yẹn kò sí fọ́ọ̀mù gọ́vnà lẹ́mọ̀ sẹ́kìrì lọ́nà print yẹ wá ọ̀nà ìbò gudugudu wà nù mọ́tò nsàlẹ̀ wọ́n lò tó wọ́n náà wà nù mọ́tò wọn kán tó wá sókè ká tó wá bá wọn yíṣu rì sí fọ́ọ̀mù yẹn wọ́n sì gbé fọ́ọ̀mù yẹn gbé lọ sí hotel mama àjàjà ojú ẹsẹ̀ náà wọ́n sáré tèmi bíjọ wọ́n dà sórí afẹ́fẹ́ wọ́n náà fẹ́ díje fine and good nígbà táwọn wàá sọ mí tì wọ́n wàá sọ mí tì mọ́ ọmọ wọn tó tẹ̀lé wọn wá yẹn ìlọ wàá sọ mí tì fọ́ọ̀mù yẹn bó ṣe dé ló ń kámẹ́rà báyìí èmi náà tó ń rẹ́rìn sí kámẹ́rà ó ń take picture mo ṣe ń profile wọn ló ṣe ó ní kí n post dada èmi náà post dada mo mọ̀ kí foul play wà àrẹ̀ sí bẹ́ẹ̀ yẹn Alhaji wà ní Abuja pẹ̀lú màmá ìjọ náà tó ti ń ṣe screening tiwọn lọ́wọ́ màmá náà wà lára àwọn national working committee tó set up screening committee téèyàn bá lè ti set up committee ẹ ti delegate the power chairman and the national secretary to that committee pé ẹ̀yin ni èyí mẹ́ẹ̀yìn táwọn yẹn kalẹ̀ yìí o ẹ̀yin ni ẹ lè sọ̀rọ̀ ń pa screening nínú ẹ̀ náà wọ́n tún ti yan àwọn tí wọ́n wà jẹ́ officers delegate tí wọ́n wà sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n lọ wo primary so màmá wọn àdéhùn tó fáwọn ọmọ sí pé screening ti close screening fún gọ́gúbà at house of assembly ó wáyé ní 19 and 21 of May tí wọ́n jọ àdájọ́ àjùmọ̀ àjọmọ̀ wọn ní neck meeting nígbà tó di 22 state chairman and state secretary wọ́n gbé ọ̀nà ìbò Kúnlé Búzárì wọ́n gbé wọn lọ sàbújá pé kan náà lọ sí screening fún gómìnà nígbà tó débẹ̀ ẹ mọ̀ pé bá a bá wá fún tàbí ìlera ẹsẹ̀ rédíò yín sìn yìí tí mo fẹ́ gbàṣẹ́ ẹ̀yìn ẹ̀ examine mi ẹ̀yìn tàbí ìmẹ́sì gbá ìyìn lé mọ́ results lójú ẹsẹ̀ ẹ̀yìn mọ́ lọlé àgẹ́ bag sí ọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ cp lọ sí fàtàìwò ṣe ní Alhaji Oriyomi lọ sí Kúnlé Búzárì àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ wọ́n lọ sàbújá wọ́n lá fún yín lésì ẹ̀ mọ́ lọlé padà nípa èsì tán fún wọn ó tó ijọ́ kejì ó kọ̀ látàsí primary cp ti write sí Abuja pé àwọn ti withdraw àwọn ò ṣe àwọn òdíje mọ́ o pé àwọn ti rí báwọn èèyàn kan ti wọlé pé tó fẹ́ jẹ́gbẹ́ gbà wọ́n kọ́ bẹ́ẹ̀ yẹn àti nóòtì ẹ̀ then national body wọ́n communicate sí ọ̀nàrẹ́bù Kúnlé Búzárì wípé wọ́n wà qualify láti lọ fún primary torí pé screening wa ti end ni May 21st awon de wa ni 22 ko da gan ni ze ba lo 4 pages ni letter yen last paragraph e won ni ti o ba teyin lorun e le gba le ejo lo won ti screen mo to bi je pe ori yo mi nikan wa ni sole aspirant to ku le ilo je kan mo certificate of clearance wa pe iwo nikan lati clear to le lo fun primary awon delegate ya mama jaja national secretary wa àtàwọn national working committee tí wọ́n delegate wà pé kéwò ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n rán deputy national secretary wa wọ́n rán national financial secretary wa wọ́n rán dg mobilization fún accord mẹ́tẹ̀ẹ̀ta iná wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìpínlẹ̀ ọ̀sán wọ́n rán national treasurer wọ́n rán national publicity secretary wọ́n dẹ̀ rán national women leader pé kán lọ fojú mú kán lọ mójútó ètò abẹ́nu ti ìpínlẹ̀ ọ̀sán nígbà tí ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tán dé naturally torí pé state mama ni mama lo ye ko gba won lalejo pe ka bo won gba tan de mama ni ki awon yen kan ma bo wa si hotel awon iyen won so pe ah in le wa so hotel yin o to re yin na aspirant ni mama na gba form pon fe lo fun oyo south senatorial district so na awon tin bo lata abuja yen na awon na na wa conduct the primary for mama na iyen won ton ba lo duro to hotel won ohun o ni wa objective mo tori and then you am fi gagbaga pelu yo mo pe ah o ti lo gba body o wa da duro o lohun oni wa to ba tasiko jo primary yen ro ibe na ti ri pe ah kini ti o ko lo ba se pon ati fe mo tori bo le so fun mi pe honorable kunle busari ki le be fi so pe fe ta fara lu awon ta wa ni egbe
2: e le so awon lo mo la wo ara won
1: eh ka ba eh na mo to awon to je awon to state secretary ati state chairman ati mama ajaja state secretary o le dahun unit won mama ajaja o le hun unit won state chairman wa won dan le won le da won
2: eh le sorry
1: se be e bi oro egbe ni mi
2: ah oro egbe won
1: oro egbe mo so nilo constituency won ni Saki West state chairman wa won ri candidate mu wa
2: eh
1: e wa so fun pe e wa n gbe kunle busari bo ki la fe fi ta won eh ejowo ki la fetita ki le be gbe ko la busari kale te so fe drop ori yomi n ta wa n so niyan national body de ti wa delegate won si conduct the primary bo se ko lo gege bi o fi egbe accord se fi sile won si compile the report won si lo gbe lo labuja
0: ninu ibi ti mo wa n bo nu tori ijoba akoko wa ka le se papapa to ra awon ara le ti won fe pe bi n ba wo oju kini wa bayi awon eyan ti won wọ́n ti ń fi àtẹ̀jíṣẹ́ wọ́n ti fi ń ránṣẹ́ ò wọ́n sì ti ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú àkọọ́dù bí yìí wọ́n fẹ́ẹ́ gbọ́rọ̀ wọ́n fẹ́ẹ́ pè yín ẹ̀yìn ẹ̀dìbò ìyún ìbò abẹ́nu yín ṣùgbọ́n nínú ohun táwa gbọ́ a gbọ́ wípé ọ̀nàrẹ́bù kúnlé búsárì òun ló jáwé olúborí a sì rí wípé wọ́n gbé sàtífíkẹ́ẹ̀tì èyí tí wọ́n mọ̀ ń pè ní certificate of return àbí bẹ́ẹ̀ kọ́ ni àrí tí wọ́n gbélé wọn lọ́wọ́ àrí signature national chairman ń bẹ̀ àrí signature
1: fún ìwò kò sí ti national chairman ní ti kúnlé busari state chairman ẹ jẹ́ kí n láyé wa
2: secretary
1: ẹ jẹ́ kí n láyé wa as a primary ń tòótọ́ bọ̀ gbogbo ẹgbẹ́ òṣèlú mọ̀ pé national body ni wọ́n conduct the primary state ò lágbára le lori
0: ta lo conduct teyin
1: national body national delegate ran wa ni won ni ko wa se primary ipinle oyo to si fowo ori yomi soke pe ori yomi ni candidate ipinle oyo
0: okay
1: now national working committee ni mo select awon ti o lo si state kokan e ba beere pe ta lo mu honorable olayinka dairo ta lo so mo di returning officer ni state e tun wa lo certificate na present e lo wo ori certificate yen national secretariat address na visible wọn tó spell his secretariat ti tó jẹ pé ìfọ̀nà fọ̀sùn náà fi lọ print certificate wọn national secretariat address lọ wà ń bẹ kí ni ìyẹn sọ fún wa ni pé téèyàn kan bá tọwọ́ bọ rú àìrú certificate báwọn ọgbọ́n jẹ national officer torí national address lè fi síbẹ̀ state secretary sì lọ sign rẹ state chairman sì lọ sign rẹ màmá tó jẹ national officer gan mọ implication rẹ màmá ò fi tọwọ́ bọ̀ wéwu torí national address ló gbé síbẹ̀ wọ́n gbọ́dọ̀ kárí national signature kò kí n ṣe state ẹ̀dẹ̀ kọ state chairman and state secretary gbọn na conduct the election ta national working committee of the party. So now ngba to wa lo present won lo present lori radio kan awo ni problem ngba to si ya awon to jabe tan kan de pelu yomi goja ma bo ko awon te jo pegede ke ma bo Abuja ngba ta si di Abuja fona re wa ndaka kiri national chairman so pe both national working committee and the national executive council of Accord Nigeria awa digbi digbi leyin re ori Yomi Hamzat iwo ni oludije da fakale ni ipele Oyo to dije ni 2027 to gbogbo yen je ga ma we pe ijo ka lo Abuja awa ati mama la jo wo plane di Abuja o ama na travel o to ba je go ma pe in ta won se ni ipele Oyo pe o mu omuna doko ni o ye kan gbe gudugudu na leyin ijo na ko na lo gba se Abuja mo mo gudugudu gan national secretariat Abuja. So gbogbo ton se yen
0: ebe ko won ti se screening fun won
1: screening ton se na ijo yen na na mo mo ju ba nlo
0: okay
1: won ba gbe ba pe le yo awon ijo ta wa se declaration ti ori Yomi and that is the declaration chairman so nu video yen pe ijo ton ti wa si Ibadan to n ri erun liberty lo n mo pe won ti won ipinle Oyo. Won lo si du lori oro n pe gbogbo nkan to ba gba legally financial and anything lati make sure pe ori Yomi merge ela won o se
0: ninu certificate of return ti won fun Alhaji Oriyomi signature awon eyan melo lo ye ko wa nbe
1: se be gbo internal affairs of the party the only o yato ta ma fe submit the document o yato and there dem pe constitution egbe accord o yato se gbe yoku chairman lagbara lati le sign another thing ni pe mama na aspirant ni won e ba wa bere lo awon gbejo mama sign document last mama to je national secretary wa ni o e je kan jade wa sita kan wa so fun ajo to sign document last Abuja
0: ninu ofin ati ilana INEC signature awon eyan melo ni won fe ri
1: eyo kan lo wa constant and then the national working committee of the party won le joko kan so pe ah fe ni yi mo sign for am eni bayi la fe
3: se ti wa se yen ni
1: ah ejo eguru gbo
0: to eh idi ta wa fi un pe yin pe ke wa so o to nsele fun wa ninu egbe oselo yin yo dun lenu tin ju eyi ta wa ba nso lo tori pe eyi te so yi gan o ti di royin ehn ninu iwe royin loto tori pe eni tin se alukoro egbe akodo ni gbogbo fun gbogbo ipinle Oyo awon na won ba wa soro yi ninu eto idibo gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ ṣé kìí ṣe wípé ẹgbẹ́ àkọ́dù ó ti pín sí méjì báyìí a wà máa rí wípé àwọn kan ò ó dàbí èpò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kan báhùn tí wọ́n padà ta lóṣèké ṣé èṣe náà ni ó jẹ́ àkóbá fún ẹgbẹ́ òṣèlú àkọ́dù báyìí.
1: Àkọ́kọ́ ná kò sí àkóbá kankan
0: ẹgbẹ́
1: òṣèlú àkọ́dù and then gbogbo tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú àkọ́dù ó jẹ́ kó yẹ kó ti mọ sẹ́ndì sínú àtàwọn aráàlú pé igboro ti de igbo tun ti de npele Oyo fe egbe oselo accord egbe oselo accord mo fe so pe primary wa this is the first time tayo mo je primary accord lenu tori ke kini individuals to wa involved aye ti mo pe suro ti parida o ti nlaja aye ti because ikonu awon leaders wa ni southwest mogaji igbesola sunday won so gbangba won wa lori program kan ni radio kan laaro yi pe ninu message ti won pe pa lawon awon state chairman state secretary pe won fi 100 million bn kokan awon at suv lati tegbe accord sugba won wi pe awon fe furuko daada le fun ma awon lawon o fi tewo gba
3: en ta lo fe ra accord
1: e baba so fun wa baba so fun wa won so lori program e la re pe awon tan awon eta yen kan jo pe sinu meeting yen bawo n duro de kenikan won jade ko so pe ko ri be
3: ta lo fe ra accord lowo awon
1: e ro baba ti so baba ni to ba tasiko
0: awon yo je bi alukoro egbe e ti so pinba ni mo ka le ni eji e ti so ju e meta lo pe won fe ta accord won fe ra accord awon kan fe ra accord abi
1: e jowo se ibo le nti ti o fi de 22 those two is a daddy that we mean bo lo ti fe win primary
0: so on ten so ni wipe honorable Kunle Busari o wa ra record ni abi
1: ejo eje ka eje ke fun analogy kan
0: ejibo no primary yin eh won si ni awon ni bo won poju
1: bo na se poju e bi demo ke won ti ta loose ke be se so lekan primary da la si gbogbo strength e gbo mo egbe osilo record ni pele oyo 15355 ni wa tori gbe igba tan ka ma se online yen ka pe an lo normal bayi mo se ka ma gba card yen ni a poju ba nlo bo online yen mo pe digital kini o wa technical gan ah ju 15355 lo nigba ta won mo ka gbogbo to jade 60065 laarin 60000 minus 15000 ati ri extra 45000 nibo na ti dibo bo na ti ka won ni won to bayo ni straight line ibo ni eyan fada owo se n to ti withdraw wa gbogbo yen la wa n be lo won pe se ko won jo gade ko jo gade o fe temi ji tiro
0: se honorable ku lebu sari be se n soro won e sara yin ni
1: no omo egbe o se lo accord ni won sugbon emi n so ge ti to kan tara pe ko si omo oye kan to mo kun lebu sari ayafi state chairman state secretary ati mama ama e dane wa so pe kina wuri lobe tan fi garu owo
0: to ibere kan ni idan soki Alhaji Oriyomi se si luro pe won le tuko isakoso gege bi gomina ipinle Oyo ni down soki
1: pela aso Olorun
0: won le se
1: ogbon ati oye teyan fi tolu gogbe Olorun jogun fun Oriyomi Hamzat temi si mo pe gogbo awon to rajo wa ti bi olosele no gogwa e fori gogo won bayi o na Oriyomi Hamzat to ran mo pe ibi taye to sinu ko si anjiyan be gbogbo aye mo ko bi tan to sinu
0: to oya ija si oju opo le fun awon ara ile eyin ara ile o kan yin o eni ibere fun alukoro egbe oselu akodo awon ni won wa lori eto laaro to ni number te fi pe te si ja sinu kulu wa ye 0916 893 1000 0916 893 1000 number keji re 0915 333 4893 0915 333 4893 number keta 0911 3 Mary 8 93 hello hello ah o ti re o dakun e pe wa pada number te tun le pe si ko mama jalura won 0911 3 Mary 8 93 hello
4: Ekaaro
0: sa o e ba wa se soki papapa
4: ja sun lu adie mo ro ko ti
0: yes sir
4: ah lati do na pata
0: e seun o
4: e ki e tun be ki alukoro ko fun ani nkan merin merin ti alaji onu yo nam ta kan ti se ni ese kuku to le fun mu ki amuyan tele won ko won so pe gbugbu ara is it including the airline because kaba so kara ni is it include the airline
0: ati fa
4: yo ba so ti se kini to ti gene negativity ta wa le point meji meta fun yin ti o le mu wole loyo ti kala confirm meta
0: to e seun e ba wa ko yen le e ja gbe pe mi awon eyan po loju opo hello
5: hello ko di mo
0: yes sir olorun ni to
5: ah abani adija
0: yes sir
5: Bí alukoro ṣe sọ, mo tẹ̀ nípa ìsìn ọkàn farabalẹ̀ dáadáa wá wọ́n dẹ̀ yé wa. Ṣùgbọ́n ṣé ẹ máa ń sọ́nà nìyẹn? Bí ẹ bá ń sọ tó bá dídẹ́, ṣé kò ní padà sí pé máa mọ̀ pé bó ṣe rí ni? Ẹ̀sán àpẹẹrẹ kan ní ayé Kọ́lọ́mbà àfọ̀nkáran wọ́n ti jẹ ìjọba ní Ọ̀yọ́ sí. Àkàlà ti Adúmọ̀dé, Kọ́lọ́mbà àfọ̀nkáran. Nígbà tàkálà ń bẹ tí Adúmọ̀ fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀. Wọ́n ṣe tábí fún Adúmọ̀bí. Adúmọ̀bí náà ránṣọ́. Ìgbà kan ṣe tábí lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe fún Àkàlà. Àkàlà ń sọ pé àti Adúmọ̀bí bá mọ̀ pé ìjọba ìjókòó yẹn bó ṣe máa tó ní agbára kò ní máa sàkọ́ tó sọ mọ́ ní rọ̀ ni. Ìgbà tí fọ́mà gọ́vnà máa dìjà Adúmọ̀bí àwọn padà sọ pé àwọn mọ̀ pé kó ṣe máa rí.
0: Oya ẹ̀dákun ẹ má bínú ẹ bá wa lọ síbi ìbéèrè ní pápápá.
5: Ìbéèrè tó ń fẹ́ ṣé tí wọ́n bá débẹ̀ ṣé kò ní mo ti sọ náà ṣé kò ní padà dé ká mọ̀ pé kó ṣe máa ká mọ̀ pé lágbára ju nǹkan tá à ń sọ.
0: Sọ wọn ti gbọ́ bá.
6: Hello.
0: Hello ẹ káàárọ̀ sá.
6: Ẹ máa kú iṣẹ́.
0: Ẹ ṣeun ojú òní tì yín o.
6: Olóyè àti Kílẹ̀ ọmọ ni èmi
0: o. Bàbá o.
6: Láti ọlọ́pàá pàtàkì mọ́ mi.
0: Ojú òní tì yín.
6: Ojú àpọ́sù.
0: Mo kí yín o.
6: Mo kí yín kí yín.
0: Ẹ ṣeun sá.
6: Ẹ kú iṣẹ́.
0: Yes sir.
6: Olóyè sọ ní.
7: Bàbá o.
6: Bọ́ dàbí.
7: Yes sir.
6: Mo kí yín kí ẹ kú iṣẹ́.
7: Ẹ ṣeun bàbá.
6: Fẹ́rí ọ̀rọ̀ ìjọba ṣíṣe tó bá lágbára díẹ̀ lágbára o. Bọ̀ ní gbàdúrà tó bá yẹ pé bàbá wa orí ọdún náà ló máa bá wa ṣe tí ó dá ọlọ́run á mú agbé wọn débẹ̀. Bọ̀ kókó nǹkan tí mo kàn mọ́ ni pé lórí ọ̀rọ̀ pátì tí wọ́n ń discuss lórí ẹ̀ àti mọ̀ gbogbo náà láti mọ̀ pé àkọ́ọ̀dù wọn ò ń dìbò wọn ò ní gbé gómìnà lẹ àjẹ́ńdọ̀ fèdè rẹ̀ kọ́ máa gbọ́ pé wọ́n náà gbowó náà ni tó gbogbo ẹ̀ láti mọ̀ tó pé wọ́n máa fi wọ́n ń pawó ni ọlọ́run á sọ gbogbo wa
0: á
6: rí ibi tí gbogbo ẹ lọ. Lórí ọ̀rọ̀ ètò ààbò ni mo fẹ́ sáré mẹ́nu lé.
0: Ẹ̀lú ẹ
8: káàárọ̀ o.
0: Ẹ̀lú o.
8: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sá o.
8: Yes, ẹ kú ètò sá.
0: Ọlọ́run ní tò ó.
8: Ọlọ́run ní pàlàkà yín.
0: Àmì Ọlọ́run.
8: Orúkọ mi ni Abiodun Oyetayo.
0: Yes sir. Ó yẹ bá wa ṣe pápápá.
8: Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ tró ẹ̀ sẹ́yìn tẹ́ jẹ́ pírẹ́sẹ́ńtà àtẹ̀yìn oníwèé ìròyìn ni. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tí fíàrò ń sọ látàárọ̀ ó dàbí ẹni pé tí wọ́n nìkan là ń gbọ́ tó bá ṣeé ṣe ẹjọ́ ẹ bá wa pe àwọn igun kejì náà ìtọ́jú egun àwọn ìyá àjàjà àtàwọn yẹn náà káwọn méjèèjì kan jọ wà nínú station kí wọ́n gbogbo nǹkan tó ń sọ yìí káwọn náà káńtà nǹkan tó ń sọ kalẹ̀ mí tí jòkó kú lóró nínú ìlú ẹ̀.
0: A ṣe bẹ́ẹ̀ ojú òní tì yín. Ẹ̀lọ́ ẹ̀lọ́ wọ́n ti wọlé.
7: Ẹ fún wa ní ìṣẹ́jú mélòó kọ́kọ́ fi dáhùn sí lẹ́yìn àti wàá bẹ̀rẹ̀ sí ní pè.
1: Ẹnìkan béèrè pé kí ni nǹkan tó rí Yomi ti ṣe.
0: Ok.
1: Tó bìrì pé ó wọ́ ti láti dẹ́po jáde. Èmi ń sọ, mo máa ń sọ, nínú gbogbo àwọn aspirants tó jáde pátápátá, tí ìwà àbàjẹ́ bá ń lọ ní agbègbè kan, ìwo lọ́lẹ̀ dárúkọ rẹ̀ tí ẹni tó sì ń wu àbàjẹ́ tí ó dáwọ́ bàjẹ́ dúró. Orí Yomi nìkan ni. Èmi rìn lọ ní àkànrán tí mo rí bí wọ́n ti kọ́lé pé 419 Beware this house belongs to Agidigbo Oriyomi Hamzat. Bí ọmọ bá sọnù lójú dítì tẹ́ ẹ bá rí iye kẹ́ ẹ tó rántí pé ẹ lọ sí police station ẹ ní mọ̀ gbé lọ ságídìgbò. Oriyomi lẹ́nìkan tó jẹ́ wípé tí ọ̀yàn bá fọwọ́ lágbáyàn lójú wọ́n ní ẹ lọ sọ́dọ̀ Oriyomi yọ ọ́ bá yín ṣe. Kéèsì tí ẹ ó jà ogun tó jà lórí Timothy tó pa sí òtẹ skul kan àwọn alágbára ló ṣe orí Yomi nìkan lẹni tó dúró. Àwa sọ pé gbogbo yẹn ní ò láìkẹ o oníwà àbájú ní láìkẹ o lórí eré o àwọn ò sọ pé ẹni tí wọn tó ń pa wọn lẹkọjáyé tó wá jẹ pé ẹni tí wọn ń gbà àwọn èèyàn kalẹ̀ béèyàn bá bírò ẹni báyìí lọ́gbọ̀n fẹ́ díje irú àwọn tán tí tẹ́ pé wọ àbájọ́ lọ wọn ẹ̀rú ọmọ bà wọn. Orí Yomi lẹni kan tẹ́ pé gbogbo kọmíṣánà tó bá jáde lọ́ńdà rẹ̀ ẹ̀rú ọmọ bá gbígbé mọ̀jẹ̀ ń hùwà bàjẹ́ o torí gómìnà tí mo ní kọ̀gbà gbẹ̀rẹ̀. So gbogbo àwọn lè tó bá sọ pé ta ló tún wá súnmọ́ra lójú ìwòkàn tó fẹ́ jáde pátápátá Orí Yomi nìkan ni. Ẹ jẹ́ kandidate wọn kọ́ bọ́ síta láì lo agbára pé bóyá ó lo picture gọ́vnọ̀ síbẹ̀ kó lòun fẹ́ tà wọ́n hàn bí kankan nú àwọn tí wọ́n fẹ́ díje lọ́wọ́ ìdá tí ó sọ pé òun fẹ́ dá pósítà àwọn ṣe tí ò ní fi pósítà gọ́vnọ̀ sí àti kóbi ti president sí. Orí Yomi nìkan láràlú mọ̀ tó mọ̀ dojúdojú tẹ̀sígẹ̀t ẹ kéjì tẹ́nìkan béèrè ni pé bóyá ṣé tán bá débẹ̀ ṣé wọn ní sọ pé àdáìnò pé ẹ mọ̀ pé ṣe yìí ìlégbé lágbára máa kó papọ̀ mọ́ tẹni tó sọ wípé ìjọba kò rí bá ṣe mọ́ ìròyìn ẹ̀pọ̀ le. Ẹ ti máa ń gbàgbé wípé ìjọba gómìnà ministry iná fi máa ń rọ̀nù ìjọba civil servant ìní rọ̀nù ìjọba jù. Gómìnà ni pé kó ní ọpọlọ kó lọ́gbọ́n àtinúdá kó ní ìwà ìjọmọnìyàn kó níwà tó dáa ko so pe ah mo fe ka so pe o fe se over every lati mo bi bi bayi o fe se de challenge te ni ba mo fe se kini yi o yo le mu accident to se lo jona yo le deku to ba ti la idea yen yo pe ministry of works eyin da je commissioner be awon peer permanent secretary e ya kan ba la fe se si lati e mo bi le challenge awon yen professionals lo wa ni ministry ama ko gani permanence ni one of the features of the civil service pe soldier go soldier come civil service still remains awon na ba joba kan se na ba mi se won mo ogbon ati ta fi mo te joba opolo ni ki gomina ni ko siju le pe kan ba mo fe se faradu n to wa nbe niyan so pe nkan so pe je ko to bo won mo ko nti o mo nkan ti lo lu tele
0: to e se honorable Badru Idris tori ijoba akoko wa awon eyan si npe lotun won pe lo si boya bayi la se se irin yin o tun ko e kan si o lori eto yi a wa pe igun awon iya ajaja na awon na o joko gege bi ibere awon eyan wa to eyin ara le e mo binu gbogbo ju opo ni seju a ni le gbe pe kankan mo bayi tori baba ti ko bayi eto oju oja oni o gori ate oya e ba wa dagbere fun awon ara
1: le e se gan gbogbo ara le te ngbo ladaro e ma binu pe asuko wa kiri die leni pe la so lohun te ba to pe mi inu to je yin
0: mo je ri to eyin eyin ara le oloye le kan so ni
7: e se yin te ba se ti o ti ni e se se se
0: Mr. Taiwo Ogunjobi awon ni iko wa si ijoba ibile eyin na e ba wa gbohun sori afefe awon yo le mo pe wa nbi bo ti le je pe e ba wa jise loni
9: ẹ ṣe o gbogbo ẹ tí tó ń gbọ wa ẹ ṣe gan o.

0: Ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín, èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Adabanija. Tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o àfẹ́ǹtí Ọ̀bánilé Bálayé Wireless Radio 89.3 FM ibẹ̀ la gbé wàyí ní Olúyọ̀lé Ìbàdàn. A kí gbogbo àwọn olùdarí rédíò bí o, a kí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Yibo. Ẹ mọ̀ gbọ́ ti Yibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ta Hausa ń bẹ̀ ìnánkúáná ìnángèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ọ jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ. A dúpẹ́ pé òkun ìlọsíwájú yóò mọ bá wa o. Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Adabanija, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin. Àtewé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ máa gbọ́ West Radio 89.3 FM.
1: West Radio 89.3 FM kan gbọ́ máa pẹ́.

ètò ojú ọjà ọlọ́dọ́sí yìí ti gbọ̀yìn ní ìkànnì West Radio 89.3 FM. Mo ń kí yín lórúkọ aláṣẹ àti àwọn olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí àti lórúkọ GM wa Ayọ̀ Emmanuel Ojo. Àti lórúkọ àwọn lọ́gàlọ́gà tó wà ní ìkànnì. Ẹ mọ̀ pé n tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ọjà àtòun tó ń lọ nínú ọjà àti bó o lọjà ṣe gbówó lórí àti bo láti lè rọ́jà wàrà. Òun lè tó eléyìí ló dálé lórí. Báwa máa ń ṣe àwọn iṣẹ́ ìwádìí wa lọ́nà tí ó gbà mọ àwọn èèyàn lọ́rùn. Ìwọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ okoòwò àbí ìwọ tó bá tún wò pé okoòwò mí ìwo lo tún lè ṣe tó lè jàpọ̀ mọ́jà rẹ̀ tó jẹ́ pé ó mọ rówó lọ́tùn ó tún mọ rówó lọ́sì. Ìtorí rẹ̀ la fi gbé ètò yìí kalẹ̀, ètò ojú ọjà. Ẹ wo Ìṣọ̀lá Adékúnlé lorúkọ tèmi o. Àwa tún ti lọ ṣiṣẹ́ ìwádìí wa bá a ṣe máa ń ṣe. Káwọn aráalé náà lè máa ráǹfààní jẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti wọ́n pé bóun ṣe lo dókòwò pẹ̀lú owó kékeré. Àbí èmi ò lówó túlùtúlù lọ́wọ́ o. Ẹlòmí ò ní wọ́n ní 3 million 4 million lẹ́n tó bá fẹ́ bẹ̀rẹ̀ okoòwò báyìí. Àmọ́ lórí ètò ìlà wa fi máa ń rí dájú pé tó o bá lówó péréte ó sì lè fi bẹ̀rẹ̀ àwọn okoòwò kọ̀ọ̀kan. Tẹ́ rí okoòwò tá a tún wá mú wá fún yín lónìí tó jẹ́ pé o tún lè máa dókòwò látinú ilé rẹ̀. Àtún ti lọ àti lọ ṣiṣẹ́ ìwádìí. Aláǹfààní láti tún báwọn èèyàn sọ̀rọ̀. Ohun táwọn èèyàn tún lè máa ṣe nínú ilé ara wọn gangan tó jẹ́ pé kò ní ìdíkò gba ṣọ́ọ̀bù. Láti tún ti bẹ̀rẹ̀ okoòwò yìí.

Aláǹfààní láti tún ti báwọn èèyàn méjì sọ̀rọ̀. Inú ọjà òbo gan la wá lọ. Tá a tún fẹ́ jíkẹ̀ tún rẹ̀ kọ̀kọ́. Tá a tún fẹ́ jíkẹ̀ tún nímọ̀ pé okòwò ilé náà ó tún tún ṣe o. Àṣé ìní gbà ṣọ́ọ̀bù. Ọ̀rẹ́ mi kan dẹ̀ ti ń sọ pé akínní ó lówó lórí o. Àmọ́ ìmọ̀ bí ń ṣe bẹ̀rẹ̀ rẹ̀. Tó máa ń mọ́pọ̀lọpọ̀ mí lọ ra nǹkan ọ̀wọ́n. Tíyàn bá sì ra nǹkan ọ̀wọ́n yóò wá gbówó tùlùtùlù lẹ̀. Kò wà ní lọ bó ṣe yóò lọ. Ẹ rí pé tó o bá ra nǹkan níbi tó yẹ kó o ti ra nǹkan tó jẹ́ ojúlówó nǹkan èyí tó wò rí o gara púpọ̀. Tí wọ̀gùn bá ta ó rówó rẹ lójú ẹsẹ̀ ni. Àmọ́ tó o bá lọ ra nǹkan níbi tó wù ẹ̀ tó pọ̀ gerege. Ó jẹ́ pé tó o bá padà fẹ́ ta ó ti gbé gègé lé pé owó ọkọ̀ owó ọ̀kadà owó gbogbo ẹ̀ ara ẹ̀ náà ló ṣàṣìṣí. Àmọ́ ìgbà tí ó ara lè wọ mọ pé ibi báyìí náà ti máa ń rọjà tí jẹ́ pé yóò ti ṣe dáadáa. Ṣé rọ́jà tá a fẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ lónìí? Ṣé ẹ mọ ọjà tá à ń pè ní Ọbásanjọ́ Farm? Ó wà ní South West. Local government nílẹ̀ Ìbàdàn tá a wà yìí. Wọ́n á tẹ̀dọ̀ sí Olúyọ̀lé Estate. Mo kọ́kọ́ fún yín ládírẹ́sì ni o. Ó wà lójú ọ̀nà tá a bá ń lọ sí Ring Road mọ́ challenge mọ́ móbì yẹn. Sí gbogbo ẹni tó bilé pé inú Ọbásanjọ́ Farm ló ń lọ. Òun tán wá ń ṣe inú Ọbásanjọ́ Farm gangan. Kí ni wọ́n ṣe ń bẹ̀? Wọ́n ń tàwọn adìẹ tó jẹ́ pé wọ̀gán lè fi sokoòwò. A ní lónìí ọ̀nà tó jẹ́ pé wọ̀nà gan lè fi dólókò wá adìẹ nínú ilé rẹ̀ tó jẹ́ pé ó sì máa rí owó. Ìwọ tó bá lágbàlá tó kàn jẹ́ pé o kàn máa ń tó àsan bàáfù sí ni. Àǹfààní mi tún lélẹ̀ yìí kìí ṣe bàáfù pé o sá ń gbèjò ò ń gbomi. O ní mú owó wá fún ọ tó bá ń gbomi ò ń gbé sínú ilé o fẹ́ mú ni àbò fẹ́ fi wẹ̀. Àwọn tán ń tà nínú ọjà yìí. Wọ́n ń ta Day Old Chicken. Àwọn adìẹ tó jẹ́ wípé ó lè bẹ̀rẹ̀ sí ń sìn fún ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ mẹ́rin tó jẹ́ pé tó o bá tún ta ó mọ̀ ró. Ọ̀nà tó o tún lè gbà ta gan ó tún wà ńlẹ̀. Màá fẹ́ jẹ́ kẹ́ ẹ súnmọ́dì rẹ́dùn yín dáadáa o. Ìwọ ìyàwó ilé àbí baálé ilé tó jẹ́ pé oníṣẹ́ oṣù ló ń ṣe tó jẹ́ pé tó o bá ti bí iṣẹ́ rẹ dé o kàn máa ń sùn ni. Torí ṣe àwọn míì wà ṣífìtì mẹ́ta ni tó jẹ́ pé kò dẹ̀ ní pa ọ́ lára tó wò máa wọlé lọ́tún tí ó máa wọlé fún ọ lọ́sì. Àwa láǹfààní láti bá wọn tó jẹ́ gbòógì nínú ọjà ń sọ̀rọ̀ láti lè jẹ́ káyìn ara ilé náà kẹ́ lè mọ àǹfààní tó ń bẹ nínú ká máa sin adìẹ. Àní àwọn adìẹ tó lè sìn fún ọ̀sẹ̀ mẹ́rin tó dẹ̀ ta tó dẹ̀ rówó. Àtàwọn oúnjẹ tó jẹ́ pé o lè máa fún gbogbo ẹ̀ ló gbọ̀ ló san tòní.
alanfani lati kan si onlare waju samwe omatoso ambassador fun gbogbo awon aladie ni obasanjo ma fe je ke gbo ntan so latenu won ona to je pe o le gba pe a tin ba nsoko wa de yi bo mo se le gba lati ma rowo to je pe ona to tun le gba pe to ba fe ta gan irorun ni o tun le sin ni pe a o fe sin fa di odun abi awon adie to fe je ama e mo lori eto yi ona wo to tun le jamo to nlo o to fin soro aje tele ti o fi di meji ti o fi di meta.

igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kazeem shettima lánà òde yìí ló ń fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé ìjọba ààrẹ bọ́lá tinubu ti pinnu láti rí àrídájú pé wọ́n gba àwọn ọmọ tó ń ti àwọn ará ìlú tó wà ní àkàtà àwọn agbébọn tó ń ti agbésùnmọ̀mí sílẹ̀ padà wá sí ilé láyọ̀ àti ní àlàáfíà ó sọ̀rọ̀ náà nílùú àbújá lẹ́yìn ìsìn jimọ̀ pàtàkì kan eléyìí tí wọ́n yà sọ́tọ̀ láti fi sàmì ayẹyẹ àyájọ́ ìjọba àwarawa igbákejì ààrẹ wá ṣàlàyé ọ̀rọ̀ lórí ìpinnu ìjọba láti borí ìṣòro ètò ààbò orílẹ̀-èdè yìí shettima ó ṣe ìfidánilójú náà lẹ́yìn ìròyìn kan tó jáde lórí bí àwọn iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe ti ṣe ìkódànù ìròyìn eléyìí tí ń kàkiri lórí ikú ọ̀kan lára àwọn ọmọ eléyìí tí àwọn atiláwí gbé lọ tó jẹ́ ọmọbìnrin lọ́jọ́ 15 oṣù 5 pẹ̀lú ìkìlọ̀ lòdì sí ìpínká ìròyìn tí ò bá fẹsẹ̀ múlẹ̀ eléyìí tó bá jẹ́ ìròyìn òfegè lórí irú ọ̀rọ̀ tó bá lágbára bẹ́ẹ̀ ó wá sọ̀rọ̀ nípa ìfarajìn ààrẹ tinubu láti dá àlàáfíà padà sínú ìlú tó fi mọ́ ìmúdúróṣinṣin ètò ààbò jákèjádò orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ló tún rọ àwọn ará ìlú láti tẹ̀síwájú nínú gbígba àdúrà fún ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí pẹ̀lú àtẹnumọ́ wípé ìjọba ń sa gbogbo ipá àti akitiyan wọn láti dá nǹkan padà sípò bó ti tọ́ àti bó ti yẹ ní orílẹ̀-èdè yìí. àjọ tó ń rí sí àmójútó àkóso àti ìdẹ́ẹ̀nà mọ́ àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè nàìjíríà ìyún àjọ ncdc wọ́n ṣàfihàn ìkọlóminú wọn nípa ọ̀rọ̀ àrùn onígbáméjì kọ́lẹ́rà tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ òṣèlú láwọn apá abìkan lórílẹ̀-èdè yìí àjọ náà fìròyìn léde pé àwọn ti kó àwọn ikọ̀ elése pàjáwìrì àwọn síta sí àwọn ìpínlẹ̀ tí àrùn onígbáméjì ọ̀hún ti ń ṣọṣẹ́ gẹ́gẹ́ bí lára ìlànà láti fi gbógun ti ìbújáde àrùn náà ìròyìn wá ṣàkójọpọ̀ ìgbésẹ̀ àyẹ̀wò àbójútó àkóso ìmọ́tótó omi àti ìdásí ìbásọ̀rọ̀ lórí ewu àrùn náà èyí tó ti ń jẹ mímúṣẹ láwọn agbègbè ọ̀hún lórí ìṣòro náà àjọ ncdc tọ́ka sí ibi lílo ọ̀rọ̀ ọ̀hún fún òṣèlú bó ṣe ti ń mú ìgbésẹ̀ ìtọ́jú wà lójú kan tó sì ń dá dúró tó fi mọ́ àìní àníto àwọn ohun èlò tó yẹ tó ń tí àwọn nǹkan mìíràn tí wọ́n pe ó ń fa àkùdé. àjọ tó ń rí sí ètò ìtọ́jú ìlera lágbàáyé yan àjọ who tó ń ti àjọ ilẹ̀ adúláwọ̀ áfíríkà tó ń rí sí ìlera ìlú wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò kan eléyètò ni owó kan ti ṣe mílíọ̀nù 1,562,000 owó ilẹ̀ òkèrè dọ́là láti fi gbógun ti ìbújáde àrùn ẹ̀bólà tó ń ti ìpolongo rẹ̀ nílùú congo àti ní agbègbè ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀gá àgbà àjọ who tedros adhanom ghebreyesus àti gbọ̀ngàn ilẹ̀ adúláwọ̀ tó ń rí sí àkóso àti ìdẹ́ẹ̀nà mọ́ àjàkálẹ̀ àrùn wọ́n fi léde pé ètò náà yóò wáyé láti inú oṣù kẹfà wọ inú oṣù kọkànlá gẹ́gẹ́ bí àkójọpọ̀ òǹkà eléyìí tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìlera àdúlágbàáyé fi léde 384 ó ní àrùn náà tó ti bújáde tí wọ́n sì ti fìdí ẹ̀ múlẹ̀ nílùú congo tó fi mọ ikú ènìyàn 64 tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí pé wọ́n kéde ìbújáde àrùn ẹ̀bólà ní 15 oṣù 5 ní apá àríwá ìlà oòrùn ìlú congo tó ń ti bí àrùn náà ṣe ń tàn ká àti bó ṣe ti wà lábẹ́ àkóso tó ń ti àmójútó. ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ló ti ṣàfihàn pé iran ṣì nító bí 22% mísáìlì lẹ́yìn tí tehran yin púpọ̀ nínú 22% ọ̀hún sí orílẹ̀-èdè alábàámúlétì rẹ̀ nínú ọ̀sẹ̀ tó ṣàmì àdéhùn jogun omi ẹlẹ́gẹ́ wọn ó fi ọ̀rọ̀ tó àwọn oníròyìn létí lánàá òde yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé iran ṣì ní agbára mísáìlì àti dírònù tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí pé ààrẹ trump ti kọ́kọ́ sọ̀rọ̀ wípé òun ti ṣe ìbàjẹ́ agbára ìjagun iran ẹ̀wẹ̀ òǹkà ìpamọ́ ohun ìjagun mísáìlì iran sì rọkẹ̀ ju ìdá kan nínú 18 lọ.
Awon alase ilu Australia won ti safihan pe oluwedo wo on to wa lale odo kan won pe o ti ni ipalara alagbara lori bi eja kurakuda shaake bo se se kolu si ni apa iwo orun ilu Australia arakunrin na to wa laarin ogbon odun re ni eja kurakuda ohun to tobi to iwon ese bata 15 lo se kolu si lori erukusu Michelmas iroyin wa gbe ikolu na loni ni ose meji si ikolu yi to je pe o gbemi arakunrin kan latari ikolu eja kurakuda na ni o ni apa ariwa Queensland isele na to wa je ikolu awon eja akurakuda shark yi fun igba keta ninu odun yi nilu Australia awon onise wadi isegun oyinbo wa gbagbo pe isele na o se se ko waye lori bi ero se npo ninu omi ati bi nkan se nroke ninu iwon igbonu ati oru fun awon eja na ninu odo ko je pe boya on lo nse okun fa ikolu won

nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè nàìjíríà ìyún ikọ̀ super falcons wọ́n ṣíde ìgbáradì wọn fún ìdíje àwọn obìnrin ti ife ẹ̀yẹ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ áfíríkà fún tọdún 2026 pẹ̀lú àṣeyọrí tí wọ́n ṣe lórí ìbọn ti jáwé olúborí àmì ayò méjì sí ọ̀kan borí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù senegal nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ òkèrè eléyìí tó wáyé ní gbọ̀ngàn eré ìdárayá remo star ní ìkẹnẹ lánàá òde yìí pẹ̀lú bí azizat oshoala àti tony payne bí wọ́n ti mẹ àwọ̀n fún igun justin madugo èsì ọ̀hún ó jẹ́ àkọ́kọ́ fún nàìjíríà borí ikọ̀ senegal láti ìgbà tí wọ́n ti ní àṣeyọrí àmì ayò mẹ́ta sí òdo nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ lọ́dún 2018 tó sì mú ikọ̀ super falcons tẹ̀síwájú nínú ìlépa wọn fún ìdíje náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nàìjíríà yóò kọjá lọ sínú ìdíje wafcon ọ̀hún lẹ́yìn tí wọ́n gba ipò kẹwàá lọ́dún tó lọ tó ń ti àfojúsùn kọkànlá wọn lákòókò tí ìdíje náà bá bẹ̀rẹ̀ nílùú morocco lọ́jọ́ 26 nínú oṣù keje. èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. igbákejì ààrẹ kazeem shettima lánàá òde yìí ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú pé ìjọba ààrẹ bọ́lá tinubu ti pinnu láti rí àrídájú ìgbàpadà láyọ̀ àwọn èwe tó ń ti àwọn ará ìlú tó wà lákàtà àwọn agbébọn àti agbésùnmọ̀mí. àjọ tó ń mójútó ìdéènà mọ́ àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣàfihàn ìkọlóminú wọn lórí lílo àrùn onígbá méjì kọ́lẹ́rà bí ọ̀rọ̀ òṣèlú láwọn apá abìkan lórílẹ̀-èdè yìí. àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé tó ń ti àjọ ilẹ̀ adúláwọ̀ fún ọ̀rọ̀ ìlera ìlú wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò kan pẹ̀lú owó kan ti ṣe mílíọ̀nù 1,652 owó ilẹ̀ òkèrè dọ́là èyí tí wọ́n ṣètò láti fi gbógun ti ìbújáde àrùn ebola tó ti ń fa ìtalólobó nílùú congo tó ń ti àwọn ìlú alábàámúlétì rẹ̀. àwọn aláṣẹ ìlú australia wọ́n ṣàfihàn ọ̀rọ̀ lórí pé olùwẹ́dùn kan ó farapa gidi nínú ìkọlù ẹja kúrakuda sáàkì lápá ìwọ̀ oòrùn ìlú australia. nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti super falcons wọ́n ṣíde ìgbáradì àṣekágbá wọn fún ìdíje ife ẹ̀yẹ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ti àwọn obìnrin fún ọdún 2026 pẹ̀lú bọ́n ti jáwé olúborí àmì ayò méjì sí ọ̀kan tí wọ́n fi na ikọ̀ senegal nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ẹ́ tó wáyé ní gbọ̀ngàn eré ìdárayá remo star ní ìkẹnẹ lánàá òde yìí azizat oshoala àti tony payne ni wọ́n mi àwọ̀n fún igun justin madugo. èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ kẹmísọ́lá williams. ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo wells radio 893 lójú òpó facebook wa wells radio 893 fm fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn tó bá ṣojú yín tẹ ẹ fẹ́ kàn sí wa lé lórí ẹ lè kàn sí kolo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893 2000. oyè ọlọ́run adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o ọlọ́run yóò bùkún fún yín ẹ̀kọ́ kalẹ̀.

Ìbàdàn àti agbègbè rẹ̀. Ẹkú àmójúbà ètò àánúlẹ̀ kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle lórí Wells Radio 89.3 FM. Ọ̀rọ̀ ìyànjú, ìṣínilétí, ìmúlọ́kànlé àti ìgboyà. Eléyìí tí ó máa dé sétí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Àìkú Sunday láàrin agogo méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí agogo méje àárọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko. Látẹnu ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend G.O. Ogundare, ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run alàyè ẹni tí kìí fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sábẹ́ ahọ́n sọ lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí láago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àárọ̀. Kájọ mu omi ìgbàlà lẹ́nu ikọ̀ àti ìríjú olódùmarè àánú lẹ́ẹ̀kan sí lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí.

0: Iba Oluwa, Iba Oba, Adeda, Aseda, eni to ni ohun gbogbo lodu lodu, ti o fun awa omo re ni ori ofe, ati anfani lati tun wa ni ori eto ni irole toni. Lori eto apero obirin lati ori ileise Wells Radio 89.3 FM, eti o takan mole gbogbo si Oliyoli Estate ni ilu Ibadan ti ani. Ope foluwa, adupe pe okun. Ati tun dupe lowo eyin ololufe wa nile loko nibi gbogbo ti e tin gbadun eto yi, nitori pe e mo wi pe eto yi ki ba won se eto ti oni eja bakan ninu eto to ba ti leto ko teru tomo wi ni ti gbogbo wa ti jo nbu omi ogbon mu, nitori pe eto apero obirin bo se ba ba le lewi be na ni iyawo ile ni arin kan dimu lojojojumo ati ni osose be lo bomidan wi obi boda wi o ba awon anti wa na wi ati awa omo lowo obi gbogbo wa ni arin kankan dimu losose inu mi ti e ma dun ara mi a ma ya gaga nitori eyin ololufe wa ti e ma n pe wole lori eto yi ife le ni si wa ife hun ati ajose wa ko wa ni daru lase lowo iledun mare. Oruko temi ni Oluwa Tosin Olore Laafin Olatunji ni ori eto apero obirin nirole eto ni gẹgẹ bi e ti mo wi pe eye okin fi iye apa kan fo bi a se ma wa a ma ko mo lubo ni losose. Mo ni awon maami ni ori eto nirole eto ni ma koko be lati apa otun mi ni bi ma ni ki maami ki won ba mi ki gbogbo ara le nirole eto ni Queen Mother e ba mi kara le po tojo meta.
1: E ku dede wo yi eyin ololufe wa ti e ma n gbo wa ni gbogbo igba atoti ti de ni role yi mo gbagbo wi pe ajo se eto ni oruko temi ni Eludipo Oluwa Kemi Queen Mother. E kaabo
0: e se omo iya Ibo e ba mi ki ara le King's Daughter e ba mi ki gbogbo awon eyan wa nile loko
2: igba ta lo lose to koja abadagbere pe tọlọrun ba fa bi bo seyin to so wa ko ja rera loni ọlọrun si se atawi tete la wa je a ba tun pade ara wa eti gbohun ojuroju nibi ba rera wa awon ara le oni wa o sugbon won gbohun wa
0: awon kan ri wa
2: okay lori aye le jara e se adupe lowo ọlọrun aran se banuje sira wa a fi banuje mole ara wa adupe lowo ọlọrun to so wa pada lose tele yi. E wa nkan fidile atutu de o oruko temi o yi pada o njo gun ani fetchku de itunu oluwa King's Daughter omo ya ibo lo so pe e ku rele o
0: e seun seun eyin ara le e ba mi wa nkan fidile gbogbo eyin te ngo wa yala ninu moto le tin gbo wa ni ile epo ni o tin dun gbemu si yin ile tin vite wa ni abi inu sitting room le wa boya inu ile idana ni eti gbe radio yin segbe kan ti e tin gbo wa ketekete nirole toni inu wa dun ara wa ya gaga ohun to tun ba idile mu na la tun gbe wa loni e ti mo wi pe oro idile lo ka wa lara bi idile se ma toro ti won gbogbo ma lo ni melo melo ti gbogbo e ma wa lalafia o ni a ma n ba sise ta ma se lori ni ori eto apero obirin lose to koja oro idile la mu wa loni na tun ni oro idile na ni ati te ba eyin ti e ma n ba wa fi okan ba eto wa lo te ma ranti wipe ni awon ni odun kan seyin a soro lori eto yi lori bi awa idile bi a se le bara wa lo ni papa idile tuntun bo la se n ba te bi tore bawo la se n ba ebi oko rin ti a ni ma fi jagbaga bo la se fi ife ba ebi iyawo wa na lo ti ife a fi joba ni arin idile se mo wi pe ti o ba si ibasepo to dan moran laarin idile tuntun ati laarin awon obi ti won jade latara won o ma nda be ni pe konun ko o ma wa nbe o di wi pe to ba ti n di wi pe o ki mo mi dada awon aburo mi wa o toju won dada abi o ti e kin bere ba mi re e o fe mo boya alafia no wa won si mo n bere re n gbogbo gba won mo n pe iwo sugbon iwo e pe won bo lo se je abi to ba di wi pe e wo e o kin fowo ranse sawon obi temi o si mo n fi ranse sawon obi ti e awon nkan bayi to ma n fa friction laarin idile ohun la mu wa nirole toni ta ba ran ti wi pe nigba ti akoko soro lori eto lori ibasepo to le dan moro laarin idile tutun ati laarin awon ebi ti won ti jade wa yala ebi oko tabi ebi iyawo aran ti pe asongba yen wi pe number 1 ohun akoko ti o gbudo wa laarin awon mejeji o ni respect iyen ni ibowo fun ife gbudo wa respect de gbudo wa ti o ba ti si ibowo fun awon agba yala lati odo oko iyawo si ebi iyawo tabi latodo iyawo si ebi oko o ma n fa wahala laarin idile e ma fe ki awon omo mi mejeji kan ba mi yanan na e dada e ka le ranra wa leti ko to di wipe a mo wo inu eto ni pere oni irole to ni ko to di wipe ohun ti a mu wa ti a fe jo yanan na ko to di wipe a mo salaye dile dile ti a fi wa pe eyin ara ile lati wa ba wa dasi mami king king's daughter mo fe ki akoko e ba mi yanan na e bo lo se ye ko je laarin loko laya ati laarin ebi oko ebi iyawo
2: eyin ara ile kuro lele kan si gẹ́gẹ́ ti morúkọ mi ò yí padà èmi olólùfẹ́ yín náà ni ọmọ ìyá ìbò ṣe rí nǹkan méjì àbí mẹ́ta kókó ni màá kọ̀ sọ torí alákòókò àti wọnú àkókò gan àkọ́kọ́ ni pé ṣe rí ṣe wọ́n pé àyàtọ̀ síra wa ó kọ̀ yí wọnú ara ni èmi jẹ́ obìnrin mo wá fọkàn lé yín ẹ̀yin jẹ́ ọkùnrin ẹ wá fọ́bìnrin lé mi ṣe wọ́n pẹ́ náà lóbìnrin pẹ́pẹ́ lọ lé ibòmí bá a ṣe wọnú ara wa nìyẹn nínú ilé kan náà náà ni o lọkùnrin àtobìnrin wà táàdẹ̀ wọnú ilé tó yàtọ̀ ntàbúrò mi ń ṣe fún mi tí mò ń gbà mọ́ra ó ṣe é ṣe kí n ju ìyàwó mi lọ kí ló dé tí mi lè gbà mọ́ra ṣe àmọ́ páwa àjọ ṣọ́ọ̀ mi yẹn tá a bá lè rí bẹ́ẹ̀ tá a bá lè wòye bẹ́ẹ̀ mo ní ìyànú ilé ìyá mi ò lè gbá mi létí kí n gbà padà ìyá mi lè sọ mi pọ́bẹ̀ mi ò dùn kí n sọ fún pé ebi ló máa pa sùn do you understand mo wá lọ fẹ́ yọ ọkọ ìyá náà nìyá jẹ́ ìyá wa náà àwọn ìyá tó bí wa fúnra wa gan àwọn gan lè ń gbà mí do you understand
0: I didn't tolerate
2: you one thank you very much
0: in love so with love
2: ngbà tá a bá wá délé ya yí tiẹ̀ sí ni wọ́n lára jù ẹ rẹ̀ lómi nǹkan tí ó mọ̀ ń sọ pé òun gbọ́dọ̀ kó ń bá yọ ọkọ òun nílé o bọ̀tá a bá ní ronú yẹn pé we are interwoven aláàbúrò náà alẹ́gbọ̀n tá a bá dé ibi tá a lọ àbábúrò ọkọ̀ pàdé àbẹ́gbọ̀n ọkọ̀ pàdé ṣé tùdá ìlà fẹ́ fi ìjà ṣe tí anything bá ṣẹlẹ̀ níta ń bábọ̀ nílé wa kí ló tá a gbà á níbi tá a ń lọ nígbà wọnú ara wa ni.
0: tẹ́tí ń bá tọrọ yín bá yé mi dáadáa lápá abẹ yẹn lápá bí ṣe mọ̀ pé ẹ ti ń sọ ní apá pé ìyàwó àti ọkọ sí ẹbí tán ti jáde wá ìjẹ́ ká wá tún wá yànnà náà ẹ̀ lọ́dọ̀ ẹbí tí a ti jáde wá yẹn náà ihun tí à ń gbà lọ́wọ́ ọmọ tọmọ wa ń ṣe fún wa tá a sì ń gbà á mọ́ra pé ọmọdé ní í ṣe é ó wá di wípé ọkọ ọmọ mi ṣe é sí mi mo wá sọ wí mo wá tutọ́ sókè fojú gbà á pé nígbà ò lè ṣe irú ẹ̀ fún mi tó sì jẹ́ wípé yálà ẹ̀gbọ́n tàbí àbúrò ọmọ tí ó wá fẹ́ yẹn ọmọ tó fẹ́ àwọn gan ṣe jù bẹ́ẹ̀ fún àwa tá a jòbí a sì ń gbà á mọ́ra tàbí àwa tí a jẹ́ àbúrò fún ọkọ tàbí àbúrò fún ìyàwó àǹtí wa ó ń ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa ó ń sọ̀rọ̀ sí wa àbí ṣáàlè wà ń lè bọ̀dá wa kájọ máa gbélé láì sì sí pé bóyá ìyàwó débẹ̀ ká wá expect pé ẹ̀gbọ́n wa ni ó bá wa fọbọ́ bó ṣe wà ní líìkì náà ló wà ní gbàǹjà ìyẹn ni wípé ẹni tí tọrọ king's daughter bá yé mi dáadáa ni wípé tolerance tí a ti ń ìyẹn ni wípé bá a ṣe ń gbà fúnra wa
2: and respect
0: tá a dẹ̀ ní ìyẹn ni ìbọ̀wọ̀ fágbà tá a ní fún ilé tá a ti jáde wá kí ló dé tá a lè transfer ẹ̀ sí àwọn tá a pè ní àná wa nígbà tí ọ̀rọ̀ gbéyàwó to ba wa wonu e iya mi kings kun moda e ba mi tun yona na si fun awon ara ile nitori opolopo awa todi oni la kini o le chekini kan it is well
1: nkan to se pataki o ni wipe ni igba ti eyan ba ti ipinu wipe ohun setan ohun fe lo sile oko opolopo awon idanileko lo ye ki eyan ko se eyan kan lo bere wipe ohun so pe o fe se igbeyawo iwe melo lo ti ka nipa igbeyawo nitori pe ni igba to ba ti ka opolopo iwe wa ti ri opolopo orisirisi
0: iriri experiences
1: and eni to ba de ti so pe ohun fe gbe iyawo ogudo setan lati gbara di wipe o se se ki ibi ti mo nlo e ko yato si ibi ti mo tin bo o ti e ma yato ni
0: iyen ni pe difference in background
1: o ma yato ni biru awon apere teso lekan nisin yi eni to je pe aburu eyan to se nkan siyan eyan gba mora sugbon gba teyan ba dele oko to wa ni pe o le gba ti aburu oko e tabi o le gba ti aburu yawo e mora iyen ni pe o ti setan lati je ki alafia ko joba ninu ile yen to fe da sile tabi ile to sese wo iyen ohun lo fi se patari pe ni agbo mejeji agudo pinu wipe ile wa ma duro nitori pe a ma ri opolopo awon idojuko to joba yen o da oko ati yawo won ni fe ara won sugbon gbogbo igba ti ede aye de ba ti sele laarin awon mejeji boya aburo oko lo fa abi aburo yawo tabi iya oko tabi iya yawo
0: awa ma
1: di wipe mi le je ki yawo mi ma soro si iya mi abi mi le gba ki yawo mi ma se bayi si aburo mi awa ma fa wahala laarin oko ati yawo to je pe awon gangan won ni ile yen sugbon nigba ti awon mejeji ti oye ba ti ye won ti won ti pinu ninu oko won wipe ko si lagata kankan to le da idile iru gbogbo awon nkan to ba tin yoju lati egbegbe lati odo enikeni boya aburo egbon o iyoko o babo ko o awa mejeji laarin ara wa la ma yanju e lati ri wi pe
0: aje
1: ki ile wa duro a de ni gbe si eyin enikankan lati so pe tori po je momo temi ni emi ma pọ sẹyin
0: o ma se preferential treatment
1: so nkan to wa nbi be niyan ki awa mejeji ti a do je loko laya ka pinu ninu okan wa pe a ni je ki eni keta ko da idile wa ru
0: eseun seun iya mi to ba je wi pe ese n darapo mo wa lori eto ni role toni ori eto apero obirin na ni e ti wo lori ile ise World Radio 89.3 FM ni Oluyole ni ilu Ibadan ohun ti a si n bara wa n soro le lori ni ibasepo to ye ko wa laarin loko laya si ebi mejeji ti won ti jade wa yala si ebi oko tabi si ebi iyawo ati soro lori wipe o ye ka le gba nkan funra wa ba se n gba fun awon ile ta ti jade wa ba se n gba faburo wa ti a n mu tomo wa mora o wa ye ki a le extend the grace yen na si odo iyawo ti a fe wole wa tabi odo oko ti o wa fe omo lodo wa ati soro lori respect yen ni ibowo fun ati soro lori ife ati soro lori tolerance a wa fe lo si agbon kan to dabi eni pe a yi saba fenu ba lo tititi tabi ti o je wipe boya ni awon marriage seminar marriage counseling tawon eyan ma nse lopo gba a yi saba mẹ́nu lọ apá bi ti a fẹ́ lọ rọ̀lẹ́ tòní ìyẹn ni wípé títọ́jú ẹbí ṣíṣe ìtọ́jú ẹbí yálà ẹbí ọkọ tàbí ẹbí ìyàwó lọ́pọ̀ ọgbà kan máa ń dá lórí pé tọ́jú wọn tán bá wá kíyín dáná fún wọn rí wípé wọ́n jẹun lásìkò má fi oúnjẹ dùn wọ́n nkankan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àwọn ibìkan míì wà tó jẹ́ wípé ó ṣe gbòógì tí ó dẹ̀ máa ń fa wàhálà láàrin lọkọláya ngbà mi èyí ò ní wípé bó la ṣe lè máa nawọ ìtọ́jú yàtọ̀ sí pé ọ̀rọ̀ olóúnjẹ dé pé bóyá wọ́n wá kí wa tán bá wá kí wa èyí ń ọ̀tọ̀ ṣùgbọ́n wọ́n wà nílé tiwọn àwa fẹ́ fi nǹkan ránṣẹ́ sí wọn ṣe mọ̀ pé ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn a sọ̀rọ̀ lórí ẹni tó ní ọkọ òun sí ṣọ́ọ̀bù fóun ṣùgbọ́n tó jẹ́ wípé tele koko to si shobu fun oko ma n toju iye iyen iya ti oko yo toju e to ba de ti di igba ajoyo ojo awon mama oko ara ebun lorisirisi fun iya ti e sugbon ko fi ojo kan tabi odun kan ko fi se nkankan fun ya yawo o wa di wipe iyawo ti ni owo die lowo nsin ni ara shop ti oko si fun igba to wa di wipe won se ayajo awon iya iyawo wa wo pe to mommy olorun ti seun fe mi na nsin o wa ra ebun fun iya ti enikan ko ra fun iya oko tori wipe oko ti ba nse ti estele ti o si ranti iya yawo oro wa di wahala wipe oko wa ni a o se wa toju mo re nikan se mo re nikan ni o wa ni iyo wa ni a tebi won ti toju mama e ti pe o ti ra ebun fun mommy ti e ti pe o si fojo kan se fun iya temi ri igba to lohun de ti se temi nsin mo ti toju mo mi koni kaluko se kini ko toju iya ti e oko wa binu dele pe e se bi tori pe mo si shop fun e lo se ri owo to fi ra nkan fun iya ti e to ra fun iya temi o ba gbe shop yawo e ti oni e se bi to ba taja mo odun mi o ni se kini kan o ti wa di wipe loro tawon ebi ti a wa wa loni iyawo sise o si wa ninu oyun o le je pe boya tori wipe o le ma sise tele se mo wipe bo se so ni kaluku ototo ni eyan mi ya ro olorun gbede e ni mo pe nkan kan se be si ni elomi wa to je wipe ati igba ton ma ti to ba ti di pe oyun duro lara won bayi bi ku efo ni ku fo ladide ni won mo se eyan mi ile ewosan ni won ma wa titi di igba ti o ma bi omo njade adura wa ni wipe k'Olorun fi ohun gbogbo ko fi ro wa lorun ni aye ti wa sugbon iyawo lo ke gbajare sita pe oko ohun ma n gba egbelegbe owo ni arun osu o ni iye to je layon se abu sodo iyawo pe iwo gba fun itoju ile itoju ara ti e na iwo gba bayi o si ni iye kan pato ti ma ti oko iyawo ma fi ranse si awon obi ti e sugbon ko ni fi nkan kan ranse si obi iyawo iyawo o si sise nitori pe o wa nu oyun presently iyawo wa ni aba bo la se fari apa bi kan dabi kan si ko ye ko ri be ta ba ni ka ku ka jade ki awon ara ile ki won le ba wa gbo dada o ni oko ohun ma gba 280,000 naira ni arin osu tabi leyin osu yun ni owo osu to ko ngba yo fun awon obi ti e ni 80,000 naira iyen ni egberun lona 80 1000 ni yo fi ranse si obi ti oko yo fun yawo ni 150,000 naira eje ta ba ni ka calculate e beyen o tin lo si bi 230 tabanika wo iyoku eloloku nu 280 oku 50,000 naira o wa ni sugbon koko jale ki fun iye awon obi toun ni nkankan iyawo ba yari pe ejowo e ba wa dasi ko to di wipe idile yo daro ma koko gbe jade fun awon ta wa ni ile agodo ko to di pe ma pe nọmba sita fáwọn ara ilé láti bá wa dá sí ṣé ọ̀pọ̀ fẹ́ fi díẹ̀ fara pẹ́ in ta sọ ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn lórí wípé ẹ̀yin ọkùnrin tẹ́ mọ tọ́jú ìyá àti bàbá àti yín nìkan ẹ ti gbàgbé ṣe mọ wípé gbà tẹ lọ tọrọ ọmọ lọ́wọ́ wọn ẹni ẹ tọ́jú ẹ ẹ sì tún tọ́jú tẹbí tara àbí ẹ fẹ́ràn wọn ẹ fẹ́ràn ọmọ tẹ wá fẹ́ lọ́dọ̀ wọn ẹ sì tún fẹ́ràn tẹbi tara ṣe mọ pe lọjọ yẹn wọn máa ń sọ pé ká dì mọ́ra wa tàbí bẹ́ẹ̀ kọ́ wa ní káwọn ẹbí méjèèjì kan dì mọ́ra wọn pé a ti dì kan náà ṣùgbọ́n ìbéèrè tó wá ni wípé ṣé ní tòótọ́ láti dì kan náà ṣé ní àbá akànfẹnusọ lójú àwọn èèyàn ṣe mọ wípé ọ̀rọ̀ yẹn ó dàbí àdéhùn bíi pé a ṣe ìlérí ni wípé in tó bá ti dé bá ojú o ti de ba mu ṣugbọn to ba wa di wi pe ati pari popo sinsin to ni kaluku pada si ile e wa di wi pe ko lo mu gbọ mu ye ko do mu ye gbe ni onikaluku ko se ti e koko jabele kaluku ko ma se ti e o wa di wi pe oko n toju awon obi ti e ko wa ranti awon obi iyawo mo iyawo baba ni ko ye ko ri be abi o ya ko imoda ko to di pe a mo pe awon ara le si eto yi
1: gege bi oro ti o wa ni ori papata nsoro le lori lowo lowo lowo bayi emi fe se pe kan yin oko yen gan nitori pe nigba te yan ba ngba 280,000
0: ni Nigeria wa
1: ni ibi ti oro aje orilede wa de yi to de le ma fi 230 sita fun pe kan fi se itoju awon elomi ti ko ti e so nipa tare ka kokko yin wi pe okunrin dada ni nitori pe ki se opolopo okunrin gan lo le se nkan to se yen emi wo wi pe ngba to ti fun iyawo ni 150,000 to na ba mo yi pe awon obi ohun won nilo owo emi ro yi pe lara 150 to bo si ikata ti eyen o ye ko na le mu lare ko fun awon obi e nitori pe oko e to fun ni 150 yen ni isin yi
0: ko sa ni wo sa account n to
1: se obi pe kilo fun wo yen se
0: as long as ton ba ti wale
1: ko de so nkan bayi ni ko fi se o fun wi pe nkan to ba mo yi pe oju se to ye ka se gege bi idile fi owo ise o wa le je pe ni igba to ba ni pe o nfe ra ounje sile ninu owo yen nkan to ma fi sowo si obi titi e o le ma to iti won fi
0: oko
1: ebi oko sugbon o na si le ma ri lara nkan to won fi sile yen lati fun awon obi e iyen o to nkan to je pe o ye ko di wi pe o ma di ija bi nkan awon obi e gangan na lo won ma mo wi pe okunrin to gbe iya to gbe omo awon sile ti omo awon o si sise o wa ni ipo loyun won a ma mura sile yi pe omo to nbo won ma ra nkan mo won a mura sile yi pe won ma san owo ile iwosan
0: be ni
1: won de mura si wi pe awon nkan mi na ti eyan le se ni igba teyan ba ti di onidile gbogbo e lo ma wa ninu kan yato si yen a ni awon nkan mi awon ojuse mi na ti oko iyawo yen gangan ni to ma se boya fa awon ore e gan boya fa awon ebi e awon omo aburu o
0: yo le ko si moto e mo gbagbe o
1: gbogbo awon nkan ba yen emi oro yi pe o ye ki iru oro ile ko to nkan ti obirin ma fi se pe boya o ye ki ija wa afi ti o ba je pe ko ni arojile tori pe to ba ye po nsise gan na o le je pe gbogbo owo osu e gan na le ma to 150 yen gan asiyawo don de tin fun e because to pa kun yen o fun e lowo to n sise to n gba 150 wa mo bo ma se na
0: of course
1: so bo se ri lodo temi ni
0: e seun se mo inu mi dun lapa bi ti egbe wa yen e sugbon to ba je wi pe oko iyawo ti mo se account se mo wi pe awon kan wa to je wi pe to the last cobo mo fe mo to fowo ise se mo pa pa bi kan tun ni iyen tu wa to je wi pe iyawo ni le yo seyin to je wipe ogudo oko sa fe mo pe nkan ba nkan ba nkan ba ilu fowo se king's daughter ever wadasi
2: ti nkan te ba so ba ye mi dada cherry apero obirin la npe itu yen yan ale te ba ngbo wa a jo npe a jo nro ni be se nro nile la wa na nro nbi mo de mo pe ngba ta ba fi pari eto bi kan na la pada jo jasi tori nta fe kodi mimo fun wa o gbọdọ di mimọ fun wa se ri obirin ni wa o obirin de re ko si eni ogbon ta ba fe lo laye ani ogbon yen ta ba mo pa mo ba se ma manipulate talkless of pe ninu owo ti won ba wa fun wa ta wa se nkan mi nbe to ko wa ni akole ta ni mo ba se se ara
0: a gbọdọ fun to se gbogbo nkan
2: omo odo na fọgbọn se ngba bibeli sa pejuwe nkan mo binu pe mo nlo bibeli o nkan teyan ba mo ni olo o ni gbo bi ejo ko si joluwa tu gbe adaba oluwa tu ni jesus kile ti o fi si joluwa tu abada si waju ko wa so pe mo bi ejo ko fi tele chari niru teyan ba fe kidili o to gbogbo ọgbọ́n tí ọlọ́run bá fún yàn nínú ọlọ́run ẹjẹ́ ń dá yín padà sínú billion tá à ń sọ abrahamu parọ́ o sarah ya wa parọ́ o sáàmù ọ̀pọ̀lọ́run ò wà ṣíṣe wọn téèyàn bá mọ ohun tó ń ṣe mí ì sọ pé ká máa parọ́ ńlé o mí ì dẹ̀kọ́ wa pé ká máa parọ́ ṣùgbọ́n àwọn nǹkan kan fẹ́ pé tá a bá ṣe lọ́nà tó tọ́ àti pé ìbá kan ń sọ ni ta ló mọ ta ló olórin kan ni ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀ ta ló mọ bọ́lọ̀ ṣe ń ṣèdájọ́ gan kò sí tó bá jẹ́ pé àṣẹ lọ́nà èké láti fi dà nǹkan ru tó yẹ pé láti fi tú nǹkan tò ni a mọ̀ bá ti ṣe àwọn obìnrin tó yẹ pé obìnrin owó aṣọ ẹgbẹ́ lọ́wọ́ ọkọ̀ ìtọ́kọ̀ òfun tọ́kọ̀ ẹgbẹ́ kò kó fi ṣe nǹkan kan tó bá fẹ́ yọnú ẹ̀ sí òní yọnú ẹ̀ ni ẹ̀yà máa ṣírò ewédú five ewédú tí wọn àgàgàrú àkókò tata wọn lọjà yìí ẹ wò tẹ bá dé kínní tomato tá à ń rà kínní kan tẹbẹsì ní ṣàlàyé ẹ ní sọlẹ kan lẹẹmejì abẹ mẹta tara wọn ìbalẹ pé ọkọ owó wàdé ẹ máa ṣí gbogbo bó ṣe ṣe àwọn kan lẹnujọ mẹwọn ni ẹ bọ lẹ nbẹ.
1: Nǹkan tẹ̀mí fẹ́ sọ ẹjọ́ ẹ má bínú nípa ọ̀rọ̀ yẹn o ni wípé tí ó bá jẹ́ pé ọkùnrin tó jẹ́ pé ó fẹ́ kéèyàn ṣe àlàyé bí èèyàn ṣe ná owó ni kò sí nǹkan tó burú nínú ẹ̀ ní ìgbà tó bá ti jẹ́ wípé ọkọ àti ìyàwó wọ́n jọ máa ń bá ara wọn
0: sọ̀rọ̀
1: ó da ẹ ti fún mi ní iye owó báyìí ṣé mo rí pé èmi náà lọ́wọ́lọ́wọ́ mi ò ṣe nǹkan kan mo rò nínú ọkàn mi wípé bí o tiẹ̀ ju iye báyìí
0: bí o tiẹ̀ ju bíi àbí 10
1: 20,000
0: àbí 20
1: kémi náà fi ṣọwọ́ sí àwọn òbí mi nítorí wípé nígbà tí mò ń ṣiṣẹ́ ẹ̀yin náà mọ bí mo máa ṣe ń tọ́jú wọn
0: bẹ́ẹ̀ ni
1: kó má wà dàbí pé torí pé mo lóyún sílé tí mi dẹ̀ ṣiṣẹ́ ọkọ mi ò wá lè support mi
0: kó má di pé wọn máa blame yín pé ẹ̀yin lẹ̀ jẹ́ tọ́jú ọ̀gbìn mi mọ́
2: ọ̀rọ̀ jẹ́ kó ń jámọ́ tó ń parí oṣù wọn á dá yín padà sílé yín pé gbogbo owó lẹ ti kó lọ fún ìyá yín
1: ní ìgbà tí ó bá ti lè jẹ́ ẹni tó ní etí ìgbọ́ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ máa ń jọ ń ṣe àlàyé
0: fúnra yín
1: nígbà tẹ bá ṣàlàyé.

0: Tríṣe ọ̀nà lèèyàn lè gbe gbà tó jẹ́ pé kò dẹ̀ ní da ẹbí rú.
1: Bẹ́ẹ̀ni, ní ọ̀nà míì ẹ̀wẹ̀ ṣẹ́ri àwọn òbí wa, wọ́n understand wa ju
0: báwa gan ṣe
1: lérò ńgbà míì. Ṣé mọ̀ èèyàn náà lè sọ fún àwọn òbí ẹ̀ pé ẹ má ti bínú, ẹ sì ní sùúrù fún mi ná. Láì ṣe wípé bóyá ó tiẹ̀ kó ọkọ ẹ̀ síta pé ó yẹ kọ́kọ́ mi le fún yín o, ṣùgbọ́n kò tí nídìí ẹ̀. Mọ́mì mi, báyìí ló ṣe ń ṣe mí o. Ẹ má ti bínú lọ́wọ́ tá a wà yìí, Ọlọ́run a máa pèsè fún
0: yín. Àwọn òbí mi gan ní àsìkò yẹn gan, wọ́n tún máa fún ọmọ.
1: Wọ́n tún máa fún ọmọ.
0: Ìwọ́ tó mọ ọmọ bó o ṣe máa ń ṣe tó jẹ́ pé ìgbà tó ń ṣiṣẹ́, owó máa ń wà lọ́wọ́ ẹ̀. Gbà wọ́n báyìí náà,
1: mọ́mí
0: ẹ má wọ̀ọ́rì, ọkọ mi fún mi lówó. Kínní kan àní kò tiẹ̀ fi mọ
1: mo
0: sí ọwọ́ mo tọwọ́ so kò yẹ kí yóò di nǹkan tó máa dìjà tí ó máa pe
1: èrò nílá ẹ lórí sí. 0916-893-1000 tàbí 0911-3333-893. Ìtọ́jú ẹbí àti mímọ̀ fúnra wa òun náà ni ó ṣe pàtàkì. Ìyẹn ni à ń pè ní understanding. Àwọn olóyìnbó náà làwọn sọ pé understanding ló matter.
2: Mutual understanding.
1: Òun ló matter. Ngbà míì èèyàn tiẹ̀ ó tún lè pe baálé yẹn jókòó náà. Bóyá a mọ ìgbà tá a máa ń bára wa sọ̀rọ̀ tá a máa ń gbọ́ tọ̀rọ̀ máa ń wọra wa létí dáadáa. Ọkọ mi ó mọ̀ pé ìgbà tí mò ń ṣiṣẹ́ báyìí kò sí nǹkan tó ṣe àjòjì sí ẹ ńbẹ̀. Báyìí ni mo máa ń ṣe fáwọn òbí mi. N sì tí ò dẹ̀ sí wípé
0: tí mi ìráyè ṣiṣẹ́
1: torí ó dẹ̀ mọ̀ wípé ọwọ́ àwa méjèèjì náà ló ti wá. So jọ̀ọ́ jájọ tú ká tú àkáǹtì yẹn ṣe. Ẹ jájọ tú calculation yẹn ṣe kí àwọn òbí mi kí n bá lè máa rí nǹkan. Kọ́ má lọ máa rò wípé ìyẹn náà máa ń pè ní emotional
0: kíní
1: pé kọ́ má sọ wípé torí tọ́jú mi ni àbí torí tiẹ̀ ni mi ṣe lè tọ́jú àwọn ọmọ nǹkan báyìí jájọ ṣe báyìí. Ọkọ ìyàwó náà tó jẹ́ ẹni tó lẹ́mìí Ọlọ́run tàbí tó jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, ṣe mọ̀ wípé ẹ̀yin òbí wa lẹ máa ń sọ wípé obìnrin tí ó bá wúyàn lọmọ ẹ̀ ń wúyàn. Tó bá jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dáadáa tí ìyàwó ẹ̀ ṣàlàyé fún, ìfẹ́ yẹn ó máa extend sọ́dọ̀ àwọn òbí. A lè rò pé òkè kó má di pé mi ìdẹ̀rò bẹ́ẹ̀ tẹ́. Ó lè má rò débẹ̀ rárá kó dẹ̀ pé òkè jẹ́ àjọ ṣe bó ṣe sọ yẹn. Kan wọ́n á jọ tún calculation yẹn ṣe òkè iye tí mò ń fún àwọn òbí mi a lè má tàǹpà pẹ̀lú yẹn. Kán máa sọ wípé torí pé mo ti níyàwó ńsìn ni mi ṣe tọ́jú àwọn òbí wọn tọ́jú wọn mọ́ bí ti tẹ́lẹ̀, kó má di wípé ìyẹn tún máa fa ìkùnsínú síyàwó. A lè fi tàwọn òbí yẹn lẹ̀ pé òkè jẹ́ kán sì máa gbà yẹn lọ tàbí kí ọ̀rọ̀ owó tí àwa ń lò fún household finances yẹn jẹ́ ká mọ bá a ṣe máa kọ̀tẹ̀ díẹ̀ tá a máa rí. Ó lè má wà jẹ́ pé same amount tàbí fixed amount la máa fún àwọn òbí wa
2: lóṣooṣù.
1: At least kán máa rí nǹkan kan gbà pé nǹkan kan ṣáà dọ́dọ̀ yín ní oṣù látọ̀dọ̀ wa. Ọkọ ìyàwó náà sì tún lè pe àwọn òbí ẹ̀ náà pé ẹ wá o, kò ń ṣẹ̀yìn nìkan mọ́. Nítòótọ́ ó máa le o. Especially tó bá jẹ́ ẹni tó láwọn àbúrò lẹ́yìn.
2: Ṣé ẹ rí èyí sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn?
0: Èèyàn lè sọ
1: ìyá ìbọ̀. Èèyàn lè sọ ó
0: yìí fẹ́ lórí
1: òbí téèyàn
0: bá jẹ́ àwọn òbí tí wọ́n
1: understanding ló má ká.
2: Ẹ sọ ọ̀rọ̀ understanding ní ìsìn. Ṣùgbọ́n ṣé ẹ rí ọ̀rẹ́ ibi tó rẹ̀ dá mọ ni pé kọ́ rẹ̀ jẹ́ méjì o. Ọ̀rẹ́ yẹn tí mo mì ni pé mo kàn fi kó papọ̀. Ibi tó ti dá nìyẹn tó bá ti ń pé mẹ́ta mẹ́rin. Njọ́ tó bá wá ṣáfẹ́rẹ́ ó kú ti lé kì í ṣàwa nìkan àwọn ẹbí ìyàwó ẹ̀ wà bẹ́ẹ̀. Ṣé rí ogbon téèyàn bá máa ṣe tí mutual agreement àti understanding àti good communication tó bá ti wà láàrin ìwọ àti ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ṣe tó tí ò ní fi yọ kébì yẹn tá inú dẹ̀ ní fi wà stranded please do. Don't extend it out. To me, ni ìyá tẹ́mi fi wo kì í ṣe gbogbo ẹ̀ ló máa ń result dáadáa. Ẹ wo
1: kó má jẹ́ pé wọ́n fi wá máa retaliate síyàwó tó bá yá.
2: mo ti lo bi igbeyawo kan emi mo salaga nbe ki se le ikiti lati se
1: to o da
2: se ri oro to rora ti mo rora so
1: yi o da to je pe ilu mi le da ko
2: oro ti mo rora so yi la do gangan ni
1: to
2: oro ti mo rora so yi iya o fu omo obirin o la enu e bayi o gbe baba to bi se pe do a pada pari e leyin o baba yen sukun baba yen de je bi looto ore baba do ba so fun oni se bi ngba toro yin sele bayi mi ko li tori akoko mi le ma wonu bi rajo yen se je tori o kokko gba won wakati meji na ka to bere ore so mu pe njoba mu de so fun e o sugbon leyin igba ta se tan a pada pari e tori agbada dujoko yen joku gbogbo n to se toro na fe lo wo bi kan lo ni ki wa la ma ba de ba loro oro ti mo so fun yin bi ajo won se bere niyan so awon kan mo fe pe a wo pe it is easier said than done when you now enter into or you start that thing that's when you know that is very difficult
0: emi temi mo o ni wi pe gege bi obi
1: obi rere
0: obi to je pe o fe ilosiwaju fun awon omo e nigba ti omo ba nla nkan koja to ba pe awon obi e joko to salaye fun won obi to je pe o fe ki omo yen ko se aseyori
1: ton de fe ki dile won wa
0: lafia ti won de fe ki dile e duro won ma oye nkan to omo yen ma so ma ye won o se se ki omo yen so awon nkan kan ko je pe awon obi e gan ni won ma put e through wi pe nkan to so yen ma je ka se bo se so yen at oye gbogbo ibi to soro de o ti ye wa sugbon bayi ni ko se se bayi ko se se to ba se bi eleyi a le fun iwo gan ni irorun oni je ko se ju
1: are lo
0: iye obi to je pe won ti oye ti ye won awon na ti la irupo ba yen koja so to mo won ba nla koja to wa pe akiyesi won si pe mommy o bi nkan se ri o omo to ba ti en nowo si obi e ni ita wa yi ki obi ko ma sadura fun won ni nitori pe owo ta won mo gan gbagbon ko to won debi ti won fe fun obi sugbon sibe omo to wa fi si okan wi pe ohun gbudo fun obi ohun o ye ki awon obi kan kan sara si won kan de mo riri nkan ti won se kan de gbadura fun omo yen
1: ese ile gbogbo wa alafia ni okukun mo wa lase lowo olorun alaye gbogbo idile ti o ba si ti ru nkan bayi to ba ti nsele ma kokko ya sodo awon obi wa na eyin le bi wa eyin le to wa dagba
2: bo wa tun number ko fa won ara ni
1: ko ri pe asiko ti lo asiko ti lo ni nitori arojo muso lokun asiko ti lo ni o fe je npe number n sita mo sugbon nitori awon ti won ba si fe pe wole laarin iseju kan si meji 0916 893 1000 tabi 0915 33 34 893 tabi 0911 33 33 893 fun awon ti won ba si fe ba wa da seto ko to di yi pe akese jari fun tojo oni bi nti mo nso lo tele pe eyin obi wa to hello
3: ekuto
1: ekurole
3: o ekurole oruko mi ni adedeji lati apete
1: ese
3: ẹwo ọmọbìnrin yẹn kọ́mọ̀fàyọ̀ lé ẹ̀kọ́ mi lé because obìnrin mi tó ń gbọ́rọ̀ tẹ́ nǹkan yẹn ara ń bù máa sọ báyìí ni pé ẹnìkan ló ń gbàrú adúró owó báyìí tí ó sọ́fàyọ̀ kọ́ then àwọn òbí àti ẹni ọjọ́ kọ̀ọ̀kan máa ṣẹ̀dá náà gbé ẹyin àtìlẹ́yìn mi àtìlẹ́yìn mi tó jẹ́ pé àjọ ọmọ kí ẹwọ́ èkó ní ọmọ gbé kẹ ìdásí méjì kọ́ lọ bẹ tẹran lọ́rùn kó ọmọbìnrin yẹn kójókòjẹ kó mọ málèjì ìdájọ́ ń fún ó lè máa gbàdúrà àkọ́kọ́ rẹ̀ kó tún máa ṣèrànlọ́wọ́ ó lè bá sọ̀rọ̀ ní lóhun àtọkọ rẹ̀ ó lè bá sọ̀rọ̀ kẹsì kó lọ pé dandan ẹgbà kápọ̀ ń gbọ́ òfún òbí lówó ìfikíní kan ó fayọ̀ fọ́ ẹwà jọ fayọ̀ fẹ́ sọ́mú ó mọ̀ fayọ̀ fọ́ àbí àwọn ogun.
2: Ẹ ṣe sá o.
1: Ẹ ṣeun ṣeun 0916 893 1000 tàbí 0915 33 34 893 tàbí 0911-3333-893. Wọ́n ní kí ìyàwó mọ̀ fayọ̀ fọ́. Nítòótọ́ kó mọ̀ fayọ̀ fọ́, nítòótọ́ kó mọ̀ gbé ọkọ lẹ́mí gbóná jù pé dandandan ò gbúdọ̀ ṣe fóbi tèmi náà. Àdúrà tèmi fún irú ìyàwó bẹ́ẹ̀ tó bá wà nírú situation yẹn ni wípé Ọlọ́run á tètè jẹ́ kí kó ọjọ́ tètè yá, kó náà kó lè ṣe kí ni, kó lè padà sí ẹnu iṣẹ́ tiẹ̀, kó lè máa rọwọ́ mú. Torí wípé kí kò sẹ́ni tí ó máa gbàdúrà wípé kóun má lè rọwọ́ náà sóbi tòun náà. Bẹ́ẹ̀ ni, torí wípé òbí gbogbo àdúrà gbogbo òbí ni láti jèrè ọmọ tó bá yá. Ìyàwó ẹ ṣàrọra ní sùúrù oyún ìṣẹ́jú mélòó. Ọlọ́run àkúkú bá wa tọ, Ọlọ́run àkúkú bá wa sọ ìyàwó láyọ̀, a lè padà sẹ́nu iṣẹ́ tiẹ̀. Ṣùgbọ́n ọkọ àti ìyàwó àmọ̀ràn tèmi ni wípé a ti sọ lójú gbogbo ènìyàn àti níwájú Ọlọ́run àti níwájú ènìyàn wípé a ti di kankan náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn kí a di nkankan náà ní tòótọ́. Let us be one indeed. Tá a bá ṣe ń ṣe fún apá àbí kan, ẹ má jẹ́ àgbàgbé apá kejì. Torí pé kò sẹ́ni tó máa ṣe tí ò ní dùn, kò sẹ́ni tá a máa ṣe rú ẹ̀ sí tọ́rọ̀ ò ní dùn pé o sì ń tọ́jú òbí tiẹ̀, ṣèbí òbí ló bí èmi náà, ṣèbí torí pé o fẹ́ mi, mo délé ẹ, mo wà nú oyún ọmọ ẹ, ni mi ṣe lè tọ́jú òbí tèmi náà mọ́ bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀. So ẹ jẹ́ kí a jọ mọ̀ fúnra wa, kí ìdílé wa kó lè wà láyọ̀, káwọn òbí wa méjèèjì kán lè máa ṣe àdúrà fún wa, káwa náà ká lè máa tẹ̀síwájú. Èyítẹ́mi ó sọ ni o, King's daughter ẹ bá mi kára lé pé ó dàbọ̀.
2: Ẹ̀yin ara lé ẹ ṣe tẹ́tútù tẹ́tí sí wa tẹ́ gbọ́ wa lé ní o. Àwa náà la máa wá, ẹ̀yin la máa bá o. Ẹ jọ̀ gbogbo ibikíbi tọ́rọ̀ wa ẹ bá ṣe sí inú ilé tó bá ti ń ṣẹlẹ̀ àtẹni tó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa, ẹ ká ṣàtúnṣe tó tọ̀ àti tó yẹ. Let have a good communication, let's do what is right. N tó o bá máa ṣe kábúrò ó ṣe fún ẹ tó gbà, ẹ jẹ́ ká jọ wọnú ara wa. Mo gbàdúrà pé lọ́sẹ̀ tó ń bọ̀ á tún ríra wa o. Orúkọ mi òye padà ń jọ́gọ́ ni Ifechukwudé Tinúlúwa. King's daughter ọmọ Ayíbo ló sọ pé ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀.
4: Ẹyin olólùfẹ́ wa gbogbo tẹ ti dá sí ètò, a rí pé àwọn ìpè kan ń gbìyànjú láti wọlé tó ń re. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ bá wa dá sètò àti ẹ̀yin tẹ̀ ń gbìyànjú láti pè wọlé tí kò tọ̀nà. Lágbára Ọlọ́run á tún nípàdé ayọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ilé wo ni dàrú? Orúkọ tèmi ni Elúdípò Olúwakẹ́mi Queen Mother. Ó dàbọ̀.
1: Ohun tẹ̀mí ó fi kí wa kó dàbọ̀ náà ni wípé ẹ bá wa dòwòpọ̀ lórí ètò àpérò obìnrin ní pàápàá pẹ̀lú iléeṣẹ́ World Radio 89.3 FM. Bíbélì ní ẹ̀fẹ̀ yìí dán mi wò. Ọlọ́run ní kí ẹ dán wa wò. Ẹ wá polówó ètò yín, ẹ wá polówó ọjà yín, ẹ wá polówó iléeṣẹ́ yín lórí iléeṣẹ́ World Radio 89.3 FM. Ẹ wà rè bí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún lọ́pọ̀ yanturu látọ̀dọ̀ Ọlọ́run bí ó ṣe ya wọ iṣẹ́ yín àti owó yín. Orúkọ tèmi ni Olúwa tó sìn olórí láàfin Ọlátúnjí, ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn tí ó bá wa ṣiṣẹ́ lónìí, Ọlọ́run a máa dúpẹ́, a máa bùkún fún gbogbo wa náà. Àtẹ̀yìn tẹ́ gbọ́ wa, ìbùkún Ọlọ́run kò ní tán láyé tìyín náà. Ẹ ṣé, ó di lọ́sẹ̀ tó ń bọ̀.

dé àsìkò yìí o níbi gbogbo tẹ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí ọlọ́run ọba lọ́wọ́ sí tí ó fi òǹtẹ̀lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tí ó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kó ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí nítorí wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ó ṣòwe àwọn àgbàlagbà. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò bíi tàtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn ìṣe àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí, a máa lọ kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn ní ìgbà èwe èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Frances Amavi, ẹ̀yin ju Elédùmarè ló wá sétí gbọ́ yín láti kàn ní Wells Radio 89.3 FM. Eyé nìkan ga gbọ́mọ̀gbẹ èyí tí ó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. A tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa. Mo sì ti wà lọ́dọ̀ àlejò wa tòní. Odù ni wọ́n kì í ṣàìmọ̀ fólókó. Ògbóǹtarìgì ni wọ́n jẹ́ nínú iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Wọ́n sì ti fìgbà kan jẹ́ aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà sí orílẹ̀-èdè Philippines. Ẹ máa gbóhùn wọn láìpẹ́, ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, à ń bọ̀ ná. Ẹ kú kalẹ̀.

0: Àgbàlódé náà ló ń tẹ̀síwájú. Ẹ máa bá mi ká lọ.
1: Ẹ kásán dájú wa, ẹ ṣeun gan fún àǹfààní tẹ fún wa tẹ gbà mí lálejò. Ṣé kí n sọ pé ẹja ńlá ni àwọn mi gbé ni àgbà onítán nílẹ̀ sà. Ẹ ràn sà. Àwọn aráalé fẹ́ mọ̀ yín sà. Kí ni orúkọ yín, ọjọ́ orí yín, bí ẹ ṣe gbégbé ayé ọdọ láti kékeré náà ni bẹ́ ṣe gbé dàgbà?
2: Orúkọ tèmi ni Yẹmi Fáròyìnbí, tí ó fún ìgbà kan jẹ́ aṣojú ilẹ̀ Nàìjíríà nílẹ̀ Philippines àti Kingdom of Cambodia. Ó fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ ohùnmáwòrán àti ìgbóhùnsáfẹ́fẹ́. Ó fi ìgbà díẹ̀ ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ Chopin Primary School àti Grammar School àti University nígbà kọ̀ọ̀kan.
1: Ẹ̀kí orúkọ iléèwé yín sà.
2: Ilé mi tí mo lọ pọ̀ díẹ̀ ní ti alákọ̀ọ́bẹ̀rẹ̀, nítorí pé àlùfáà ni bàbá mi. Wọ́n dẹ̀ máa ń gbé wọn káàkiri ní Anglican Church tí wọ́n bá ṣiṣẹ́ ní ìka tó ń kọ́njẹ Lagos Diocese, Ọpẹ́ọ́dì Ìbàdàn Diocese, Ọpẹ́ọ́dì Ondo-Benin Diocese. Ọgbọ́n àtọmọ ara fi ṣíwọ́ ọṣẹ́ ó ti di Èkìtì Diocese. So ní Èkìtì nílùú tó ń pè ní Gèṣà Ìkọ̀lé, láàmì máa ń pè ní Gèṣà Iṣu, ni wọ́n bí mi sí.
1: Okay,
2: wọ́n á jẹ́ kọ̀pọ̀lọpọ̀ rò pé Èkìtì ni mí. Ó tiẹ̀ jẹ́ pé ìgbóhùnà, ọ̀rá ìgbóhùnà ni bàbá mi. Ṣùgbọ́n ó ṣe Èkìtì ni bàbá mi. Ìyá ti kọjá ọgọ́rin ọdún ó lé kan àbí bẹ́ẹ̀ sẹ́yìn báyìí. Ìwọ́n bèbè ní Èkìtì. Mo lọ ilé ìwé ní St. Xavier's gbó ilé Èkìtì. Mo lọ St. Paul's sí Èkìtì. Mo lọ ní St. David's ìfọ̀rọ̀ Èkìtì. Mo wá parí ẹ̀ ní St. Andrew's sí Èkìtì tó jẹ́ ní ìyá mi. Báàtì kúrò ní primary, mo lọ Ọbáṣọlá Memorial Modern School dì. Nítorí pé bàbá mi ní òun láwọn ọmọ ẹ̀gbọ́n kan tó ń tọ́ ní secondary, òun nílé kó gbogbo wa pọ̀. Ẹ sọ kí n kọ́kọ́ lọ sí Modern School nígbà tó wẹ́ òsì. Nígbà tó di 1958 mo lọ Christ School Adó-Èkìtì. Mo jáde ní 1962. Mo wáṣẹ́ ìṣiṣẹ́ tíṣà ní school alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní LA Modern School, LA Primary School, ara mọ ọkọ̀ Èkìtì. Kúrò ńbẹ̀ kó wá lọ ṣe tíṣà díẹ̀ ní Dorothy Memorial Grammar School, ìdíèrò Èkìtì, lábẹ́ oṣù mẹ́ta. Mo wá gba bẹ̀rẹ̀ lọ Mulusi College, Ìjẹ̀bú-Ìgbò, láti lọ ṣe kẹtọ́pì ní iṣẹ́ ẹ̀sìn ìgbàanà.
1: Ṣiṣẹ́ kí lẹ pé dádì?
2: Wọ́n máa ń pè ní HSC.
1: Ok sir, HSC. Ok sir.
2: So, mo lo oṣù mẹ́rin.
1: Ok sir.
2: Láti kúrò torí pé mo ṣe ìdánwò sí University of Nigeria Nsukka Concessional Interest náà pé nígbà kò tí ì sí jam wọ́n dẹ̀ gbà mí. So, mo lọ University of Nigeria Nsukka Enugun Campus. Mo wà ń bẹ̀ 64-65. Nígbà tó di 65, mo lọ sí Nsukka Campus, Main Campus. Nígbà a máa fi di 66, Ogun ti dé nu, wàhálà ti dé Nàìjíríà. Fún àwa tá a kì í ṣe Ibo, aláti kúrò ní Nsukka, sí mo láti wá wá sí Ifẹ̀ láti parí ọdún méjì yòókù. Ife Tránífẹ̀ 68. Mo ṣe tíṣà ọdún kan ní Oyinmekun Grammar School. Wàá bẹ̀rẹ̀.

0: sharing November 18, the VNTV.
1: Okay, sir.
0: November. Mi se debi ta wa re ire ajo mi de bu ma oran ni mm ni de ti fagbara ku me nle lati ba mm
1: mm e si wa nbe titi disin yi nipo re ofe olohun olohun atubo ma fun yin lokun ati agbara e pele daddy e daddy awon ara le fe mo ojo ri kon ba le mo pa agbalagba ni mo ba so pe eni to ni mo pon imo to ni oye ta de ni riri lati ko latodo won ne
0: bi mo se so ojo ri mi o koja 80 odun
1: o koja 80 yen 80 years old
0: o le fe le odun meji
1: okay sir daddy e pele sir ta ba wo be se bere ni ajo yin e pe so lekan ni opolopo ile iwe le lo ipe e sa mu lesese koda titi dis ori ofe ni o titi ti ranti e mu won ni sentele be se n lo si kan ni e tun lo si mi titi olodun fi ran yin lowo lati pari ile iwe alakobere te tun tesi waju si ile iwe grammar te sa n tesi waju be gbogbo irin ajo yi bawo ni awon obi yin nigba naa bawo ni won se to yin dagba
0: mo se so fun yin Alufa ni baba mi.
1: Yes sir.
0: Alufa Anglican Church. So that will be ajika ijo.
1: Okay, legbe dagba.
0: Legbe dagba. O bi mi sinu e ni.
1: Okay sir.
0: Ajila ro. Ago maru na adura. Alo lagu. Adura fun church. Alo lewe. Tabade. Badura lale kato lo isu yani gbugbu kan to sumo idagbasoke mi inu church mi baba ja kon aja won tun ba won tedu mi ma mi baba ati ya ise Anglican won se
1: okay
0: o esin ye Christian
1: yes sir
0: opa Jesu pa dagba soke emi mi ma gugu kan ton fi ko an ti ni ni go school tin de lo o to di pe lo university school Anglican
1: okay sir
0: the secondary Christ graduate school Anglican so dagba soke o lo we se dada
1: e se sir e se daddy ninu irin ajo yin a ri pe e mu ileiwe ni okundundun wipe dandan e gbodo kawe o lo se je wipe nigba te se chelsea e tun tesiwaju e sinmi sibe pe rara o e gbodo lo si university wo awon irin ajo yen mo fe ke lu lati fi gba awon omo wa isin niyanju pe eko se pataki o se koko wipe bawo ni e se le lo irin ajo yin lati fi la awon omo wa isin loye lati ri daju pe won kawe doju ami deyin na se ka
0: kere ko si nkan to dabi eko eko se koko beni so wi pe awon eyan mi segbe se pe won ko ni imo eyan o si le ni imo lai leko
1: eyan o le ni imo lai leko
0: ko se se lati ni imo lati ko eko láì ní ìmọ̀ o lè gbé ìgbé ayé tó dára o lè jẹ́ àǹfààní fún ara ẹ o lè jẹ́ àǹfààní fún ẹbí o lè jẹ́ àǹfààní fún ìlú tó bá nímọ̀ tó ní òye ẹ̀kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi ẹ̀kọ́ ló sì wà ẹ̀kọ́ àtàmàkọ́lé ìwé wà ká máa fi ṣèdánwò a ṣe primary school exam a ṣe waec a ṣe university ẹ̀kọ́ kan náà nìyẹn ẹ̀kọ́ míì náà tún wà kẹ́ẹ̀ni ṣèdánwò ẹ̀ ìwọ́n tó jẹ́ pé òun gan-an tó jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ilé ayé ìwà ìṣe àṣà ọgbọ́n òye gbogbo eléyìí kò sẹ́ni tó ń ṣèdánwò ẹ̀ ṣùgbọ́n o máa kọ láti ilé wa ko lato da wo bi re lato do egbon lato do aladugbo se mo ko laye igba atawa obirin kan lo nbi omo igba wo lo nto so awon to ma to e ki se awon obi enikan gbugba awon to ba to ni sakani na la awon obi wa ko eko wa ko yi wa ko imolara awon se ba ti wa de le iwe eko eko ile ta ma fi se dawo gba awon eko kan wa na ta to ma ko lara tisha to nko wa pe mo to to gori arun mole bi o ye se n gori oru eko ni mo ra si ise ore mi se la fi je ni giga eko ni awon kan mi nbe lo ma ko wa ki ko ba oro idanwo lo ta ma ko lati odo tisha ile ta ma ko lati odo alfa and church to pa and lo church ati wa te je mashallah la no ta ko lati odo bi mo mu gugu awon kan won yi olohun so wa di nkan ti a ma je ni aye te ba so pe ah gugu di omo lu abi ni e to se fokan tan ni odimo oloyi o gbeko ni yo ba ni abiko abi akogba e pe so mo en se won ko ni abi won ko ko gba mejeji ni o da se godo leko ko gba ko mo ko filo
1: eyan godo meko yi ko gba eko yi ko mo eko yi ko da ko tun fi
0: ko filo tori ibi ti Olorun to wa de ko pa ta o die ta ba n wa en to siro wu e ma wa en to sakantansi
1: beni sir
0: mo pe ko ti lo polytechnic afi ko lo university
1: beni sir
0: afi funse to ba wa tun ni eko ile ti o n jale ti ohun yiwe a jẹ ko maa gòkè sí níbi iṣẹ
1: ko maa gbàgbéga sí i
0: gbàgbéga sí i ẹni kó tún pa nǹkan méjì pọ ẹkọ òwe
1: àtẹkọlé
0: tá ò bá kàwé abẹni tí ò bá kàwé wọn ní jẹ kó ṣerú iṣẹ tó ń ṣe torí iṣẹ tó ń ṣe tó dẹ jẹ náà bó ṣe nǹkan mẹta a máa ń kọ ọyàn a máa pè ní educate a ti jẹ́ kétí yẹn ó di pé ìròyìn a máa fún ìkẹta a jẹ́ kí wọ́n ní ìgbádùn kí sori wọn ní òbí ló kọrin yẹn ní ó ṣe kó lè iṣẹ́ tó kún gbọ́dọ̀ ní àkókò yìí ìgbádùn ẹ bá máa ṣe nǹkan mẹ́ta yìí ẹ tó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kó fẹ́ dá yẹn lẹ́kọ̀ọ́ ṣé kò ní kàwé.
1: A gbọ́dọ̀ kàwé.
0: Ẹ tó fẹ́ máa fọ ìròyìn fún èèyàn ṣé kò ní kàwé láti mọ ọmọ ṣe ń kọ ìròyìn.
1: Ó gbọ́dọ̀ ká.
0: Ẹ tó fẹ́ kọ́ máa ṣàmúlò dùn. Ẹ fẹ́ máa ṣe eré orí ìtàgé, eré ìdárayá, eré wáyé ti pè é o quiz.
1: Ìdíje.
0: Ìdíje. Ṣé kò ní mọ̀wé.
1: Ó gbọ́dọ̀.
0: So ẹ bá máa ṣiṣẹ́ ó di dandan kó lẹ́kọ̀ọ́. A tún wá lẹ́kọ̀ọ́ lé. Ṣé tó bá ní aago méjìlá ní ìlú ni o? Kò gbọ́dọ̀ di aago méjìlá àbọ̀. A mọ̀ nǹkan tó jẹ́ pé ká máa ṣẹ̀kan lákòókò, máa ṣe lákòókò tó tọ́, kí a má gbèsè bí ẹnìkan ká sùn títọ́. Títọ́ la ó sọ bó tilẹ̀ kúrò ká sùn títọ́ yẹn. Gbogbo nǹkan ẹ̀kọ́ iléèwé kọ́ ni.
1: Ẹkọ́lé ni.
0: So gbogbo ibi tí yẹn bá ń lọ láyé yìí tó bá lẹ́kọ̀ọ́ tó wá tún ti lẹ́kọ̀ọ́ wà dá yàtọ̀. Tó bá ronú ìdìrí tó kàwé bó ṣe ń dirun ẹ̀ máa yàtọ̀. Tó bá rí ẹdún ránṣọ tó bá kàwé olómọ máa wo oríṣiríṣi design ẹ̀kọ́ ló ń lò sí. So ìyẹn ló fi jẹ́ pé ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe láyé kò lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣàgbé kò lẹ́kọ̀ọ́ wàá mọ̀gbà tí ó yẹ kó gbèsò Abu ba ti o le pesu. O ma yi ojo. To nilo ni omi to nilo lati gbe agbado lati gbe wa. Eko ni. Ego to ba kawe. To ma te feran e lowo pelu ajile. Oni mo ru ajile to ye ko lo. Oni mo ru ile to ye ko lo si. Gbo kan yi. So en ba fe gbadu aye yi. Bo ko ka.
1: Oro ki si de. Koda dadi ti ba wa fo oro eko yi won ti ba wa fo wele wele ko ni kaluku ma mu ti e. E se dadi a ri ninu gbogbo alaye te se wipe eko se pataki o se koko ko si eni ti o gbodo mo ni eko yi ta n soro nipe yi e ti je ko yi wa ipo pin so ni ru ona oto le ko ile iwe oto le ko ile oto ni eko te o ma ko latodo awon obi latodo awon aradugbo lati odo awon egbon ati akoda buro gan papa e se dadi e je ka lo fun isimi ranpe.

0: Àlékún ẹ̀kọ́ lórí ètò àgbàlódé.
1: Bí èèyàn bí èmi nísìn, mo lè máa wò pé ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ iléèwé tó yàtọ̀ sí ẹ̀kọ́ ilé, ṣùgbọ́n ẹ jẹ́ kó yé wa pé gbogbo ẹ̀ so mọ́ra wọn ni. Èèyàn gbọ́dọ̀ ní mọ́ra wọn ni. Torí èèyàn téèyàn bá ní ẹ̀kọ́ iléèwé, ó papọ̀. Kò ṣeé ṣe kéèyàn lẹ́kọ̀ọ́ iléèwé kó má lẹ́kọ̀ọ́ ilé.
2: Tó bá ní kan, ẹyẹ fẹ́ papá kan fò ni.
1: Ẹyẹ fẹ́ papá kan fò ni. Tó bá lọ ní kan nínú gbogbo ẹ̀, kò sì lè fò.
2: Láti ni méjèèjì, ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ ìwé. Ẹyẹ àwa máa fò. A dàbí igú.
1: A máa fò lọ lókè lókè ni, kò sẹ́ni tó lè jábọ́. Ṣùgbọ́n ní ìsìn ta bá wo ààyè ìsìnyí, pàápàá jùlọ láàrin àwọn òbí kan, ẹ mọ̀ pé nígbà tẹ́ ń ṣàlàyé sọ pé àwọn àgbà máa ń sọ̀rọ̀ pé èèyàn kan ló ń bímọ, ìgbà èèyàn ló ń bá wo ọmọ náà. Ṣùgbọ́n ní ìsìn yìí a ṣàkíyèsí pé àwọn òbí kan wà, wọn ò fẹ́ kí èèyàn bá wọn bọ́mọ wí. Wọ́n gbàgbọ́ pé má bá ń gbọ́mọ wí mí o, èmi mo bí nǹkan mi, jẹ́ ń tọ́jú ẹ̀ fúnra mi, jẹ́ ń gbà wí fúnra mi. Kí ni àtẹ́kọ sírú àwọn irú òbí báyìí?
2: Ara nǹkan tó ba ilẹ̀ òdúdú jẹ́ nìyẹn. Kárìn kápọ̀ iye ló ń yẹ ni bí àwa òdúdú ṣe jẹ́ nìyẹn. Ìyá ló fi jẹ́ pé nígbà míì kò ní mọ màmá ẹ̀ gan. Ṣé gbogbo ẹni tó bá ti tó màmá ẹ̀ àfi tó jù lọ òun náà nìyá ẹ̀. Òun lè ba ewu. Ó sọ pé ó sọ̀rọ̀ dáa, ó wọṣọ dáa. Kí gbogbo ẹ̀ ó lè dáa ni. Tó ń bá ẹ àkójọpọ̀ ló wà láàrin wa. Láyé àtijọ́ a máa ń gbé pọ̀ ni. A máa ń gbé ilé kan tó máa ń pè ní àkòdì. Bàbá wà bẹ́ẹ̀, ìgbọ́n bàbá wà bẹ́ẹ̀, àbúrò bàbá wà bẹ́ẹ̀.
1: Nínú ilé ìtàn ayọ̀ kan yẹn náà.
2: Ilé kan yẹn. Bàbá yìí lọ bá dàn, ẹ máa rí wọn díẹ̀ díẹ̀. Wọ́n lè tó àádọ́ta tó ń gbé bẹ́ẹ̀.
1: Nínú ilé ẹyọ kan.
2: Ní ilé kan, ẹjọ́ máa jẹun pọ̀ ni. Wọ́n máa mọ bó ṣe máa ṣe ẹni tó máa ṣe oúnjẹ lọ́sẹ̀, tó máa ṣe oúnjẹ lọ́sẹ̀ tó mọ̀. Kò sí yàtọ̀. Wọ́n bá máa wọ aṣọ aṣọkẹrin. Tọdún bá dé báyìí wọ́n máa ran arú aṣọkẹrin. Wọ́n máa fi ṣàkóò ni. Àjọ máa ń ṣe pọ̀ ni. Ṣùgbọ́n nígbà tí ìbò dé, àwọn ìbò wa kọ́ wa ní Mr. and Mrs. Ọkọ.
1: Àtàyà.
2: Àtàyà. Pẹ̀lú ọmọ tó bá bí, àwọn ló dẹ̀ bí. Kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Yóò bá òní kan tó jẹ́ òǹkú. Wọ́n ní kọ́sìn. Wọ́n ní nẹ́fìw. Gbogbo ẹni ní bọ̀dà. Gbogbo ẹni ní sìstá mi. Àǹtí mi. Tó kò jẹ́ kí ìyà tó wà. Tó bá ṣe wà wò. Ẹ bá ti jù ẹ lọ ló máa tó ẹ sọ́nà. Wọ́n ń gbà táwọn ìbò kò tí wọ́n yẹn dé. Àwádìí ní sìstá mi. Nígbà ìlú wa ti pé ọmọ ẹ̀gbọ́n òyìnbó máa búrò sọ̀rọ̀. Wọ́n tẹ̀lé bàbára wọn níbi ayé tá a wà ní. Tábà ṣọ́ra ń gbà mí ẹgbẹ́ àtọmọ abúlé lọ fẹ́ra wọn. Wọ́n tó mọ̀ pé wọ́n tán. Torí pé ìsopọ̀ yẹn ó ti sọnù. Àwọn òyìnbó mú nǹkan tí à ń pè ní competition. Ká máa.
1: Ìdíje.
2: Ìdíje. Bí a máa ń sọ láyé àtijọ́ láìpẹ́ náà ni my own better yọ̀ o. A máa ṣe díje. A kì í ṣe ríye látijọ́. A máa ṣàrò. A máa ṣọ̀wẹ̀. A lọ bá ẹlẹgbẹ́ wa ro oko ẹ̀. Oko iṣu ló fẹ́ ro. Gbogbo ẹgbẹ́ àlọ́ba ro. Ó tilẹ̀ jẹ́ pé iṣu náà làwọn náà ń gbé. A ní ro wípé àjọ ń díje. Tó bá fẹ́ kọ́lé àlọ́ba kọ. Torí ìgbà tó bá kan àwa náà àjọ ṣe. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ gbé pọ̀ ìrẹ́pọ̀ yìí. Ó ti wá ṣeré lọ díẹ̀ díẹ̀. Ó wá jẹ́ kó wá di pé olùbámẹ́lọ́ ọmọ mi ò. Èmi mo bí nǹkan.
1: Òdénú ọlọ́mọ.
2: Ìyẹn ti ka àṣà òde òní nìyẹn. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òde òní ní ẹ̀kọ́ ilé tó. Bàbá máa lọ fi ṣe. Ó máa jí lọ. ìyá máa lọ bí iṣẹ́ àwọn tó wà ní wọn gbọdọ̀ dá sí tàbí wà tó.
1: Ó ga o, Ọlọ́run á ràn wá lọ́wọ́, Ọlọ́run á bá wa mú gbà padà.
2: Kò ṣòro ṣe àìnífẹ̀ẹ́ yìí.
1: Àìnífẹ̀ẹ́ ló ń fà á. Lọ́nà wo sara?
2: Ṣé mọ̀ pé àwọn onígbàgbọ́ máa ń kọrin kẹláyé àtijọ́ máa ń bí ìfẹ́ bá wà lékótópó ẹgbẹ̀rin yẹn lè gbẹ̀yìn. Ṣùgbọ́n tí ò bá sì fẹ́ àfi ọba kò gbẹ̀yìn mẹ́ta pé ìfẹ́ tó bá ti wà kò ní sí kó domi sí mi lára, kò ní sí gbóngbòǹgbò, kò ní sí pé aṣọ wo ló wọ̀, ìlú bàtà wo ló wọ̀, ó mọ́ mi lójú, nǹkan kan kò ní sí i. Ìgbà míì ìfẹ́ ti ṣe lè lọ, kò wá jẹ́ kí wọ́n lè jọ jẹun. Àtúnjẹ pé máa gún ìyẹn sínú odó, máa da ọbẹ̀ lé lórí, ẹ wà jókòó yíká, ẹ máa jẹ lọ. Wá ti pé tí ìyá ìbá fẹ́ ló jẹ má gbà o, má jọ fẹ́ ọ̀rọ̀ ẹ lórí o, má jọ ṣe nǹkan báyìí o, pé ìfẹ́ ti lọ. Agbóra yìí ti sọdún. Sábà ti rí gbogbo yẹn padà. Kò ṣòro. Bí iṣẹ́ tà ń ṣe yìí. Tábà fọwọ́ sọ pọ̀ iṣẹ́ ìdíje ṣe. Ẹ̀wá ń sìn. Ọ̀tọ̀ lẹni tí ó fọ̀rọ̀ wà ní lẹ́nu. Ọ̀tọ̀ lẹni tí ó tutù. Ọ̀tọ̀ lẹni tí ó gbé sáfẹ́fẹ́. Ọ̀tọ̀ lẹni tí ó múná wá. Ọ̀tọ̀ lẹni tí ó múná tutù wá. Ṣẹ́tìrí pé ó ti kọjá iṣẹ́ ẹ̀yọ nìkan.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ó ti di pé àgbájọ ọwọ́.
1: La fi sọ̀rọ̀.
2: Tí gbogbo yẹn ò bá bọ́ra yín kẹ̀ nífẹ̀ẹ́, iṣẹ́ máa bẹ̀rẹ̀ máa wọlé. Nígbà tó yẹ kí ẹ ṣe kan láago méjìlá, tí ó pé inú mi ò dùn sẹ́ni yẹn, mi ò tanná. Kò wá lè ṣe láago méjìlá. Aráalé ń bẹ̀ sí ń bínú. Àwọn tó fẹ́ polówó ọjà ń bínú. Wọ́n máa sọ pé ẹni ẹ ò mọṣẹ́, òun kọ́ ni ò dẹ mọṣẹ́, èmi ni ò fún ní lákòókò tó yẹ kí fún. Kí ló jẹ́ kí n fún? Mò ń jowú ẹ̀, mò ń lára ẹ̀, mò ń ṣètara ẹ̀, ìfẹ́ ṣe kí ni?
1: Ó ti sọ mọ̀.
2: Ọ̀ tó bá ti wà, ẹ̀ ti pé iṣẹ́ ìkẹ́ mọ̀ náà lọ. Àwa rọ ìlẹ́rùn àwa dàbí pé ẹ̀ka ń fi àkàrà jẹ̀kọ.
1: Ìfẹ́ ṣe pàtàkì, ó ṣe kókó. Kódà ìfẹ́ náà, ṣáà lè sọ pé ìfẹ́ náà ló sá lọ àbí ló rìn lọ lórílẹ̀-èdè wa.
2: Ó ti sá lọ. Ṣé ẹ mọ̀ òun máa fi di pé wà á wo ẹnì kejì rẹ̀ tí Ọlọ́run dábí tiẹ̀ wà dé pa. Torí kí ni ó fẹ́ gbowó ọwọ́ ẹ̀, ó fẹ́ gbàpò ẹ̀, ó fẹ́ kó débì kan, ó fẹ́ ló sọ̀rọ̀. Yálà máa wá fi di pé ẹsẹ̀ mi yàtọ̀ sẹ́sìn tiẹ̀. Ní ayé àtijọ́ ta bá fẹ́ ṣe nǹkan tá à ń pè lọ́dún kékeré yẹ Kérésìmesì. Gbogbo ni àtàwa kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàwọn tí ò tẹ ẹ̀sìn kankan a máa jọ ṣe. Olóbìjẹ́ wípé níbẹ̀ àwọn ọmọ mùsùlùmí sọ pé skul kìrìsìtẹ́nì ni o, mi ò lè lọ bẹ̀, wọ́n lọ àtìkò tó ayẹ kan kírun wá kírun, wọ́n á lọ kíláàsì, wọ́n á kọ̀wé. Wọ́n gbà mí gan máa ń ṣe Christian Religious Studies papọ̀ láwọn àtàjọ máa ṣọdún papọ̀. Àwọn tó ń bá kìrìsìtẹ́nì ṣọdún papọ̀ pé nǹkan kan ti sọ.
1: Nǹkan ti sọnù. Ọlọ́run àbá wa wá rí, ó máa padà bọ̀ sípò lórílẹ̀-èdè yìí lágbára Ọlọ́run. Kódà ẹ ṣe sà, ẹ ṣe dádìwa, ẹ ṣe gan. Lórí ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni mo ṣì wà. Ẹ rí pé ayé yìí ti di ohun ẹlẹ́gẹ́. Ẹ ń ṣàlàyé fún wa bí ó ṣe rí láyé àtijọ́, bó ṣe jẹ́ pé wọ́n máa dáná lẹ̀ gbogbo yín pátá lẹ̀ máa jọ tọwọ́ bọnú kòkò kan náà tẹ́ máa jọ máa jẹun. Ẹ lè lọ sí ilé èèyàn kan, èèyàn kan lè pè yín, ọ̀rẹ́ yín kan lè pè yín pé wípé kẹ wá o sí orí oko ẹ̀, kẹ jọ ṣánko, kẹ jọ gbin nǹkan papọ̀. Tó bá ti dàkókò tí náà, wọ́n á wá bá yín, wọ́n á ràn yín náà lọ́wọ́ láti ṣe. Ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́.

0: ṣùgbọ́n bẹ ṣe sọ̀rọ̀ yẹn lọ mo kàn wo kíní kan pé ayé mà ti di ayé ẹlẹgẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́pọ̀ lásìkò yìí torí pé bí nǹkan tẹ́ sọ pé ìfẹ́ sọnù lẹ ṣe rí ẹni tó máa wò sòsòsò tó máa pa ọmọlàkejì ẹ láti gba ohun ìní ẹ bákan náà nínú àwọn àlàyé tẹ́ ṣe kalẹ̀ sà torí ta bá wò nísìnyìí òun náà ṣe ń láwọn bí mi ṣe máa sọ pé má lọ bẹ̀yẹn lọ jẹun o torí nǹkan míì ni ó tún lè ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n lè fi nǹkan sí májèlé sóúnjẹ fún ó lè lọ bí kan kó ní ọ̀dọ̀ ọ̀rẹ́ tí ayé ìsin láti pé ọ̀rẹ́ gan pa ni ọ̀rẹ́ sì ńlá ni ọmọ ìyá gan ó ń pa ni gbogbo ẹ ti polúkúmuṣu ó ti sorí kodò kí ló ń ṣẹlẹ̀ dádì. Kò rí bí ìgbà yẹn mọ̀.
1: Nígbà yẹn tó bá ń lọ léèwé bóyá ó wà ní body house wà ń lọ tábà ti di àpótí ẹ̀ fún ẹ tó fẹ́ máa lọ. Bàbá wá pè é sẹ́yìn a ní má gbàgbé ọmọ ẹni tó ṣe o má lọ wùwàkúwà o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ o wà máa lọ nítorí pé ń gbà yẹ orúkọ rere ó sọ ju gbogbo lọ ṣùgbọ́n sì orúkọ rere o kò gbéwọ̀n mọ́ gbogbo ẹ̀ owó ni.
0: Owó ni.
1: Owó ni. Bá a bá dẹ̀ ti ń wá owó tó bá máa sọ pé ohun tọ́wọ́ mi ò tó tó bá wá jálẹ̀ ẹ̀ lórí nǹkan àwa pọ̀ ẹ̀ lórí ọlọ́run tó dá wa yìí ó pèsè ohun tó jẹ́ pé ó lè wà ní ìrọ̀rùn tá a bá jọ lójú kòkòrò tá a bá jọ kàn jù wá tá a jẹ mẹ́fà tí nǹkan jẹ méjìlá nínú ìfẹ́ àtìmọ̀ pé méjì méjì ọ̀tẹ́nìkan bá ti fẹ́ mú mẹ́rin ó já sí pẹ́ nìkan wọ̀n lè ní ọ̀kẹ́ni ẹ̀ tó máa ní ó máa lọ lọ́wọ́ gbà náà ni dàbí kó yan ọlọ́bẹ sí àbí kó yọ ìbọn sí kó pa kó gba tiẹ̀ kó pamọ́ tiẹ̀ ẹ nígbà tó owó ti wá di nǹkan tá à ń lé ni wàhálà wá di kí la fẹ́ fi owó ṣe dẹ̀ oúnjẹ mélòó là ń jẹ láyé aṣọ mélòó là ń wọ inú àwọn tó jẹ pé tẹ bá lu ọdún ògbò bí mo ṣe ń sọrọ wọn ni aṣọ tó tó 100 ọgọrùn tí wọn ti wọ lọdún kan àwọn kan dẹ ìwà tí wọn ò rí kan tí wọn wọ kí lọ ń fi ṣe ọjẹ jẹjẹjẹjẹ ọlọdà yòókù sí dustbin àwọn kan ò rí jẹ oní pope tó francis tó kú láìpẹ́ ló fi ń sọ pé má jẹ àjẹṣẹ́kù ní ibi tí àwọn kò tí ì jẹ àti nífẹ̀ẹ́ dẹ̀ láyé àtijọ́ mo rántí pé àwọn òbí mi tán bá ń dáná lálẹ́ báyìí bá ṣe pọ̀ tó ẹ̀ wọ́n á tún fi oúnjẹ bí èèyàn méjì mẹ́ta wọ́n á ṣe sílẹ̀ torí pé bọ́n ṣe ń ṣe é wọ́n ti lérò pé bá ṣe ń jẹun yẹn àlejò kan máa wọlé àbọ̀rẹ́ kan máa wọlé bọ́ọ̀ ní sọ pé wá jẹ ó kàn máa fa omi aṣọwọ́ à ń jẹun lọ ni oúnjẹ wa tó fún wa báyìí tí èèyàn bá dé wà ní kò sọ pé kó ń bọ̀ wá kí ẹ ìgbà tí wọ́n gbé ọ̀tẹ̀ tí ì jẹ náà tẹ́bi tó ń fàlejò so àwọn kíkíkíkíkí ó pa wá sẹ́yìn gẹ́gẹ́ bí ìlú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí èèyàn tá a bá lè mójútó má wẹ́lò míì ó bá gbé kiní tá à ń pe fóònù a ní ọ̀rọ̀ à ní 1,000,000 màá wò pé kí ló ṣe ẹ fi bọ́ sá ṣe facebook ṣe social media fún fóònù kí ló fi ń ṣe tí fóònù 150,000 ò ṣe pàtẹ ṣe ń ro ẹ lẹ́rẹ̀ẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó nílò fún ọjà ẹ̀ láti lè gbèrú kò ju 5,000 ń ta pure water tó bá rí 5,000 iṣẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ lọ abọ́ ń tọ́sọ̀ lójú títì ẹ̀bà títì ó tẹ̀pà ó tẹ̀ bọ́ọ̀lì kápítà iṣẹ́ ẹ̀ ò tó 10,000 so owó tí wọ́n fi ra fóònù tó kàjọ pé ó fẹ́ fi máa han èèyàn pé ilé tó ṣe jáde lòun ló ẹ ó lè dọ́kowọ̀ fún ọgọ́rùn-ún ènìyàn gbà kì í rò bẹ́ẹ̀ mọ́. òṣèlú gbọdọ̀ ju tiẹ̀ lọ. A ti gbàgbé wípé ọlọ́run fẹ́ràn àwọn mẹ̀kúnnú tó bẹ́ẹ̀, ó fẹ́ràn wọn gan, torí pé ó fẹ́ràn ó rí wípé wọ́n pọ̀ ju àwọn olówó lọ. Tó dẹ̀ sí bí olówó ṣeṣe kò lè gbélé ayé yìí láìsí mẹ̀kúnnú. Kò ní lè ṣe táyà ẹ̀ fúnra, kò lè ṣe bọ̀kadà sà, kò lè tepo fúnra, kò lè ṣe mẹkáníìk fúnra, kò lè ránṣọ sọ́rọ̀ ara, kò lè rán bàtà sọ́rọ̀ ara, kò lè nǹkan ló máa gbẹṣu tí ó jẹ, nǹkan ló máa ṣe gàrí tí ó jẹ. Bí olówó ṣe ń sá tó, bẹ́ẹ̀ ni mẹ̀kúnnú ò tẹ̀lé wọn. Máa ṣàlàyé kan Lẹ́kọ̀ọ́, wọ́n wà mainland, àwọn olówó sá kúrò mainland, wọ́n lọ island. Bá tó ń dé island, wọ́n rí pé wọ́n nídìí security, wọ́n nídìí legard, wọ́n nílò driver.
0: Wọ́n ṣe lè sá fún mẹ̀kúnnú tó gba ìkúnnú náà ló tún máa képè kó wá bá wọn.
1: Wọ́n tó sá lọ ní àwọn lọ Lẹ́kí, wọ́n wò kó lókèrè, wọ́n wá rí pé tàbí ó bá òun fomi sí fúláwà wọn, tàbí ó bá òun fọmọ tó wọn. So ṣé ní àṣì kúkú jọ gbé pọ̀ lálàáfíà
0: pẹ̀lú ìfẹ́
1: kára wà lọ́wọ́ ṣíṣòro tó wà mẹ́ ṣùgbọ́n àfẹ̀mí. Sọ́dọ̀ Adédè kọrin kan láyé jọ, ó ní àfẹ̀mí àfẹ̀mí ló bá kọ́kọ́ kọ́ tó fi tẹ́. Àfẹ̀mí àfẹ̀nìyàn, àfẹ̀nìyàn afọlọ́run ọba, kò sẹ́ni tó lè yọrí láyé láìní nǹkan mẹ́ta, òun fún ara ẹ̀, àwọn èèyàn tó yíká àti ọlọ́run ọba. Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́, èèyàn ni ó lò. Ìwọ gan gbọ́dọ̀ ti wà nípò tó lè gbà ràn lọ́wọ́. Ṣùgbọ́n tá a bá tó wá di pé èmi nìkan ni mi máa bọ́ ṣe ń sọ ni. Tó bá nìkan, wọ́n ní o pa ìgalà onìkan jẹ́, o pa ètò onìkan jẹ́, ìjọ tó bá máa pa àrò gidi gbà, wọ́n nìkan náà lọ jẹ.
0: Ìwọ nìkan ló máa dàyà lú.
1: So ìyẹn ló fi jẹ́
0: kó
1: takorawa pọ̀. Àwọn kàtà ti sọnù tí kò jẹ́ kí ìlú wa bí Nàìjíríà kó wà bí tó yẹ kó wà ní.
0: Èmi nìkan, mo ṣàfẹ́ dájẹ́ gbogbo ẹ̀.
1: Mélòó lọ jẹ? Láyé àtijọ́, màá wọ ẹlòmíì, màá wọ ẹran sí orí oúnjẹ, àbọ̀dì, ọ̀kọ́tọ̀, ṣàkì. Gbogbo a kó gbogbo ẹ̀ nígbà tó bá tó bí éèjì ọmọ àádọ́ta. Àwa bẹ̀rẹ̀ sí ní péjì ohun tó ń jẹ tó ń rò pé òfin sọ lágbà ẹ̀. Àwa di pé orúkún ẹ̀ ò ṣiṣẹ́, iṣẹ́ ò ṣiṣẹ́ torí ìjẹkújẹ tó jẹ ìlànà. Bí a kò ti jẹ kékeré, kò pẹ́lú mi ń jẹ, láyé kan wá. Tó bá wu tí ò bá jẹ á lọ dà sínú dọ́sbìn. Àwọn tí ò wá rí jẹ á máa ṣá. A tún máa lé wọn wájú ilé ẹ̀, ilé wa ni dọ́sbìn mi
0: bẹ́ẹ̀. Ó ga o, ọ̀rọ̀ ìṣítí ńlá gbáà là ń gbọ́ látọ̀dọ̀ bàbá wa Dr. Yemi Farounbi. Ẹ ṣé dádì, àgbà òní tán lórílẹ̀ o. Ẹ ṣé sà. Ọ̀rọ̀ yìí mo gbàgbọ́ pé àwọn aráalé náà wọ́n ń gbádùn ìmọ̀kún ìmọ̀ tá à ń gbọ́ látọ̀dọ̀ yín. Àwọn ọ̀rọ̀ lọ́gbọ́n tẹ̀ ń sọ jáde, à ń rí ẹ̀kọ́ kan méjì mẹ́ta oníkálukú rí tiẹ̀ gbà mú. Ẹ ṣé sà. Dádì, bẹ́ ṣe ṣàlàyé lọ nípa ẹ̀kọ́ ilé ìwé, ẹ̀tọ́ ni ẹ̀kọ́ téèyàn ń gbà ní àwùjọ, kódà níbi iṣẹ́ gan èèyàn sì ń kẹ́kọ̀ọ́ tẹ̀síwájú ni. Ẹ ṣé dádì, àgbà ò ní tán lórílẹ̀ o. Ẹ ṣé sà.

Àlékún ẹ̀kọ́ la tún ti kọ́ lónìí lórí ètò àgbàlódé. Mo lérò wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ gbámú láti ọ̀dọ̀ bàbá wa, Ambassador Dr. Akinyemi Farounbi, tí wọ́n jẹ́ ẹni ọdún 83, èyí ni 83 years old. Ògbóǹtarìgì ni wọ́n jẹ́ nínú iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Wọ́n sì ti fìgbà kan jẹ́ aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà sórílẹ̀-èdè Philippines. Ìtàn wọn ò mọ sí bí ó kù nìbọn ń ró. Ọ̀rọ̀ ń tẹ̀síwájú nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún apá kejì ìrírí bàbá wa. Tẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá màmá yín ni tàbí bàbá, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kan láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at World Radio 893 lójú òpó ayélujára ti Ìbàdàn rẹ, èyí ni Facebook at World Radio 893 FM fanpage. Lójú òpó ìkànnì tàgbáyé www.worldradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o, a ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run. Ó dàbọ̀.

ilé kokoko onile mu kago kin to wole mo ki gbogbo eyin ara ile ni gbogbo te ba wa gbogbo ebi te eyin ololufe mi wa gbogbo eyin biti eyin ololufe West Radio wa wi pe ayo atire bayi ko ni fi wa sile lagbara olorun oba mo kiyin kule mo kiyin kule ni gbogbo bi te ba wa mo kiyin ko ojo meji meta ta ti fi ara se lori eto bi pe se dada ni mo ba yin gege ba na se wa alafia ni mi ba bi pe alafia la wa o alafia na ni gbogbo mama wa ni gbogbo ojo lagbara olorun oba ọmọ yin na lo tun kin ka bo sori to fun ka sale yi eto nja ladun eto te ni fes lati ma gbo ni gbogbo ojo Friday bayi e be ni eto na lo tun kan lekun de wa bayin la sale yi bipe ayo atire lo nko de o etewo ke gba on wole tire tayo bayi ni afin gba omo tutun jo be ni ira tayo ko ni fi wa se lagbara olorun ba omo yin ololufe yin na lo kin ka bo sori to fun ta sale yi owa bu moye ife oluwa te tun mo be ni mo wo si ye yo ge yin na ni o afeji soro yin arere wa yin kan soso lori afefe baby yin dale yin sweet atin no lo ki ka bo sori to fun ta sale mi pe se dada ni mo ba yin bi be ni ba na se wa lalafia ni bi bayi gbogbo wa la nkin ni gboro wi pe eku bo se yin lo eku asiko yi gbogbo wa la lohun abukun ani gbomo sin ani gbaya sin ani gboko sin gbogbo n ta ba fọwọ wa kan bayi ire ire lo ma je ti wa lagbara seda gbogbo eyin aloja baba aloja mo kin ri pe ko raje lataro adeko kan se eleyo wa ni je ose ta ma se mo lori ile alaye lagbara olorun ba ba se wa n wole tadura tadura yin bẹ́ẹ̀ náà ni mo tún kí gbogbo àwọn tí ọjọ́ bí wọ́n bọ́ sí ọ̀sẹ̀ yìí ọjọ́ Friday yìí wípé ẹ̀yìn lẹ́kọ́ ọ̀sẹ̀ parí ìrẹ́ àtayọ̀ náà lè máa fi ṣe lágbára ọlọ́run ọba ọjọ́ bí yín kò wà ní dáṣẹ́mọ̀ fún yín bẹ́ẹ̀ ṣe ń ṣayọ̀ ọjọ́ bí òpin ọ̀sẹ̀ yìí ká tún wá ń sọ fún ọ̀sẹ̀ yìí wípé ó dàbọ̀ bẹ́ẹ̀ náà la ṣe ń sọ fún gbogbo èèyàn lọ́jọ́ bí wípé gbogbo ohun tẹ́ bá fọwọ́ bà nínú oṣù yín yìí ló máa já sí rere fún yín lágbára ọlọ́run ọba gbogbo ẹ̀yin tí bẹ́gbẹ́ yín bá ti bọ́ sí Friday báyìí ni mo máa dákí lára ọ̀tọ̀ because ọjọ́ tó special ni pátápátá ni mo kí yín wípé ọjọ́ bí yín tẹ̀ ń ṣe lénìí àṣe ṣetúṣe ló máa jẹ́ fún yín lágbára ọlọ́run ọba ó yẹ já wọnú ètò lọ nísànsán ètò tẹ ti ń gbádùn tẹ ti ń retí ètò oúnjẹ aládùn náà ni tó jẹ gbogbo abáyà máa expect ẹni pé ó yẹ kó ti bẹ̀rẹ̀ náà tí ń expect àti ń retí ẹ̀nà ètò náà ló ti wá bẹ̀rẹ̀ ló ti gbára báyìí o ó yẹ jẹ́ ká lọ sí àsìkò tí a máa ti ń lọ sí ojú ọjà náà ni àsìkò ojú ọjà náà la wà yìí abala àkọ́kọ́ la mọ̀ sí ojú ọjà ta sì máa lọ sí ojú ọjà ta máa lọ ra gbogbo tí wọ́n tà ní ojú ọjà wa lé a tún máa ra ohun tá a tún lè fi tọ́jú ara wa ní ọ̀nà tó tún yàtọ̀ bẹ́ẹ̀ ni ó yá ẹ jẹ́ ká tẹkọ̀ létí ká lọ sí ojú ọjà bá a ṣe máa ń ṣe ẹ má dá ènìyàn kọ́ da ẹ jẹ́ ká jọ kọ́wọ́ rìn ká jọ lọ sí ojú ọjà.

pé bóyá ti ẹwà jẹ sisi ó ti ẹwọ pọ láàrin sisi tọ́n ti ṣàbí amọ rí tọ́n ti fara gbé nǹkan kan rí ikùn àwa dá yọ lọ́tọ̀ a wà máa tún dunnú pé àmọ́ fẹlá ni owó ti dé ni ma ẹ má fojú àna owó mi mọ́ o tábà máa wá fẹlá ṣé inú ikùn láti fẹ́ fẹlá ni ikùn níní lánìí jù kò kí ń jẹ́ kí aṣọ gan kó dúró re lára kò jẹ́ kí aṣọ kó dúró re lára ikùn níní lánìí jù ó tún máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn míì wọlé ságọ̀ ara kí ló ń fa ikùn níní lánìí jù ọ̀rá àpọ̀jù lára ni ọ̀rá àpọ̀jù ló fa kí ikùn kó yọjú ara lọ kí wọ́n la lè fi gbógun ti ikùn àníjù lágọ̀ ara ohun ta lè fi gbógun ti ikùn àníjù lágọ̀ ara kò máa ṣe ohun tó nira kò dẹ̀ ń ṣe ohun tó jẹ́ pé a lè rí tàbí ní tó jẹ́ pàṣẹṣẹ máma ní à ń sanwó sókè òkun ká tó rí rà kí ni nǹkan ta máa lọ wá gbogbo wa la mọ pọ̀pọ̀ dáadáa ìyẹn ìbẹ́pẹ gbogbo ilé àdúgbò kò fẹ́ sádùúgbò tí pọ̀pọ̀ ò sí kò sí agbègbè tí wọn ò ti nígi pọ̀pọ̀ ká gbà pé gbogbo ilé kọ́ ni pọ̀pọ̀ wà lẹ́yìn tá a bá ti wá pọ̀pọ̀ ìyẹn ìbẹ́pẹ ìbẹ́pẹ kò ṣe dúdú o ìbẹ́pẹ tá a lè rà tó jẹ́ àwọn afárá lè bẹ tá a lè jẹ a máa ra ìbẹ́pẹ tó ti gbó tó kún a máa ra wálé lẹ́yìn ìgbà tá a bá ti ra ìbẹ́pẹ ìdílé tán kan ẹ jẹ́ ká bẹ́ nǹkan kan tá a wá máa nídìí nínú ìbẹ́pẹ yìí kí la nídìí nínú ìpọ̀pọ̀ yìí kò máa ju sídìí inú ẹ lọ ìyẹn èso kóró inú ẹ la nílò lẹ́yìn ìgbà tá a bá ti kó kóró inú pọ̀pọ̀ yìí tá a ti kó ẹ jẹ́ ká kó sí abọ́ kan ká sa síta tábá wá sa síta kọ́lọ́hún tiẹ̀ wá kó tiẹ̀ kẹ́ wá dáadáa kó jẹ́jọ́ tá a bá sa ẹ̀ kí òòrùn ràn mọ́ dáadáa kó òòrùn pa dáadáa tí òòrùn bá ti pa tó bá ti gbẹ ẹ̀yẹn gbé padà wá nulẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti gbé èso pọ̀pọ̀ yìí padà wá nulẹ̀ tán tó ti gbẹ dáadáa tẹ́yìn náà rí pé èso yìí ti gbẹ ẹ jẹ́ ká kó sórí ọlọ́wà ká lọ kúná dáadáa lẹ́yìn tá a bá ti lọ kúná ọ̀nà méjì níṣẹ́ ìwá fún ṣùgbọ́n jẹ́ ká kọ́kọ́ kọjú mọ́ ọ̀nà àkọ́kọ́ yìí lẹ́yìn ìgbà tí a bá ti lọ èso yìí tó ti kúná tán dáadáa ẹ jẹ́ ká máa gbé omi kaná tómi ìwà ìbá ti hó ẹ jẹ́ ká bù sínú tí kò pọ̀ ká fi síbí ká fi bu ìyẹ̀fun tá a ti lọ ìyẹn èso ìbẹ́pẹ́ tá a ti lọ tó ti padà di ìyẹ̀fun yìí ẹ ká fi síbí ká fi bù sínú omi gbígbóná yìí ká rò pọ̀ dáadáa nu kọ́pù ẹ ẹ wá jẹ́ kó tutù díẹ̀ tó ṣe gbé mi ká mú sí empty stomach wa ìyẹn ikùn tá a ti jẹ kankan sínú ẹ lẹ́yìn tá a bá ti mú sí tán ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa gbégbé ayé wa lọ ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí fún oṣù kan péré ẹ rí wípé gbogbo ikùn wa tó yọ a máa lọlẹ̀ a máa lọlẹ̀ ọ̀nà ìkejì tí mo mẹ́nu bàlẹ̀ kan èso ìbẹ́pẹ lẹ́yìn ìgbà tá a bá ti sa tó ti gbẹ tán èso ìbẹ́pẹ tó ti pọ́n là ń sọ̀rọ̀ ń pẹ̀ ò kó ṣe kẹ lọ́wọ́ ìbẹ́pẹ tí ò tí ì gbò kẹ wá lẹ fẹ́ lè so inú ẹ̀ àbí ìbẹ́pẹ tí ò tí ì tí pọ̀ tó dúdú kẹ wá lẹ fẹ́ lè so inú ẹ̀ ò ń kọ́ o ẹ jẹ́ ká ṣe bàbá ṣe lànà ẹ̀ sílẹ̀ fún wa lẹ́yìn tá a bá ti sá èso ìbẹ́pẹ tó ti pọ́n yìí tá a ti sá èso inú ẹ̀ tó ti gbẹ dáadáa ẹ jẹ́ ká lọ dáadáa kó kúná níyẹ̀fun ọ̀nà kejì ni mo mẹ́nu bà lọ yìí o lẹ́yìn tá a bá ti lọ dáadáa tó ti kúná tán ẹ jẹ́ ká lọ wá omi ọ̀sán wẹ́wẹ́ omi ọ̀sán wẹ́wẹ́ ọ̀ríjínà nínú ká lọ ra ọ̀sán wẹ́wẹ́ ìfúnra wa ká fún ìyẹn máa dáa ju ká lọ ra omi ọ̀sán wẹ́wẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ lọ́jà lọ tá a bá ra ọ̀sán wẹ́wẹ́ wá sílé fúnra wa tá a jókòó ti ta fún mi inú ẹ̀ ọ̀ríjínà nìyẹn omi ọ̀sán wẹ́wẹ́ yìí wà la nílò lẹ́yìn ìgbà tí bá ti fún omi inú ọ̀sán wẹ́wẹ́ tẹ dà sínú asẹ kẹsẹ gbogbo kókóró tó bá wà ní ẹsẹ dànù kó jẹ́ omi nìkan ló máa jáde nínú asẹ omi yẹn wá rọ sínú ragolisi kan lẹ́yìn tí bá ti rọ sínú ragolisi kan ìtàn èso ìbẹ́pẹ tẹ ti sá tẹ ti tó ti gbẹ yìí ẹ dà sínú omi ọ̀sán wẹ́wẹ́ kẹ dà sínú ẹ kẹ wá máa mú ní kọ́pù kan láàárọ̀ kọ́pù kan lálẹ́ ṣé gbogbo okùn tó máa yọ ẹ máa lọlẹ̀ ẹ dánwò kẹ pé èyí ogeke bẹ́ẹ̀ lẹ ṣe sọ bẹ́ẹ̀ lẹ ṣe bà á nírí jù báyìí lọ́la balẹ̀ ọjọ́ ọjà ní tọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ nǹkan ọtún la tún máa kó wa fún yín lórí ètò yìí torí gbogbo ọjọ́ ọ̀rọ̀ yín ló wà lókàn àyà wa ẹ jẹ́ ká máa dìde kó làbàlà ojú ọjà ká máa rí lọ sí abala oúnjẹ aládùn nígbà tá a bá wá fi ń lọ yẹn ẹ jẹ́ ká ara máa fi orin ká máa fi sinra wa wọlé ìdáná lọ.

Ijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọminú lórí ìdánwò ní ìwé mẹ́wàá tí àjọ West African Examination Council ń ṣe lọ́wọ́. Eléyìí tí wọ́n ṣe di alẹ́ pátápátá. Alákòóso fún ètò ẹ̀kọ́ Olúṣẹ́gun Ọláyíwọlá, ẹni tí ó kéde àìdùnnú ìjọba ìpínlẹ̀ ọ̀hún, ló sọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ló sì kéde wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó lè dá àwọn mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sí inú hílàhílo. Ọ̀gbẹ́ni Ọláyíwọlá ló kéde wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àjọ WAEC ní kó bẹ̀rẹ̀ ìdánwò ní àkókò tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀. Ní àkótán, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rọ àjọ WAEC láti sún ìdánwò sí ọjọ́ mìíràn ní ọjọ́kọ́jọ́ tí wọn kò bá bẹ̀rẹ̀ ìdánwò ní aago mẹ́rin.

Àwọn aláṣẹ Ládòkè Akíntola University Iyun Lautech ti ìlú Ògbómọ̀ṣọ́ ti kéde wípé kí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà kí wọ́n gba ìsinmi tipátipá fún sáà mẹ́rin lẹ́nu ẹ̀kọ́ wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n bíi ìfẹ̀hónúhàn àti kíkéde ìpinnu ilé ẹ̀kọ́ ọ̀hún lórí ìkànnì ayélujára ní ọ̀nà tí kò ní ẹ̀tọ́. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n kéde wípé ìfẹ̀hónúhàn ọ̀hún tó wáyé láàrin ọjọ́ 17 àti ọjọ́ 19 oṣù kejì ọdún yìí ló suyọ̀ lẹ́yìn tí ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n ti taari ẹ̀ka anatomy àti physiology láti College of Health Science lọ sí Faculty of Pure and Applied Sciences. Lára àwọn tí wọ́n júwe ilé fún ni John Olorunfemi àti Samuel Jesuloba láti Faculty of Basic Medical Sciences pẹ̀lú àwọn mìíràn láti ẹ̀ka ọ̀hún.

Gbajúgbajà agbóhùnsí afẹ́fẹ́ Alhaji Oriyomi Hamzat ti kéde wípé òun kò fi ìgbà kankan ní àjọṣepọ̀ kankan pẹ̀lú Ahmed Gumi. Ó sì ṣe àpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀nà láti ba òun lórúkọ jẹ́. Ní àkókò tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn ọ̀hún, Hamzat sọ wípé òun kò fi ìgbà kankan pàdé Gumi rí o, àti wípé òun ti tako ìhà tí Gumi kọ sí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ síwájú wípé òun ti fi ìgbà kan tako àbẹ̀wò tí Gumi ṣe sí ọgbà Fásitì Ìbàdàn, àti wípé òun tún bu ẹnu àtẹ lu ìjọba àpapọ̀ fi wọ́n ṣe jẹ́ kí ó máa rìn kiri. Ó sọ síwájú wípé àwọn alátakò òun ni wọ́n ń bu ẹnu àtẹ lu ọ̀rọ̀ ọ̀hún torí pé kí wọ́n lè fi takùnbùkù bá òun, àti wípé àwọn aláṣẹ ló yẹ kí wọ́n kojú dà lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀. Kò ṣá sọ wípé òun kò fi ìgbà kankan ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ìlànà Sharia ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wípé gbogbo ẹ̀sìn ni òun bu ọlá fún. Ìròyìn ilẹ̀ wà fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ, àmọ́ kí a tó mú ìròyìn ọ̀hún wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i.

0: Ààrẹ ilé aṣòfin àgbà Godswill Akpabio náà ni ó ti sọ wípé bó ti ẹ̀jẹ̀ wípé àwọn ní àṣẹ ní abẹ́ òfin láti tọpinpin ilé òṣìṣẹ́ ológun ilé wa, àmọ́ kò ṣe àsìkò yìí ni ó yẹ kí àwọn tọpinpin wọn. Àwọn tí àwọn ajínigbé jí gbé yín ajagun fẹ̀yìntì iléeṣẹ́ ológun ilé wa Iyun Rabe Abubakar náà ni wọ́n ti fi fọ́nrán wọn síta tí wọ́n sì bèrè ìyọ̀ǹda akẹgbẹ́ wọn àti àwọn nǹkan ọ̀sìn wọn. Alákòóso abẹ́lé fún epo rọ̀bì Sẹ́nítọ̀ Ẹnikẹ́ni Lókobírí ti kéde wípé àtúntò ààrẹ Tinubu ní ètò epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì jẹ́ ohun tí ààrẹ mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ lójúpọ̀nà láti fi ààyè gba àwọn olùdókòwò láti òkè ìta àti láti ṣe ààbò lórí àwọn ohun ìní wa. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọminú lórí ìdánwò oní ìwé mẹ́wàá Iyun WAEC eléyìí tí wọ́n ṣe di alẹ́ pátápátá. Gómìnà sì káàánú pẹ̀lú àwọn òbí àti àwọn akẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ ni wọ́n sì sọ wípé ní ọjọ́ míì tí àwọn àjọ WAEC ò bá tètè gbé ìwé tí wọ́n fi ṣe ìdánwò wá kí wọ́n sun sí ọjọ́ kejì. Fásitì Ládòkè Akintola University Iyun Lautech náà dá àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà dúró lórí ẹ̀sùn ìfẹ̀hónúhàn àti kíkéde ìpinnu ilé ẹ̀kọ́ ọ̀hún lórí ìkànnì ayélujára ní ọ̀nà tí kò tọ̀nà. Gbajúgbajà gbóhùn sí afẹ́fẹ́ Alhaji Oriyomi Hamzat ti kéde wípé òun kò fi ìgbà kankan ní àjọṣepọ̀ kankan pẹ̀lú Ahmed Gumi, ó sì ṣe àpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀nà àti ba òun ní orúkọ jẹ́. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò ojú òpó ayélujára gbogbo èèyàn at Wells Radio 893 FM fanpage tàbí www.wellsradio893.com. Mo dúpẹ́ Ọlásánní ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín. Oorun ayọ̀ la ó sùn.
1: Ìfilẹ̀ ẹ̀ máa yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
2: On this station, West Radio 89.3 FM, every Sunday at 1:30 p.m., a new program, Capstone Capsule, comes to you, featuring the anointed servant of God, Venerable Johnson Olutayo Bolanle Kehinde, as he ministers the word of God according to scriptural principles and divine precepts. Joining Venerable J.O.B. Kehinde on the program, Capstone Capsule, is a well-known teacher of the world, Reverend Professor Adetokunbo Ilesomi. You cannot listen to these two anointed men of God and have your life remain the same. So, tune in every Sunday at 1:30 p.m. to 2 p.m. for life-transforming, repositioning, and restoring messages on the program, Capstone Capsule, with Venerable J.O.B. Kehinde on this station, Wells Radio 89.3 FM. Your story must change in Jesus' name. Amen.
3: Ìbàdàn àti agbègbè rẹ̀ ẹkú àmójúbà ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Harvest Tabernacle lórí Wells Radio 89.3 FM. Ọ̀rọ̀ ìyànjú, ìṣínilétí, ìmúlọ́kànlé àti ìgboyà eléyìí tí ó máa dé sẹ́tì ìgbọ́yín ní gbogbo ọjọ́ Àìkú Sunday láàrin agogo méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí agogo méje àárọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko látẹnu ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend G.O. Ogundare. Ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run alàyè ẹni tí kì í fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sábẹ́ ahọ́n sọ lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí láago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àárọ̀. Kájọ mu omi ìgbàlà lẹ́nu ikọ̀ àti ìrìjú olódùmarè àánú lẹ́ẹ̀kan sí lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí àjọ máa gbọ́ ni.
4: Hope and Restoration Hour.
5: Jesus is taking care of me.
4: I don't know who is listening to me out there. Maybe you two are saying, I know I'm not where I should be. You have dreams, you have ideas, but for some reason, you have challenges. You obtain mercy in the name of Jesus.
5: Join Evangelist Lillian Badimosi on this channel, West Radio 89.3 FM, every Sunday at 2 p.m. as she and her partners dig deep into the scriptures to unravel the truth that sets the captives free, brings hope to the hopeless, and restores them back into the plan and purpose of God for their lives.
4: There are times you feel boxed, and it's like, this is shame staring me in the face. Sometimes marital issues. Your children are probably not doing well in school. Your in-laws are probably frustrating you. You don't need to understand how it's going to happen. God does not have to walk through the process, you know.
5: Don't miss Hope and Restoration Hour with Evangelist Lillian Badimosi at 2 p.m. this Sunday and every Sunday on West Radio 89.3 FM. God bless you as you listen.
6: I know He's taking care of me.
7: Emi lo lope ni eto ti o ma waye ni ikoni West Radio 89.3 FM ni deede agogo merin si agogo marun irole gbogbo ojo isinmi abala meje ni o kale ka sori eto yi abala akoko tani olope ni bi ta ti ma gba alejo awon to epin mora won gege bi olope abala keji o na ni abala oro ase ni bi ta ti ma gba alejo awon iko ati iranse olorun to ye pe olorun fun ni ase ni deede agogo merin irole pelu omo yin ore yin Sunday omo afolari ninu odun yi emi ati iwo a o jo gbegba ope.

tọ ajẹ pe ka tun ma dupe lọwọ Ọlọrun ba lawura be Ọlọrun bo bo kan soso ọba bebe ti be ki bebe to be Ọlọrun eleyi to ti wa ki nkan to ma wa Oba tin be nigba ta wa nbe Ọlọrun ti o wa nigba ta ba tun ni simo ka bi ose ledo mare Ọlọrun bo ba ri iru ala oba mo se Says my greatest Yoruba, my brother, Ọ̀rọ̀ yẹn tó ní àwọn àkọsínú kan tó jẹ́ pé ó gba kẹ́yìn ó tún máa ṣe kíni. Kó tún ṣàkíyèsí, kó tún ṣàmójútó. Kó ṣe àgbéyẹ̀wò àyíriwo ọ̀rọ̀ náà. Ẹ mọ̀ pé nígbà mìíràn tí Yorùbá bá ní bẹ́gùn bá dórí ihun, wọn ni yóò yọ ni. Irúfẹ́ ẹ̀gún bẹ́ẹ̀ ó fẹ́ yọ ni. Ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn jẹnsín àbíkílẹ̀ ń pè wọ́n. Àwọn àpẹẹrẹ ọ̀sẹ́rẹ́ ọlọ́mọ tí a ṣẹ̀ṣẹ̀ ń bí láyé àsìkò tá a wà yìí. Bẹ́ èèyàn bá bí wọ́n ọ̀rọ̀ ayé gan-an. Anyway, ẹ jágbe mi náà. Bẹ́ẹ̀ bá bí ọ̀pọ̀lọpọ̀ wọn pé tí Yorùbá bá ní tí ẹ̀gún bá dórí ihun. Pé yóò yọ ní ìkíni náà wọn ò lè parí rẹ̀ náà tẹ́gùn bá dórí ń. Gbogbo nǹkan mo lè fi ta, mo lè gbé lé tẹ́ ẹ bá kó ọgọ́rùn-ún àwọn ọmọ yẹn jọ. Kódà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó ti wọ bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ bá kó wọn jọ, ẹ̀yìn ẹbí wọn pé ń gbọ́ ọya tẹ́gùn bá dórí ń. Yóò ní ọ̀hún àhọ́tọ́ nìyẹn ọmọ. Mo lè fọwọ́ gbọ́yà fún yín pé èyí tó lè gbìyànjú tẹ́ kó súnmágbà tàbọ̀ jẹ tó ẹnu àwọn òbí rẹ̀ táwọn òbí náà tí nǹkan sì yé ní o. Kìí ṣerú àwọn òbí bíi Stephen o. Ẹ̀mọ̀ fún àná ó jìnnà sáyé àtijọ́ ó súnmọ́ jẹ sí ìlànà náà. Nàánà àdéṣẹ̀ mọ ní World Women Junior. No, I don't teach you that way. Ebo na wo iyanju e fun. Bi mo ri lu ma. Ejo be gba ti o sunmo die nu won boya ni won o to marun. Debi debi agbalagba

0: àwọn arágbà ọ̀dà mí tẹ bá bí wọ́n lérò pé ẹgbọ́ tí àwọn bá bá wa mọ́nímọ́ní àwọn bá bá wa mọ̀yànmọ̀yàn tí wọ́n bá ní tẹ́gùn bá dórí ọ̀pọ̀lọpọ̀ wọn ó parí rẹ̀ wọ́n ni ó ṣe náà tí ó yọ ni yẹn gan kí ló bí kí ló dé kí ní jẹ́ yẹn gangan ẹ fọmọ́lẹ̀ ẹ̀là lọ̀rọ̀. Àwọn ká tó máa lọ sábàlá abẹ̀ yẹn ẹ̀já kí ọba mọ́nímọ́ní ọba dánidáni. Ọba dáhùn ṣe ọlọ́run ọba tó mọ nǹkan tó èèyàn ò mọ̀ ọba tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la táwa ò mọ̀ ọlọ́run ọba tí ń sọ wàá lọ sọ wàá bọ̀ tí ààbò rẹ̀ ń dájú lórí wa kábíọ́ ò ṣe elédùnmáre o. Sáwa nìkan lọ wá wà nínú ayé ni ó wá ń fún wa lóore oore oore oore oore níjojúmọ́ òjò sú ọ àwa náà rí Oliver Twist ni wá bá a ṣe ń lọ là ń padà á dé pé a nídi orí ààbò a nídi orí jíjẹ mímu a nídi ọlọ́run kíní fínítọ̀ gánládì ẹ̀ tó kọ èèmọ̀ á bọ̀ ọlọ́run náà ló tún fún wa a dúpẹ́ o. Kíní tọ̀hún iye ọmọ alákà iye ọmọ àbí iye àkàràbá ọmọ àkàràbá kó wọnú epo iye rẹ̀ ní kó jáde tààtún la ní títún ṣiṣẹ́ dáa sì tún fi wà lọ́jọ́ tòní ọlọ́run náà tó ló fún wa àdúpẹ́. Tóní ti ìkó ẹ̀kọ́ bá lánàá ẹ̀rọ náà ló fún wa àtúndúpẹ́. Bàbá ń bẹ̀rẹ̀ rẹ̀ wá rè tí èyí tá a tún láà ní tá a tún máa ń lò tọ́lọ́ sì tún ní òun náà tún ń ṣiṣẹ́ oní kí lẹ wí fèmí lẹ́yìn tí ẹ jẹ́ sọ̀rọ̀ jáde pé olúwa lolùsọ àgùntàn mi mi kì yóò ṣaláìní omi mi dùbúlẹ̀ sí pápá ọlọ́run náà tún ní àtúndúpẹ́. Ká tó tún àfọba lé ilé tó tán ní a máa lò tọ́wọ́ á jẹ́ pò lọ́kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ tó ní wàhálà kùwàtà ìlà abílà àyàwílà àbí bẹ́ẹ̀ kọ́ ọyá mú ti ẹ̀ ń bẹ̀.
1: Bí mo bá nìyẹn pẹ̀lú wa kò tó láti fi yanú wa ògùnrin mo fẹ́ máa jẹ́.
0: Kí la fẹ́ fàyọ ni pé gbogbo ẹ̀ pátá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba dánidáni. Ó ṣe wa kù lọ́jọ́ tòní ibi afẹ́ wà láwà. Àṣì lọ́wọ́ lọ́wọ́ àṣì nípò dààmú. Àwọn tí dààmú bá kò wù wọ́n àṣì fi yọ̀ wọ́n. Ọlọ́run á bá wọn dúpẹ́ o. Torí pé bí yìí ò ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ ò bá ṣe. Ọlọ́run ọba ibi afẹ́ wà láwà. Àṣì lọ́wọ́ lọ́wọ́ àṣì ń bí ẹn ti ń dáyé lé wa. Àti à ń dáyé lé lọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìwọ náà ló mọ̀ ọ́n kò sí ẹ̀dá kankan bẹ̀. Torí pé onípéwé kan ò ní jábọ́ lára igi kí Ọlọ́run ọba ó mọ̀. Kò sí mìmì kan tí ó mì tí Ọlọ́run ọba ò ní mọ̀ sí. Tí gudugbẹ̀ kan bá fẹ́ já tí ọba sí ìmọ̀ wọ Ọlọ́run sí nǹkan kan ò lè já. Kí ni bẹ nígbó tí ń dùnmọ̀ húrú mọ̀ húrú bí ó panijẹ kó panijẹ bí ó panijẹ kó má ṣe panijẹ kó yẹ dùnmọ̀ húrú mọ̀ húrú mọ́ ni mọ́ ìwọ Ọlọ́run ọba ló ń bẹ́ńbẹ̀ tó ń dún. Tó o bá ní kí nǹkan kan má dún àbí nǹkan kan ò ní dún mọ́ kò sí tí ó dún mọ́ bẹ́ẹ̀ ni ìwọ Ọlọ́run ọba ló ń dún. Àwa mọ rírì rẹ gbogbo bó o ṣe bí tó tó kàǹkà tó tó kàárù tó yìí. Gbogbo ẹ̀ náà pátá a mọ̀ pé o fi sọ lápáta ni adúpẹ́ o. Lẹ́yìn ìgbà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pé lọ sọ wa bọ̀ a tún ti dé lọ́sẹ̀ lórí ètò Mukulumuke Weekend Special lórí ìkànnì World Radio 89.3 Live FM eléyìí tó kàn dí mọ́lẹ̀. Sínú oríyànlẹ̀ ńlẹ̀ Ìbàdàn bí Ọlọ́run ọba mi ṣàánú sọ́mọ́ntì máa dùn lẹ̀ ń bì í. Lẹ́yìn ìgbà adá gbogbo ọpẹ́ yẹn tán a wá kí àwọn ọ̀gá wa látòkèdókè. Kò sọ́mọ àṣàlẹ́ náà wá ń bí kọ̀sẹ́ ni ilẹ̀ náà wá ń bí òkè téńté la wà òkè lẹ́yẹ fò òkè lẹ́yẹ fọ̀hún. Àdúrà kẹ́gbẹ́rẹ́ lèmi máa ṣe fún gbogbo àwọn ọ̀gá yìí pátápátápátá. Àdúrà náà ni pé ẹ̀ẹ́ni sì ń kan ṣe o. Tẹ dójú amojú ẹ̀rọ fún tàṣà alẹ́ yìí ti sáà ta wà yìí òní gan mọ́ná o òní ṣiṣẹ́ ṣe o. Gbogbo àwọn bàbá tó dìgbàró lẹ́nu lóró tó ní pínpín òní mì bó ti ẹ̀jẹ̀ pọ́ lọ́wọ́ ọba náà ni olúwa lólùsọ àgùntàn mi èmi kì yóò ṣàlàyé ẹni tó dára àbí bẹ́ẹ̀ kọ́ adúpẹ́ o àkàwọ́.

0: ẹ má wulẹ̀ jẹ́ àfìrù ẹnì kankan léra wọn lọ́wọ́ lóòótọ́ bí ọ̀rọ̀ bá dídà tó bá dídò tó bá díjú tán ibi má kú àbí ibi kíní kan ibẹ̀ náà lọ̀rọ̀ lọ kò sí nǹkan kan olórin èèyàn wá ń bì yìí alámúlétí wa ní tó ní kíní kan la fi ń wora wọn kíní kan la fi ń wora wọn àwọn èèyàn máa ń fún jẹ́nà lọ́hùn ọ́yá kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n ẹja fìyẹn lẹ́nà pẹ̀lẹ́ la fi pàbùrùkùrù pẹ̀lẹ́ ọlọ́run ó wọ́jú tó ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣòro tá a ní jù lórílẹ̀‐èdè ni pé a ti kúndún àdúrà jù ẹ má sì mí gbọ́ o wọn ò ládùúrà ọ̀dà o ṣé ẹ rí ẹlòmíì níbi tó bàjẹ́ dé níbi tó rí ọlọ́run ọba fín dé ẹ worú kíní fóònù tí mi wájú mi kí n wá fẹ́ mú kí n fẹ́ fà á mọ́ra ẹlòmíì ó sì tún nígbàgbọ́ nínú wípé àdúrà ni ó gbé fóònù láti wájú òun báyìí súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ oh my god àfàlà tààkì lónìí sáà wàá ṣe làákà yìí ni ọlọ́run bá gbàdúrà wa tán porogodo lórílẹ̀‐èdè kódà kò kù síbi kankan kódà tẹ ẹ débi tá a lérò pé ọlọ́run ò tí ì bójú wo bẹ̀ ni pé àwọn olórí wa nígbà bá yá ọlọ́run yàn fún wa ọlọ́run yàn ṣùgbọ́n ìwà ti fún lọ́ràn bámúbámú ni mo yó èmi ọmọ kan bí n pọ mẹ́rin kọ̀ọ̀kan ìwà àjàdíjú tí padà tá a ní gbogbo ẹ̀ sodo sí wa lẹ́sẹ̀ yín ó kóra jọ pọ̀ òun ló ń kó bá wa ní òjá ríran ọlọ́run bá sì lóun ti dá wa tán òun dà wá lé làákàyè lọ́wọ́ kọ́mọ tukọ̀ wa bọ́ ọ bá ṣe lo làákàyè rẹ sí intelligence òyìnbó á ní IQ intelligence quotient bó o bá ṣe lò ó ibi o bá yín sí ni ni ó ṣiṣẹ́ lọ ọ̀rọ̀ bí gbèyàn bá gbé mọ́tò lọ́wọ́ ni ọwọ́ gbẹ́sẹ̀ lé trọ́tù ìyẹn accelerator bọ́ ọ bá tẹ̀ kínkín mọ́tò ó gbéra kínkín bọ́ ọ tẹ̀ mọ́lẹ̀ ń lọ ní yáyáyáyá ọ tẹ̀ accelerator ọwọ́ ní mọ́tò yóò rìn ó ti rìn tipẹ́ àwa ni ká kíyèsí àìgbà wuyewuye nílé àgbàlẹ́ ẹ̀ẹ̀mejì la máa ń gbọ́ ibi èèyàn bá gbé ṣubú lẹ́ẹ̀kan tó kọsẹ̀ kọjá gbabẹ̀ mọ́ tí a bá padà gbabẹ̀ ọ yẹ kó rẹ́sẹ̀ fún tó gbé ṣubú ni ṣùgbọ́n ti wakọ́ òyìnbó a ní bí èèyàn tẹ̀léra wọn ṣípísìlì nígbà tí àgùntàn bá tẹ̀léra wọn gọ́gọ́gọ́gọ́ títí tí mò ń bá mú mi ní ìsìn pé ọyá ojú mẹ́wàá báyìí là ń lọ mi ì ní béèrè nǹkan kan mọ́ tẹ̀lé lọ́nu tọ́ bá rújú tán ìwọ ló sì mú wá bí wá ní ìwọ náà ìwọ náà ìgbà mò ń mú ọbọ sí ìwọ náà sọ̀rọ̀ pé kí là á bà ń bẹ̀ ni a tún wá dojú kọra wa ìjà ó tún dé ìwọ kọ́ ni sí ìwọ náà bí mí ibẹ̀ kọ́ ni mò ń lọ mo wá lọ ní ọ̀rọ̀ arákùnrin tí mo wá ló sọ̀rọ̀ pé if the con turn upside down now if it happens pé everybody ọ̀yá o ẹ máa méré sẹ́ ẹ máa sá lọ o ó ti ṣẹlẹ̀ o ní dáadáa pé níbo ló sì fẹ́ àwọn ọmọ rẹ ń kọ́ àwọn atábú sẹ́rìn afẹ́ tó méje alayé wa wọ́n á fọ́ kan orí rẹ̀ báyìí pé kó o lára o ṣé kó rẹ̀ ọ́pì ọmọ mo ní mẹ́jẹ tán téèyàn bá kú ọmọ ọ̀sàyé ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ ẹnìkìnrin rẹ́nìkan tẹ́ ẹ bá ti ẹ̀jọ̀ wà lójú kan kọ́ tí rògbòdìyàn bá ṣẹlẹ̀ tí bàbá wà lẹ́nu iṣẹ́ ìyá wà lọ́jà ọmọ kan bẹ́ẹ̀ ń sùnkún nǹkan ti délé ẹ dákun ẹ̀jọ́ bó o lẹ́sìn pàdé bó o lẹ́sìn coordinate ìyókù dọwọ́ ọlọ́run kẹ́ ẹ wájọ wà lójú kan gan náà kẹ́ ẹ máa mú kọ́ lọ kó dìbò ọ̀lọ́ yà mí ọmọ èyí tó bá ti gbọ́n alele lárọ́ńdó tẹ́ ẹ gbé lọ gan bẹ́rù bá kọlẹ̀ sọ́kò kèsùnbì kan ẹ sọ lárọ́ńdó lẹ̀ lárọ́ńdó máa wọnú gbòǹbì lọ emi bọlọrun ba yọ mi a pade ba si pade to olorun ba ti toju omo ko si nle lo toju yin o ni di eyi ni pe esa ja kun fun ifojulede imurale isora idira ni kini na tin ko bi eyin eyan wa te fo ko ba mi bo e dakun se ma se se be boro ba ruju to to lodi igbe solomo a ma mo momo o de ni ikeji pelu gbogbo tin sele lasiko yi mo wo awon kini apani lerin kan lori kini takun ayelujara alaja wa iya abeje legusi ma mi e ka le o e ka bo sori eto mo wa ri arakunrin o ikan ko awon omo re jo won lo suku o wa bukini kan lubulubu funfun o bu ni an lo o wa n pe awon gbolohun yoruba kan si ngbo fun won tan won la won ni o ye la won la o wa so fun won pe to bo ni samu oloka nu bibeli o sa ka boyo luwa lu sa gutan mi abi kan o ka fun won amo na to ka o tun se la la wa la ku ata tun ni o tun se fun won o ni e ma lo suku o di ni gbagbo nu re pin ti e pe ko ni so mo o de ni mo tun wo kan iyen awon kene kene bi oyi ibon ni gi bayi te yan fi ma se o ta fi ma sere nsuku njohun won ti gbe o so asuku pa mo won lenu o wa ha le won lo ni kokan a meteta o ye ma lo suku iye ni bi eni to ba gbogun ti mi a gbogun ti e to ba doju ko bi a doju ko o na ru awon mo re lagbara e dakun ibere keji ti nbere lale inu te yin ba ri bi te ti ru omo lagbara lasiko yi se se be e won gaba la tu ke la lori eto e ja re re die lo to mo pe okan won eyan gbogbe ni gboro pelu to nsele ati nti an reti atawon to wa nbi tan wa ati de yo kan na ah ibere akoko ti mo bere ni pe o ba do olomo o momo toda ko lu ko gba olomo jari se eyan mo ran ti omo fóònù mi nbò ló fi sí ọmọ sọ ọràn tí mọ òde ní àwọn èèyàn ti ń pè ó láì tí ì pè nọmbà ó yá bá ń gbé ìpè wọn ìkejì ní pé bẹẹ bá rí ń tẹ èrú ọmọ tán àbí rọra yín gan lásìkò yìí ọbálànà ẹsìn yín mo kọ bá mu ṣe é ṣe bẹẹ ẹlú ẹka alẹ o
1: ojú mẹwàá
0: ó mú kúlú o
1: ó mú kẹkẹ o
0: èyí kọ yín àti
1: ojú mẹwàá ojú ẹnìkan
0: ọyà. Oko ayé àti bí ẹ ti wá.
1: Orúkọ tèmi ni Ògùn Tádé, ìyáta Sọ́lọ Ríkì, ẹ̀yà mi nọmba wa.
0: Nọmba wa ọya.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ mi
1: ni ìyáwó ọkọ̀ wọn kìí kọ́wálé o.
0: Àmì.
1: Àkọ́kọ́ mọ ọkọ rí bẹ̀ ni pé tílẹ̀bá jọ tí bá jọ mẹ́ni. Kàlẹ́ ọkọ̀ gbọ́n sọ̀nà.
0: Gbogbo ọdọ́sìnì tó o tó lẹ̀ bó o ló sìn.
1: Ah, ojú mẹ́wàá. Nígbà tó jẹun jẹ láyé ni o.
0: Ọlọ́run sọ à ń bẹ̀.
1: Ọlọ́run sọ à ń bẹ̀ o. Níyàbá kọ ìsọmọ ọjọ́ yóò jẹ o. Ọwọ́ ni kọ́kánlẹ́ kọ́kánlẹ́ gbà rẹ̀. Ṣé wàá rí ìkejì tí wọ́n á wí yẹn? Ìwé tá à ń bá a lọ ìjírí. Ògùn tí ọkà ni wọ́n lé ni ojú ọ̀la pàdé rẹ o.
0: Ẹ tó wí.
1: Ògùn tí ọkà ni wọ́n lé ojú ọ̀la pàdé rẹ.
0: Èyí ò kúrò pàdé ẹ̀ lọ́jọ́
1: náà. Bọ́mbà tó bọ́mbà ni nígbà tó gbéra tó tẹ̀lé bá ti di rálẹ̀ dì í.
0: Ẹ fi kíní kan wo ra wọn.
1: Kíní kan fi ìwòsàn ẹlẹ́gàn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀
0: everybody. Ada baba ri be number to wa na okulu yi lasale yi Allah sanu wa awon number ta le ko to wa na ikane West Radio 89.3 FM lori eto mukulu oke lasale yi ona re 091 6893 1000 091-6893-1000 tàbí 091-5333-4893-091-53-3348-93 tàbí kẹ́ẹ̀pẹ̀ sí bí 091-3033-3893-091-13-33-3893. Àwọn nọ́mbà tó wọnú òkúlu ìkànnì West Radio lálẹ́ yìí òun nìyẹn gbé ìpèjà dá wọn lóhùn ó mùkúlú o. Ó mùkúlú ẹ̀ kálẹ̀. Hello? Ore lápá abẹ̀yẹ. Tọ́. Ngbọ́ tọ́bọ́ arújú tán ọmọ sòkòtò bá mú gbàdà, gbàdà bá mú sòkòtò. Ìkó òmù kan fúnra wọn ni o. Sọlọ́màmọ́ àti pé lásìkò yìí ẹ dákun èmi ò ní ti júná nígbà bí parí ètò èmi ó béèrè kínníkan wọn ò fi èmi ní kínníkan tí màá ṣe kínníkan ẹgbẹ́ mi mú mo sọ bẹ́ẹ̀ ń jó òní ẹrọ bí mò ń ṣe é ní bá mú mi. Ẹlú ẹ káàlẹ́ owó mùkúlù o ó ti rí orí.
2: Ọlọ́pàá ló mi ayé.
0: Ọ̀rọ̀ dá ń sọ ọlọ́gbọ́n ló lè yé.
2: Àmọ̀dí ẹ̀.
0: Ọ̀mọ̀ràn ló lè mọ̀ díẹ̀.

tán gbogbo ẹ lọ náà ṣe mọ àwọn ọpọlọpọ nǹkan bẹ lórílẹèdè tó yẹ pé ọwọ la á fi tún ìwà ara wa ṣe lórí ẹ ṣùgbọn ọpọlọpọ ẹ rí pé mo sọ lẹẹkan àti àdúà tí ó fi ojú hàn báyìí wípé ìgbésẹ ló yẹ ká gbé ẹ mọ pé wọn ní dúró dèmí àti mò ń bọ ó ní nǹkan jọ gbójúlé ẹ táwọn bá sì ní tanra wa ọlọrun ní kálukú jọ gbójúlé o. Adẹ́dá ṣẹ̀dá amẹ̀dá kálukú ní kálukú gbójúlé ìlànà kálukú lè yàtọ̀. Tí ẹ bá rí ẹni tí ń sọwọ́ fẹ́rẹ́ tọ́ lọ ilé onílé tó gun fẹ́ǹsì igbì tọ́bẹ́nu ọgbà wọn kó tó kù nílé oná ọmọ nítọ̀ ènìmàrè jẹ́ ńlọ́jẹ́ ń bọ̀. Bẹ́ẹ̀ sì lẹni ó kẹ́rù wúlé àbẹ́ni tó náà fẹ́ sùn nílé. Ènìmàrè jẹ́ ń sùn jẹ́ ń jí lọ́la o wọ́n jọ sí wàhálà wọ́n jẹ rí dìgbàdìgbà lóru o. Kálukú náà ẹ̀rí pé ọlọ́run ló gbójúlé. Ṣùgbọ́n àwọn bàbá wa mọ̀nìmọ̀nìmọ̀ ni ẹni bá yára ó ń lòsà òkè ní í ṣe kínni. Ìní gbà ìgbésẹ̀ lèèyàn nílò. Ọ̀rọ̀ tí ń ṣe wá lórílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ ètò ààbò yìí ṣé ìgbésẹ̀ ló fẹ́ àbí àdúrà lásán àbí méjèèjì. Àwọn kan bẹ tó jẹ́ pé níbi tí a pè ní ìta ń wí yìí olóyìnbó á ní wọn kanda èèyàn ṣẹmọ tí wọn bá fi jújú bo ẹlòmíì lójú tán ọpọlọpọ nǹkan tó kàn kò ní mọ àsìkò tó kan àdúrà kò mọ àsìkò tó kan ìgbìyànjú ìgbésẹ kò mọ. Ní nǹkan tí ọ̀rọ̀ jẹ mọ́ kí èèyàn ṣe ìgbésẹ̀ lé lórí ẹ dákun ìjọba ẹ mọ́ wòran. Ẹ̀yin tó ẹ mọ̀kan-mọ̀kan ẹ̀yin tó ẹ mọ̀ tún yàsọ̀ sósì ẹ̀yin tọ́rọ̀ yé jura wa lọ ẹ mọ́ wòran. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ tó dé dúró ní orílẹ̀-èdè ni pé àwọn bàbá wa máa pe nǹkan wa nímọ̀ tọ̀sẹ̀ ló lọ̀yọ́. Tí ẹ̀yin kẹta ẹlẹ́ ní ìgbésẹ̀ lọ́wọ́ lẹ́yìn tó jẹ́ ìgbésẹ̀ ojútùú sí ogun tó ń jà wá àbí ìyà tó ń jẹ wá àbí ìdàrúdàpọ̀ tá à ń rí tó o bá lò ní ìgbésẹ̀ adéyanjú lọ́wọ́ tí ó yanjú ẹ̀. Tí mọ̀ tọ̀sẹ̀ tí ò bá gbé òun kọ́ kò yẹ yín ẹ̀yin àgbàlagbà ẹ máa pè kan ní ẹni ìgbésẹ̀ àbí bẹ́ẹ̀ ni ṣé ìgbésẹ̀ àtẹ̀ ẹlé náà ni bẹ́ẹ̀ bí tó lóyìnbó ń pè ní wọ́n á ní procedure. Tó o bá lóo ṣe gbá ò lè dìgbà ò lè dàgbọ̀n ẹlòmíì gan lè lóun ló de sin ẹgbẹ́ wọn lọ máa kó sí mú àwọn tí ń dà wá láàmú wọn lọ kó sí ọmú tí wọn ò ní mọ tí wọn ṣe mọ tíjọba bá ní tọ àlàyé wa o má wulẹ̀ di áyán o tó o bá dàtọ́ àwa tó gbẹ mú ọ̀ràn lọ dá àfọ́ni máa nìṣó kíjọba náà fọjú wo abala abẹyẹ lérí ìgbésẹ̀ tó bá tọ́ ká sì mọ́ fi falẹ̀ torí pé àwọn kan ni wọ́n ru ẹrù àìsẹ̀. Àbá sọ pé ẹrù ẹsẹ̀ àìsẹ̀ tó ń jẹ àwọn ìyá yẹn ọlọ́run ọba yóò ṣàánú wa yóò kún wa yóò jòrí bá a ti ń fẹ́. Nọ́mbà tó wọnú kúrú ilé ẹ̀kan sí lórí àwọn nǹkan tí mo là á lẹ̀ yìí 0916893 1000 yóò dùn kó bá wọn tàbí 0915333 4893 tàbí 0911333 8 93. Bí ò ṣe bẹ́ gbogbo ọ̀tọ̀ gbogbo ẹni ìgbà ń yẹ lọ́wọ́ ẹ̀ṣájà mọ́ ọyọ́ ayé jẹ gbogbo ẹni tí ń ṣe bó ṣe wù ú ẹ̀já mọ́ kí èsára torí pé ọlọ́run ọba tó bá dé lọ́la lérí ìwà aburú tó ń wù rẹ̀ tó bá ka mọ́ ọ lọ́wọ́ kí ló wù

0: tọ ọrọ wa gbogbo wa ni o dayo oju koro wo dayo na ni ti a nkun bere fun bayi ki ologun oba ko sanu ko gba igbianju wa ko gba adura wa ko si mo ra igbianju wa lare lori eto abo ti o fararo abi ta le lo nse fi agan ologun oba lawura bi ko wo wa se laanu eri bi oro ta nso lekan ṣùgbọ́n ojú òpó èèyàn tó pé báwọn èèyàn ṣe ń wọlé ló ń re wọ́n ṣe ń wọlé ló ń re bọ́ọ̀lẹ̀ òṣì tá a fẹ́ ṣe sí ibi abárawa náà láàmọ́ gbé ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n níbi abá gbé òun là á ṣe wọ́n ju gbogbo ẹ̀ lọ n ti ń bẹ ní ìta lásìkò yìí ni pé ká má fi ìrònú kún ti ń ṣe wá ká má fi ìrònú kún tó ń ṣẹlẹ̀ múnú ara rẹ dùn gbádùn ara rẹ sẹni mùkúlùmù kẹ máa jó máa yọ lásìkò yóò ọ̀rọ̀ bẹ́ẹ̀ pariwo mọ́ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà báyìí tán fi sáàndára wọn nínú dùn bó ti jẹ́ pé inú òun ọ̀fẹ́ dùn torí pé táì bá gbogbo ojú orí fóònù ní sóṣá mídíà káàkiri àwọn nǹkan téèyàn ń rí àwọn tí ò dùn mọ́ni nínú àwọn tí ò tẹ́ni lọ́rùn pàápàá jùlọ ní àtàrí ti àwọn ọmọ sùkúù àtàwọn olùkọ́ yìí béèyàn bá tún ti gbọ́ kinní kan ó ti jẹ́ pé àwọn oní ìròyìn òfegè àwọn oní fasafóstò àtà lè pè ní propaganda ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ ìròyìn tí ò ní òótọ́ nínú tí ò sókodoro kan bẹ́ẹ̀ ṣé máa gbé nǹkan míì jáde wọn lè fi hàn yín wọn lè ní àwọn ọmọ rẹ o èyí ó sì gbé fóònù jùlẹ yóò sì máa sunkún bẹẹ sì ni tẹ bá tún wádìí ẹ dáadáa tẹ wádìí ìròyìn yẹn ẹ rí pérọ ni bẹẹ ni ó rí bẹẹ kọ ṣé ẹyin náà wò ó àwọn ọmọ tí wọn ti níbo láti jọ yìí.
1: Ẹ káàlẹ́.
0: Ẹ lé ẹ káàlẹ́ o, ó mú kulú mi
1: o. Ó mú kulú, ó mú kẹ́ńkẹ́ o.
0: Ẹ rà mọ́ mi, ẹ káàlẹ́ orúkọ yín.
1: Ẹmọ̀kú àti ìyá láníyàn ni láti
0: ìwòrò. Ìyá wa láníyàn láti ìwòrò.
1: Akúkú ń fi ẹ̀gbẹ́ kọ̀ wá ni.
0: Ẹ má bínú, bó bá ti jẹ̀mọ́ ara wọn báwọn.
1: Yóò rọrùn, ara ò lé ni wá.
0: Mọ́ mi.
1: Akúkú mi yóò rọrùn.
0: Ìlú ni o, bẹ́ẹ̀ ṣe ṣe sí náà là ń gbé o. Ṣé à ń bá ètò ìbọn lásìkò àti bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ṣe darapọ̀?
1: Mo ẹ̀sẹ̀ sí rédíò ni o, àmínà.
0: Ọmọ ayé ẹjẹ́ mi ní ìbéèrè kẹta àwọn èèyàn bíra wọn lórí ètò lálẹ́ yìí. Wọ́n ní ẹgbọ́ lásìkò ọmọ yín ti ń lọ sùkúù. Ṣé ẹ bá rí kinní kan tẹ́ fi dira fún wọn? Kọ́kàn yín ò fi ní mì tí wọ́n bá lọ sùkúù. Àbí wọ́n bá ní kinní kan ṣẹlẹ̀ ń sùkúù wọn ọ̀tọ̀ báyìí
1: kódà
0: ọ̀tọ̀ ni wọ́n máa yọ ti fi sínú obì wọ́n máa tèmí ń
1: bọ̀ ní. ẹni bá ní gbogbo ẹ̀kọ́ kọ́ mi òyìn ìjàgbọ́ ọmọ mi débi pé ìró wọn tó di láǹkàd ìró wọn o ìró wọn o ọlọ́run ní amọ̀tẹ́jì ni kò kí amọ̀dìra fúnra wa.
0: Ẹ máa gbọ́ ẹyin rẹ̀ sì ń
1: sọ̀rọ̀ ìtọ́kálukú bá ní ní òbí rẹ̀ mi rẹ̀ padà.
0: Ẹ máa gbọ́ sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ àbí kejì yín.
1: Èmi ni mò ń sọ̀rọ̀ èmi gẹ́gẹ́ mò ń sọ̀rọ̀ àwọn ògbádùn mi sọ̀rọ̀.
0: Evangelist lè mi mọ̀ yín àbí bò
1: ṣé
0: sáàmù kankan.
1: Ibu evangelist and a prophetess gbogbo tó kálukú bá ní ìdíra rẹ̀.
0: Tí a máa mú kinní kan wá mú yín ní ìsìn pé ẹ sá wọn kinní kọ̀ọ̀kan wájú orí ẹ fi kinní ra.
1: Wàlá ìwòlò.
0: So
1: ní ìlò nígbà tí ìbá ti ṣe kà
0: kí
1: ìbá ṣe kà sọmọ làkejì ní ní kókó ìbá tí ìbá gbìrẹ̀ ní ara ẹ̀ padà ọlọ́run ò bínú sí i.
0: Níbi tí nǹkan dé dúró báyìí o.
1: Ọlọ́run ò bínú sí o ká tọ́jú ara wa o ṣùgbọ́n ká mọ̀ fi ṣe kà fọmọ làkejì ní kókó.
0: Sífù sọ ǹgbọ́n mo ní ọgbà kí nílẹ̀ kan kó o gbé àwùjẹ rẹ wá ọ̀ ń gbórí sá so ti gbọ́
1: báyìí.
0: Bí ọ
1: bá a mú dákú.
0: Sọ gbọ́ Stephen, ó ti sọ fún ara
1: rẹ̀. Kọ́ńkálukú du ẹ̀mí ara ẹ̀ lásìkò yìí ni ó àníjàmú àníkúkú ya o.
0: Má mi ẹ gbọ́ èyí ti ń ṣẹlẹ̀ báyìí ṣé àdúrà náà láàmà gbà bó tó nílò ká ṣe gbèsè.
1: Àṣàjẹ́ àá sì ṣe gbèsè gbogbo ẹ̀ ní ká ṣe gbogbo ọ̀nà ní ká rìn.
0: Àníbà bá kan lórí fóònù.
1: Wọ́n mọ̀ sọ̀wá dẹrú.
0: Lọ́ba máa wọ̀ ọmọ rẹ̀ ló bukú nìkan sí yàn lọ́lọ́ ọ̀sà ṣàwùwẹ̀ ọ̀sà sáàmù ọ̀sà kùránì ọ̀sà èjì omi gbogbo bàbá
1: fáwọn. Pátápátá pátápátá gbogbo ẹ̀ pátápátá
0: mọ̀
1: lásà báyìí lọ́wọ́
2: Toba won Oluwa mi afa omo sadan wo. Toba won Olorun mi afa ya sadan wo. Toba won Olorun mi afa oko sadan wo. Eike yi ko le je ni le dun niyan.

Ọlọ́run sá wò wá sí láàánú ni. Wọ́n fẹ́ ká gbádùn orin lálẹ́ dáadáa kọ́ tó àlàájá. Ara mi gan gbọ̀n bí n bá tún ti gbọ́ nǹkan kan pa àwọn ọmọ wọn. Dá máa bọ́rin.

0: olùdó ní nígbà tí nǹkan bá rí báyìí tí ò ti ẹ̀ fẹ́ yí èèyàn mọ́ a máa fẹ́ dojúrú nígbà míì tí ó fẹ́ lọ́jú pọ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa akitiyan wọn kìràkìta wọn lórí bí ìlú yìí ó ṣe gba àlàáfíà tí ó gbàtura lórí ètò ọ̀rọ̀ ààbò tí ò múyán.
1: Ó wà láwọ̀ funfun gan, gbogbo afọ́jì.
0: Ọlọ́mọ́ràn ìgbìyànjú yín mọ́ra láre o.
1: Ọjọ́ òde rere.
0: Ìjọrọ̀ ọwọ́ gbọ́jú ó gbà.
1: Bàtàwọ̀ kan yóò rẹ lẹ́lẹ́ tó tàn ká yé.
0: Mo ní wọ́n gba orin sí aláàlálẹ̀ ìdáadáa níbi tí ètò déhùn tí agunmọ́kànlá ò fi lù. Bá jẹ̀gbá tún

ọ̀dọ̀ ajẹ́wọ̀ tẹ́bọ́sẹ̀ jẹ́ kọ̀ tẹ́bọ́sẹ̀ lóhun wọ́n jẹ́ ìṣókù ọdún tí lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí lórí ìkànnì ìkànnà ìkànnì west radio 89.3 fm lórí ọ̀lẹ́ ńlẹ̀ ìbàdàn ètò ọmọkúlùmù kan weekend special yóò ṣe kí ni yóò gbàrọ̀ tún dá ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ saturday tó ń bọ̀ déédéé aago mẹ́sàn-án àbọ̀ náà lè tó ń bẹ̀rẹ̀ títí di aago mọ́kànlá gbẹ̀rẹ̀ ọlọ́run bó wá ṣe yóò rí bá a ti ń fẹ́ ẹni tí a fẹ́ bá mi ṣe fẹ́ pè mí lẹ́yìn ètò bẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí leléyìí fún gbogbo tẹ́ ẹ bá wò pé ó jẹ mọ́ ká jọ sọ 070-30-26-1928 ìyókù ó di lọ́jọ́ mẹ́jọ á pàdé lájú àtàlàáfíà ajánimọ́ta ń lé yìí mo lọ fún tàṣálẹ̀ yìí ayọ cyclocyl radio sàyí ìdáki ojú mẹ́wàá tí ò jojú ẹnìkan ẹkùn tí wọlé èèyàn tí kì í gbọmọ jẹ pọ́sí òkìkí ọlá ọkọ alájà àbíkẹ́ mo sọ pé ó dàbọ̀ ó dàárọ̀ ó dọjọ́ mẹ́jọ eré o eré kàndó.